0: gidu.
1: Yes.
0: Nibi ti ya agba toju.
1: Oloruko Jesu.
0: Ogo re pamosi.
1: Oh yes sir.
0: O ya jade nbe.
1: Oh Jesu.
0: Eduardo Delica.
1: Yes sir.
0: Mo wonu chukuchuku ase.
1: Oloruko Jesu.
0: Igba aye.
1: Yes sir.
0: Ti won fi di ogo re mole.
1: Yes sir.
0: Bayi lo luwa wi.
1: Oh yes sir.
0: O ya ko fo.
1: Oh Jesu.
0: One of me see you.
1: God bless you.
0: Second best sir.
1: Benet.
0: Am I BSL? Am I Kibbe?
1: Oh, yes, sir.
0: Assassin Yagba.
1: Assassin Yagba. God bless you.
0: Whoa.
1: Oh, yes, sir.
0: Miruba.
1: Jesus.
0: Assassin Yagba.
1: Assassin Yagba.
0: Come on, me let go to go.
1: Come on, me let go to go.
0: F for Jade.
1: F for Jade.
0: If you are barrier war,
1: then
0: assassin yet, Don't move in, let's go to go.
1: Don't move in, let's go to go.
0: F for Jada. Oh, yo.
1: Go to assassin yet. Don't move in, let's go to go. F for Jada.
0: Ọ̀tọ̀ lorúkọ tó ń dá létí mi.
1: Jésù. Kábíyèsí.
0: Ó ń dá orúkọ ọ̀tọ̀. Ní etí mi.
1: Yẹ́sà.
0: Mo gbóhùn Olúwa.
1: Yẹ́sà.
0: Tó ní agbára.
1: Kábíyèsí.
0: Ìwọ ń fi ìtara gbàdúrà níbí.
1: Yes.
0: Ìyá àgbà ń bá mi jà nínú ẹ̀mí. Ó wí pé.
1: Jésù.
0: Abdulatifu ò ní bọ́ lọ́wọ́ òun. Tani jẹ́ Latifu. Ìwọ ló tún jẹ́ Latifu. Ìwọ ló tún jẹ́ àtàndá.
1: Yes, sir.
0: Ọmọ Taiwo. Wọ́n kọ́ sínú igbá.
1: Jésù.
0: Tí wọ́n di ọmọ.
1: Yes, sir. Kábíyèsí.
0: Àṣẹ ẹnu mi dà.
1: Lórúkọ Jésù.
0: Orúkọ Jésù.
1: Yes, sir.
0: Orúkọ tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó sọ pé ó wọ
1: lẹ̀. Yes, sir.
0: Àjẹ́wọ́ ó wọ lẹ̀. Àti fún wa lórúkọ kan.
1: Yes, sir.
0: Tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ní orúkọ Jésù.
1: Yes.
0: Kí gbogbo ẹkún máa wọ lẹ̀. Mo kéde ní orúkọ Jésù.
1: Lórúkọ Jésù.
0: Ìwọ ìyá àgbà yìí.
1: Yes, sir.
0: Ó fa ọ̀run bà ọ́.
1: Ní Jésù.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ ńlẹ̀.
1: Ó jẹ́ gbé ẹsẹ̀.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ ńlẹ̀. Ẹ máa fò sókè.
1: Yes, sir.
0: So ti ṣe tán.
1: Mo ṣe bẹ́ẹ̀.
0: Àránsì ìyá àgbà.
1: Kábíyèsí.
0: Bíyèsí sókè. Àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà.
0: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
1: Jáde.
0: Wàá ní jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Sọgbọ́n tí mo wí.
1: Yes, sir.
0: Sọ pé àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà.
0: Tó ń takò tí mo wáyé wá jẹ́. Jáde lọ pa ìyá àgbà.
1: Oya. Lórúkọ Jésù. Bébé máa ò. Àránsì ìyá àgbà. Tó ń takò tí mo wáyé wá jẹ́. Jáde lọ pa ìyá àgbà. Jara.

0: àti àpótí ẹ̀rí méje.
1: Yes sir.
0: Orí pẹpẹ ló máa wà.
1: Ó
0: máa lágbára.
1: Má jẹ̀mú nẹ.
0: Ibikíbi ọba wà.
1: Yes sir.
0: O gbúdọ̀ wọ ilé sà.
1: Má bọ̀.
0: Kò sí bógun rẹ̀ ṣe lẹ́tọ́. Tí àwọn nǹkan yìí tí ò ní dojú ìjà kọ.
1: Kábíyèsí o.
0: Ọ̀rọ̀ méje ló gbélé ayé lọ.
1: Yes sir.
0: Èdìdì méje.
1: Méje ni.
0: Ló gbé ọ̀run ró. Ọ̀rọ̀ méje.
1: Méje ni.
0: Orí igi àgbélébu.
1: Yes sir.
0: Ìnákí abádẹ.
1: Yes sir.
0: Ọjọ́ méje ni a fi dé ayé. Ní ọjọ́ kẹfà.
1: Yes.
0: Ó dé ènìyàn. Ní ọjọ́ keje.
1: Ọjọ́ keje.
0: Ó sinmi.
1: Yes sir.
0: Ẹ̀yin wọlé náwó sí mi.
1: Lórúkọ Jésù.
0: Má jẹ̀mú ọjọ́ keje. Oṣù keje.
1: Yes sir.
0: Èdìdì ọjọ́ keje. Ẹ̀yin tẹ́ fo sókè náà. Ó máa ṣiṣẹ́ fún ẹ.
1: Méjọ́.
0: Múra lẹ̀.
2: Oh, yes.
0: God bless you all.
2: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
0: Yóò dára fún ọ.
2: Amen.
0: Ìwọ gángan.
2: Lẹ́rìí.

0: jáde olùwàwọ̀.
1: Ẹyin kan ẹ̀rù ń báyìí.
0: Sọmọ bí àpèjì.
1: Láti dáwọlé kan.
0: Àpèjì mi start anything.
1: Wọ́n ní kò tẹ̀síwájú.
0: They don't take press forward.
1: Kò ní ṣéwu.
0: There will be no danger.
1: Ẹ lọ pẹ̀lú Psalm 46.
0: Go with Psalm 46.
1: Má jẹ̀mú ni.
0: There's a covenant here.
1: À ń lo Psalm 11
0: lọ. Remember I see Psalm 11.
1: Má jẹ̀mú ni.
0: It's a covenant also.
1: Pẹ̀lú Psalm 99.
0: With Psalm 99.
1: Má lé àzátọ́
0: mi. Thank you Jesus.
1: Psalm 46.
0: Psalm 46.
1: 11.
0: Psalm 11.
1: 99.
0: Psalm 99.
1: Ẹ gbàdúrà kẹta.
0: Prayer number 3.
1: Káyé mọ́ ba ayẹyẹ mi.
0: For the one not to mock me.
1: Ẹ gbé ìrànlọ́wọ́ dìde
0: fún mi. Bring up help for me.
1: Ìrànlọ́wọ́.
0: Help.
1: Tọ́jú ọjọ́
0: orí mi lọ.
1: Ẹgbẹ́ dìde
0: fún mi. Arise for me.
1: Káyé mọ́ ba sọ pé
0: sẹ́kọ̀tà. So that the word you know say is spiritual.
1: Kí mọ́ ba dẹni yẹyẹ.
0: So that I will not be a person of
1: God. Ẹ gbé ìrànlọ́wọ́ dìde.
0: Bring up help for me.
1: Láti ọ̀run wá.
0: Help from the heavens.
1: Ìrànlọ́wọ́ dìde.
0: Help arise.
1: Oya oya oya oya oya. Bàbá ọmọ ẹ̀
0: mi bí mọ́.
1: Káyé mọ́ ba sẹ́lẹ̀ yẹ mi.
0: Káyé mọ́ ba
1: dé ṣe mi. Sọpẹ́
0: sẹ́kọ̀tà.
1: Ẹgbẹ́ ìrànlọ́wọ́ dìde. Ẹ̀ràn mi lọ́wọ́.
0: Oya
1: ẹ̀ràn mi lọ́wọ́.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́.
2: Yẹ́sà!
1: Ṣé àlàáfíà lẹwà?
2: Àlàáfíà ni sà.
1: Àlàáfíà Kristi kò ní fi yín sílẹ̀.
2: Àmì Jésù.
3: Mo mọ orúkọ Ọlọ́run. Mo mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà mi.
4: Oh yes.
3: So orúkọ tí mo ní ni mo pè. Agbára tí mo ní ni mo sà.
4: Oh yes.
3: Ẹni bá rà mí mẹ́ta ṣe àwọn ọ̀tàrí ọmọ forí gbárí.
2: Àmì àmì àmì lórúkọ Jésù.
5: Gbé ọwọ́ sókè.
4: Yes sir.
5: Ẹ pariwo pé Olúwa.
2: Olúwa.
5: Ẹ kọjá lọ bí mi ò lédé.
2: Ẹ kọjá lọ síbi tí mi ò lédé.
5: Ẹ lọ jà fún mi níbẹ̀.
2: Ẹ lọ jà fún mi níbẹ̀.
5: Sọ́lẹ̀ mẹ́ta káwọn tí ó ṣẹlẹ̀.
2: Olúwa. Ẹ kọjá lọ síbi tí mi ò lédé.
5: Ẹ lọ jà fún mi níbẹ̀.
2: Olúwa. Ẹ kọjá lọ síbi tí mi ò lédé. Ẹ lọ jà fún mi níbẹ̀. Olúwa. Ẹ kọjá lọ síbi tí mi ò lédé. Ẹ lọ jà fún mi níbẹ̀.
6: Orúkọ Jésù.
3: Nígbà tí Goliath farahàn níwájú Dávidì.
4: Yes sir.
3: Ti Dávidì náà fara níwájú ẹ.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó wá wo ọkùnrin tó ga lọ́ọ̀kan.
4: Ee.
3: Goliath wá ń rìn bọ̀.
4: Yes sà.
3: Ọkùnrin yẹn sì gbọ̀lẹ̀.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó rí gbọ̀ngbọ̀n rẹ̀. Gbogbo irin tó wà lára ẹ̀. Gbo síbi tó pùn ní gbogbo rẹ̀.
4: Yes sà.
3: Ojú nìkan ló pùn.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ibi sáìdì bí orí ẹ̀. So gbogbo bí ayé ẹ̀.
4: Yes sà.
3: Irin ni.
4: Bẹ́ẹ̀ni.
3: Láti orúkún.
4: Yes sà.
3: Dé ìkan ẹsẹ̀.
4: Yes sà.
3: Irin ni.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Gbogbo ẹ̀yìn. Irin ni.
4: Yes sà.
3: So ọkọ rẹ̀ gan tóbi débi pé. Kò ṣe é gbé fọmọ kékeré.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Bọ́ngbà tó sórí Dávidì lọ́kan. Ó sọ pé ó pa Dávidì.
4: Yes sà.
3: Dávidì náà wí pé.
4: Yes sà.
3: Òní ni èmi yóò pa ìwọ ọkùnrin aláìkọlà yìí. Now ogun èèyàn kékeré pàdé èèyàn ńlá.
4: Yes sà.
3: Ṣùgbọ́n Ọlọ́run bẹ lẹ́yìn ọmọdé.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Àgbàlagbà ìka yẹn.
4: Yes sà.
3: Olúwa lòun ti padà lẹ́yìn.
4: Oh my God.
3: Sẹ̀rí lójijì.
4: Yes sà.
3: Rọ́bà lásán. Tọ́ ma fi ń pẹyẹ.
4: Yes sà.
3: Ni Dávidì fi padà pa Goliath.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Kánìkan fún mi ní ọwọ́ kan
4: báyìí. Oh my God.
3: Olórí ogun ti ń bẹ nínú ìdílé mi sọ bẹ́ẹ̀.
2: Olórí ogun ti ń bẹ nínú ìdílé mi.
3: Sọ pé ó kú ikú ìyà.
2: Ó kú ikú ìyà.
3: Ìkà ti ń bẹ lágbólé bàbá mi.
2: Ìkà ti ń bẹ lágbólé bàbá mi.
3: Wà á kú tú ẹ.
2: Wà á kú tú ẹ.
3: Sọ pé Olúwa jọ.
2: Olúwa jọ.
3: Bí ọ̀tá mi ṣe ń sùn lọ́wọ́.
2: Bí ọ̀tá mi ṣe ń sùn lọ́wọ́.
3: Ẹjọ́ gba bẹ̀dọ̀jú kú.
2: Ẹjọ́ gba bẹ̀dọ̀jú kú.
3: Di ọwọ́ mo rí ẹ̀ mọ̀.
4: Yes sir.
3: Pariwo pé Olúwa.
2: Olúwa.
3: Ní ọjọ́ tí yóò yẹ mí.
2: Ní ọjọ́ tí yóò yẹ mí.
3: Ẹ má jẹ́ ń gbọ̀fà.
2: Ẹ má jẹ́ ń gbọ̀fà.
3: Sọ́lẹ̀ mẹ́ta mẹ́.
2: Olúwa. Ní ọjọ́ tí yóò yẹ mí. Ẹ má jẹ́ ń gbọ̀fà. Olúwa. Ní ọjọ́ tí yóò yẹ mí. Ẹ má jẹ́ ń gbọ̀fà. Olúwa. Ní ọjọ́ tí yóò yẹ mí. Ẹ má jẹ́ ń gbọ̀fà.
3: Ẹ̀mi Olúwa sọ pé kẹ kìlọ̀ fún ìyá Blessing.
4: Yes sir.
3: Pé kó lọ láàwẹ̀ ọjọ́ kan.
4: Okay.
3: Torí pé wọ́n fẹ́ pa ìyá Blessing lẹ́kún. So gbogbo èèyàn náwó sókè.
4: Yes sir.
3: Wàá kígbe pé ẹkún tẹ ní kí n sun yẹn.
2: Ẹkún tẹ ní kí n sun yẹn.
3: Mo dá padà sọ́dọ̀ yín.
2: Mo dá padà sọ́dọ̀ yín.
3: Gbogbo èèyàn wọ́n ní kẹ́ yàwọ́ bí ele.
4: Yes sir.
3: Ta ló ń gba ara mi dá.
2: Ta ló ń gba ara mi dá.
3: Ta ló ń gbògo mi lò.
2: Ta ló ń gbògo mi lò.
3: Olúwa gbà ògo mi lọ́wọ́ ẹ̀.
2: Olúwa gbà ògo mi lọ́wọ́ ẹ̀.
3: Kẹ́ gbẹ̀ mí ẹ̀.
2: Kẹ́ gbẹ̀ mí ẹ̀.
3: Sàmílẹ̀ mẹ́ta ń tiẹ.
2: Àmì àmì àmì lórúkọ Jésù.
3: Ẹ̀mí Olúwa sọ fún mi nísinsìnyí.
7: Nàmí.

torí mori pọ́sí kan ká ló kú ni o mori pọ́sí kan tí wọ́n kọ làṣí dá sí lára ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó

ìgbésẹ̀ arúgbó ọjọ́ láàárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun táwọ̀ yóò kọjá tèyí tó lọ ìgbésẹ̀ jáde pé kí gbogbo ènìyàn lọ prepare ẹgbọ́ ibo lẹ́tìrí ẹ̀kọ́ eléwé àti ohun tó ń pè ní àádùn now ògòdé o gbogbo ènìyàn ẹ gbọdọ̀ wáyé asán mọ́ ẹ gé ti ẹ̀kọ́ eléwé àti àádùn tán máa ń jẹ olúwa sọ pé nínú ìpàdé olúkálukú ti sí ẹ̀kọ́ ẹ̀ á pray lẹ́bàjẹ́ ìgbésẹ̀ tó le ni ta ló fẹ́ jẹ bí ọba ta ni ò fẹ́ jẹ̀kọrò ẹgbọ́ ta ló fẹ́ jóúnjẹ ọmọ ẹgbọ́ ta ni ò fẹ́ kí wọ́n gbé ìṣe tó fẹ́ lòmíì ó di ìpàdé arúgbó ọjọ́ àárọ̀ Friday ni o aago mẹ́jọ àárọ̀ agbèwọ̀ wà lọ́sàn-án èmi wọ́n ń kó bọ̀ súwìtì tá a pè fún gbogbo ènìyàn ẹ gbọ́dọ̀ la fún ìfọ̀kànbalẹ̀ ta ni ò fẹ́ jẹ̀kọrò ta ni ò fẹ́ fi ẹkún sọdún yìí olúwa ti kìlọ̀ fún mi pé ọ̀fẹ́ ni súwìtì fún gbogbo ènìyàn ẹ géètì àdùn kẹlẹ̀ géètì ẹ̀kọ́ eléwé ẹ mú yẹn wá fúnra yín a wà pàdé tá a bá ti ń bọ̀ ẹ sáà mọ béèrè fẹ̀yìn tẹ́ ìdarúgbó ọjọ́ rí wàá ní ṣáìdì ọ̀fà garaajì ló kọ́kọ́ lọ náà wàá wá béèrè kílànkó junction ọ̀fà garaajì ló wà tó bá ti dé kílànkó junction yẹn béèrè pé arúgbó ọjọ́ ló ń lọ àwọn ọlọ́kadà tí mọ́rúwọ́ sì gbé ọdẹ bẹ̀. àárọ̀ Friday aago mẹ́jọ sáago kan lárúgbó ọjọ́ ńìlọrin gbogbo ènìyàn ẹ máa bọ̀.

0: 88.7 Shining Supreme.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàrìbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Rẹ́ẹ̀tìní, òkèdè tí sẹ̀, láàárọ̀ tòní, ṣàgbà bí àti lágbàá tán, sẹ́ńblì bì kọ́, òkèdè tún fẹ́ máa gbójú ọwọ́, ṣe sẹ̀mẹ̀ ń gbẹ́, òye déédéé yín tẹ̀ ń fọ́lò, bí nǹkan ṣe ń lọ níbi ìdíje, ìfẹ́yé àgbáyé ti ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Mẹ́síkò, Kánádà tí ẹ̀ máa Mẹ́ríkà, pàápàá jùlọ, gbogbo ẹyin tẹ́ ti wọlé àdúrà, tẹ́ ti ń gbàdúrà lọ́jọ́ tó ti pẹ́, ní títorí orílẹ̀-èdè South Africa, wípé kí wọ́n tètè jà pòròpò, nìyẹn kúrò nínú ìdíje ọ̀hún, kí n má tàn yín kí n má bọ́lọ lò fáhùn, gbogbo alelúyà méje tẹ́ kẹ̀dẹ̀kì, ó ti padà wó di Jẹ́ríkò orílẹ̀-èdè South Africa o, okùn àṣìtánì tẹ́ ẹ sọ, ní títorí wọn, ó ti padà bà wọ́n lórí, ẹ̀ẹ́bọ kàǹkà tí kagún láyà, tẹ́ ẹ títorí wọn gbé, ó ti padà dá lórí kíre, dà lórí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa, simply because. Ikọ̀ agbábọ́ọ̀lù bàfánà bàfánà torílẹ̀-èdè South Africa wọ́n ti padà jà pòròpò ìyẹn lọ́jọ́ tànà. Wọ́n kánná góò sí wọn lẹ́sẹ̀ látọwọ́ orílẹ̀-èdè Canada pẹ̀lú ẹ̀mí ayò kan dondo látọwọ́ ìràwọ̀ agbábọ́ọ̀lù Steven Estakuo ó gangan ló láǹfààní láti gbá bọ́ọ̀lù mú kanlẹ̀. Èyẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa lọ́jọ́ tàná yẹn dáìmínì èyẹ tó kù díẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kó tanubodò tanubepo ní 90+2 minutes ní pápá àṣírí Los Angeles ti ń bẹ lórílẹ̀-èdè America níwájú àwọn èrò olùwòran elé tí wọ́n tó 69,237 ń bẹ gangan nípa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa ni wọ́n ti ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kódà lọ́wọ́ tá a wà yìí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa. Tàbá ní ká máa wò wọ́n ti padà sẹ́nu iṣẹ́ wọn àárọ̀ o wọ́n ti lọ ń kọ amapiano. Èlé tí wọ́n wáyé wá kọ, ṣe ẹ wá fẹ́ gbọ́, gẹ́gẹ́ bí ìwé ìtàn, ìdíje fẹ̀yí àgbáyé, ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Canada. Ó ní ikọ̀ agbábọ́ọ̀lù àkọ́kọ́ lágbàáyé tí yóò gbàlejò ìdíje fẹ̀yí àgbáyé tó sì jẹ́ wípé kò ní láǹfààní láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ pélé knockout stage. Èyẹ níta lé bàbá tiẹ̀ tó jẹ́ wípé lókè ìta ó ní wọ́n lọ́gbà simply because ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lájọ́ tàná yẹn láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Canada tí mórílẹ̀-èdè South Africa. Orílẹ̀-èdè America ó ní wọ́n tẹ̀tí lọ́gbà o èyẹ nílùú Los Angeles bákan náà tá bá wá ń sọ̀rọ̀ ní pọ̀ orílẹ̀-èdè Canada ìgbà àkọ́kọ́ dẹ̀ lélẹ́yìí elé tó já wípé wọ́n ó de ìpele round of 16 nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lápá abẹ̀ yẹn ó ní èmi láǹfààní láti farabalẹ̀ máa gbé súnmọ́ ẹ̀yìn tèmi ló ní fẹ́rẹ́ ń jogi. Tó bá wá di ọjọ́ kẹrin oṣù keje táwọn wò lọ́ọ̀kan yìí ó ní wọ́n máa láǹfààní láti kojú orílẹ̀-èdè Netherlands tàbí orílẹ̀-èdè Ghana ní ìpele oníkan 16 ìyẹn round of 16 máa kan náà gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa tí wọ́n ṣe jápò rúrúpò tí wọ́n padà lọ máa kọ amapiano ìyẹn níta wájú ilé bàbá wọn olùkọ́ ni wọn Hugo Brews. Hugo Brews ó ti dẹ́bìrú àwọn agbábọ́ọ̀lù ẹ̀ o ó ní wọ́n ṣe kíre wọ́n lè sáré wọ́n tún yọ̀lẹ̀ ó níyẹn gangan ó ní wọ́n fi padà gbèrú wọn látẹ̀yìn ìyẹn lọ́jọ́ tànà arárọ̀ o ògùn lù tún bọ́ nú omi arárọ̀ o a ò fẹ́ kó o lọ. Àwa ò mọ pé a ó kárí ìdágbére níwò yìí o South Africa. A ò fẹ́ kú lọ ẹ ńlẹ̀ ó bóyá tẹ̀rẹ̀ àwọn tó ti tẹ̀lé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa lọ sínú ìdíje fẹ̀yẹ àgbáyé yìí àkúmọ̀ a lè sọ ó dá lórí ọwọ́ yẹn ẹ jẹ́ kí ra wa pé a kó ojúmọ́ náà a kẹ̀dẹ̀ kó ojúmọ́ mọ́ àtúkọjú làtúrọ̀ mọ́dù tó dẹ̀wà ìyẹn láàárọ̀ tòní ojúmọ́ tó mọ lónìí ojúmọ́ owó ojúmọ́ ọmọ ojúmọ́ ẹ̀kú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ni o mo kíyín délé alára mo kíyín délé ajérò mo kẹ̀dẹ̀ kíyín délé ọwọ́ àrùn ògùn àga ìyẹn lójúmọ́ tó mọ lónìí
oye ja ma ga so lo ne tori pe kire ko ni be wu de fun wa ati jo je nse wo niyan e ja loko gbogbo awon mo ojo mi awon sabe mi ta jo ma metoto ni wa to ma bi du to mge gbogbo ma fi kan se la pa bi ati la pa ton wara la to do number 1 ti agagagan agbara ta je gbogbo bright broadcast limited ba mi mo sino special apostle awotu yi Wama battalion, e nyaka jojo bi population China, ba mimi gboku yin edamo, e yojo e buru, ayo pada teme yen, o dagba papa. Wara kasi ni mama funa ni dagba, e nya fufu lele ni momo ko sara, sa wama barbecue te ma pizza, e nya gagaga la wama gboronje, o koma ni jano ma yeske, ayo deja yola loko mi, e Westport, Mr. Lagasi Kali, awa Tony Joshua, e nya me weja, e nyi te mila wakpa no pamakpo, te ni le so mila ni bogba wakoro yin, akaro yin, re daraya, le de yo bati, apon bele ajo lohun oba lo kori be simply because ile cemetery yen o kedo de dojo ye lo niyan o o je fere gege e wasbo ta su pe da je mo ba won ti de be ko ma ba da ba mo ka mu lati bere pepe eyan laarin gbogbo rile de wa nigeria o to di pe ma de si waju lo si gbogbo koro kondu ile africa o to di pe ma kese sona re gbogbo niyan eyan lo si le okere o ye papapa la tarin gbogbo ile wa nigeria na nu dije league agbokuta ti le wa nigeria mo so nipa npf eja leyin mo wi pe ipa gbo bolu shooting star ti re city le badan la bi oluko ni lorodin aweroro yin kan mu yesi fun won lowo ta wa simply because won gbe won agba bolu wole ni kokan ejeje niyan o la ra won agba bolu ele ti won tun se gbe wole la ti ri ra won agba bolu la pa yin enogu odun eyan 20 years of age o kore a ma je isa yusuf gagaga enu pa agba bolu bayesa united o ni won ti gbe wole o pelu adun olodun kan o gagaga ni won fi gbe rawo omo ogun odun na bo je je niyan ba kan na cherita yi abubakar o na ti di free agent o ti di kire olofe la tari bo se ja wipe adehun etanu bodo tanu bepo enye pelu iko agba bolu ti wiki tore to si je pe lowo ta wa ye gege bi royin se nbe le pepepe omo logo yen o cheche ko darapo mo iko agba bolu bendan insurance tabi tiri city le ibadan teyin tun pe ni shooting star sugbon gbogbe o da lori pe bo ri tare ta ni adehun e to de ma somona beta eyan fu tare tahid abubakar niyan o bo je je niyan ba kan na anso le pa gba bolu bayesa united o na ti gbera o ti dinu ipa gba bolu ti rivers united lowo ta waye pelu adehun odun kan niyan mo so nipa cleti adi o ti gbera o dinu ipa gba bolu rivers united o ti gbe body kuro nilu yenogua o di pe ilu bore o ti dilu ilu river iru port harcourt gagagan niyan gege bi royin yen se tun gba si mi lowo lemi n jayin temi lo ni feranjogi o ya mo tun bi yen le awo gede gbe mo kawe sapa waju o dinu ipa gba bolu ti canopy la ke n je royin mo nitori pe ma je gbo kan ko si nbe mo won ti je ko di mimo we pe agba bolu ngba kana wi ko agba bolu orile de wa nigeria to je tamatasi ahmed musa o ti kuro gege bi alaga kafatamala ajo ti boju to iko agba bolu kwara yo iko agba bolu canopy las niyan lowo ta wa yi won ti ni alaga tutun aja abale bi emo koloko alaji ahmed Alaji Ahmad eyan Musbau Garu o gagaga loko alaga tutu ele ti won se lanfani lati kede re ke gabo se lanfani lati pada wo se lojo tana o ti je pade po pelu eni ti se alaga ajo ti risi idagba sokere daraya lori lede wa nigeria eyan malaise odiko
kódà nílùú Àbújá ó gangan ló ti láǹfààní láti ṣe ìpàdé yẹn èèyàn lórí àti lè mú pé kí ikọ̀ agbábọ́ọ̀lù kánópìlà kó láǹfààní láti sanmọ náà èèyàn níṣà ìgbábọ́ọ̀lù ti ń bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe ń tó mi lọ́wọ́ ajá balẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ ó lè mí farabalẹ̀ jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó yẹ mo tún fi yẹn lẹ̀ mo jì ń bẹ láàrin gbogbo ilẹ̀ wa Nàìjíríà ní torí pé olùkọ́ ni tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó rẹ̀ bọ̀ lórílẹ̀dẹ̀ wa Nàìjíríà ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí tó lọ sórílẹ̀dẹ̀ bẹ̀nẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù kòtónú ẹ̀sìn kótó lẹ́ẹ̀sì èèyàn mò ń sọ nípa ṣálíù yusuf aláyé lọ́wọ́ tá a wà yìí ó ti padà kọ̀wé fipò iṣẹ́ lẹ̀ èèyàn kúrò nínú ìkọ̀wòrè ikọ̀ agbábọ́ọ̀lù kótó sport èèyàn lórílẹ̀dẹ̀ bẹ̀nẹ̀ republic gangan nìyẹn tó sì jẹ́ wípé wọ́n ló ṣeéṣe kó jẹ́ wípé yóò darí padà wá èèyàn sínú ìdíje nàìjíríà premier football league láti tún wá padà sí máa lo dọ́là lápá abẹ̀ yẹn gẹ́gẹ́ bí olùkọ́ ní gbàkànà fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àdán ti ń bẹ láàánú àti ikọ̀ agbábọ́ọ̀lù kótó sport èèyàn lórílẹ̀dẹ̀ benin republic bó ṣe tẹnubodò tẹnubẹpọ tó sì jẹ́ wípé ó fẹ́ padà sílé ó gangan ni ìròyìn yẹn tó mi lọ́wọ́ tí mo sì láǹfààní èèyàn láti jáyìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi o bó ṣe jẹ́ gangan nìyẹn kò bẹ́jọ́ dé ó yá mo gbé bọ́ọ̀dì ó dọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà tí ń lo dọ́là láwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí ń bẹ nílẹ̀ Europe èèyàn ní ilẹ̀ òkèrè ó dẹ pápápá Chigozie Owen tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí ọ̀làyé ti gbé bọ́ọ̀dì o ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù Utrecht èèyàn lórílẹ̀dẹ̀ Nẹdẹ́láàdì gangan nìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ipò yẹn wọ́n ti kéde rẹ̀ wípé wọ́n ti gbé lágbètan láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen pẹ̀lú àdéhùn ọlọ́dún mẹ́rin kọ̀gbẹ̀kọ̀gbẹ èèyàn gangan ni wọ́n fi gbọ́ mọ ológun ńlá láyẹ̀ nígbà tí yóò bá wọn ròyìn sọ̀rọ̀ ó ní ká má parọ́ ká má ṣèké fúlẹ́ni tó gẹ sínú mi ó ní kò lè kọsẹ̀ gẹ́gẹ́ bí ìràwọ̀ agbábọ́ọ̀lù náà ìmalẹ̀ Chigozie Owen gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé èèyàn lẹ́yìn tó tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mẹ́rin pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Utrecht èèyàn lórílẹ̀dẹ̀ Netherlands ó gan lèmi jáyìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi o ó dá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ̀ yẹn ó dọ́dọ́ tẹ̀rẹ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà kan ọ̀nẹ́sì àhánà honest ahano gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ikọ̀ agbábọ́ọ̀lù brighton and hove albion wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpinpin ọmọ ológun yìí tí ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù atalanta kódà agbábọ́ọ̀lù lápá yìí ni owó tó tẹ̀ lò mílíọ̀nù lọ́nà ọgbọ̀n pọ́ùn èèyàn 30 million pound tó jáde dé mílíọ̀nù mẹ́rìnléní ọgbọ̀n euro èèyàn 34 million euro ó gangan ni wọ́n fi ń tọpinpin ọmọ ológun yẹn wípé kó wá darapọ̀ mọ́ wọn lọ́wọ́ kan làgà sí kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ èèyàn fọ́ọ̀rẹ́ ni ọmọ ọdún 17 náà 2017 years of age ó lè mí láǹfààní láti farabalẹ̀ jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó dá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ̀ yẹn ó dọ́dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn mi tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà Kisni Izube nìyẹn o kí ni wọ́n wí kí ni wọ́n sọ nípa ọmọ ológun ńlá láàyè lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù udine o ti fẹ́ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù yẹn èèyàn láti tún ṣe gírè láti tún gba oko ibòmíì lọ simply because ọ̀rọ̀ wọ̀ láàrin àwọn méjèèjì ni èèyàn lórí àdéhùn tuntun láti tẹ̀sẹ̀ rẹ̀ síwájú èèyàn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù udinese èèyàn lórílẹ̀dẹ̀ ìtàlù bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé o mò ń ní máa já yín lóní fẹ́rẹ́ ń jogi ni ó dá pápápá ìmọ̀nà fẹ́dánìs ìmọ̀lẹ́fẹ́ fernandez ìràwọ̀ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà tí ń lo dọ́là nínú ikọ̀ agbábọ́ọ̀lù glasgow rangers èèyàn lórílẹ̀dẹ̀ scotland lọ́wọ́ tá a wà ikọ̀ agbábọ́ọ̀lù rennes wọ́n ní ẹ̀gbọ́ àwa náà fẹ́ ganu sọmọ yìí a nífẹ̀ẹ́ láti gbé nítorí parí wípé kiri ó lọ́jọ́ ọ̀la tó dáa gangan nìyẹn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ lórílẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì kódà lórílẹ̀dẹ̀ spain tí mórílẹ̀dẹ̀ ìtàlù ó ní wọ́n fẹ́ ganu sọmọ ọdún 17 ọmọ ọdún 24 náà 24 years of age tó jẹ́ wípé níṣà ìgbábọ́ọ̀lù tó kọjá fún ikọ̀ agbábọ́ọ̀lù glasgow rangers ó láǹfààní o èèyàn láti gbá bọ́ọ̀lù márùn-ún wọnú àwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀
to bi 27 league game appearances niyan gege bi nkan je lo ni mo jayin temi bo je nbe lowo temi lapa bi ogba be seri rawo agba bolu lowo egbe to je ti super eagles ile wa mo so nipa same chukwueze lowo ta wa iko agba bolu transfer for lori le de turkey turkey ye won ni won fe gba mo logun lalaye e ro ti wi pe inu ko agba bolu fulan on be lo ti lo ayalo eya ni sa agba bolu to goja sugbon lowo ta wa yi o ti pada si papa sere san siro eyan to je ti le ko agba bolu AC Milan awon tagba sugbon opolopo iko o ni won fe gbenu si lowo ta wa wa iko agba bolu transfer eyan lori le de turkey awon na ti je ko di mimo won ni rawo lawo lopo egbe yi omo adun 37 27 years of age won lawon seto lati gbe o eyan ti ipa gba bolu AC Milan tan ba le yonda re fun won gege bi iroyin yen o je to mi lowo kasagba lapa bi o le mi farabalẹ jeyin temi lo ni feren jogi o da papapa eja ma lo sile okere simply because a gede rojo musoloko eyin ti gona se ti duro sapa be yen eja ma lo lowo kalaga sikale o gbe yin ti jasi ilaburu balabulu olomi aro o ye eja ma lo eyin ti ma Manchester United eyin omo Galactico ala Madrid o ti ya lowo kan eyin ti Barca kekede ti setan ka ku ma gbera gbe body ni kan kan jeje eyin ka ma lo sile okere laite seti laite wararo eyin teme o ti gbe ja ni eja gbera o da papapa eja mu lati ni idije Wimbledon eyin awon agba bolu eleyin lori kan kere gagaga ni o rawo agba bolu eleyin lori kan kere to jobin omo bibi orile de british ko yen mo so nipa imarada kanu o ti je ko di mimo o ni bo ti le je wi pe injury nbe lara o ni sugbon to ba di loni ti ko ni de ni tomorrow ele ti idije Wimbledon ti yo de lanfani lati gbera so o lo ni fe eyan lati lo ko pa nbe gege bi omo odun 23 na eyan 23 years of age gege bo se nfi ipinu lede eyan laye to se igbaradi eyan lojo tana eyan lagbegbe kan ta mo si All England Club nbe lo ti lanfani o eyan lati se gire lati se igbaradi o le ma fo o o ne si ma lo ru obe jani o ni tori pe lowo ta wa emi 40 mo ti se gbogbo nkan to ye ko won se koda pelu awon iko on lati le ri daju wi pe o lo lanfani lati kopa ninu idije Wimbledon ele ti yo lanfani lati gbera so eyan gangan lojo toni gangan ni o gege bi oro yen se lo lapa bi o de se nbe lotro temi bi mo gba yin temi debe o da papapa awon awako lori odan lana idije Austrian Grand Prix o kede lanfani lati waye omo iko Mercedes yen George Russell o tun lanfani lati ni ijawo olubori gba meye kun ameye eyen podo 2026 niyan o kede wa je ko di mimo o ni inu medu o ni koda lowo ta waye ara mi se bale ni lowo kalaga sikale ne tori pe mo tin wo tele tele we po jeje ka won oju gba mi ke won je be ke won je idi lowo fun oni sugbon o gege bo nse wa lanfani lati gba idije Osha Grand Prix ele to waye lana yen oni nu medu ayo mi tekede kun gege bi kan je lo won iko Mercedes na la todo eni to je wa ko won George Russell o le mi gbe sumeyin temi lo ni feran jogi o o ya mo ti gbe body o da gbo ball alafese gba eyin ti Manchester United e farabalẹ kan e gbo mi lagboye ke gbo mi lagboye simply because won lo mo yin kan ti lo le odun bami oye depo gbogbo kwara polytechnic eya ni gbogbo computer science e gbo mi lagboye atagboye dada ya ko ni adeniyi lati ni ijo alafe oluwa baptistion eya ni gbogbo osere nilu ilorin otun bale ka jadi wasiri gbogbo osere awo ti tayo nile niyan awon ti ekran e gboko e baba mi e duro re ngboraye Reverend Dr. Ololade lati ni ijo First Baptist Church eyan ni suru lere nle ilorin e ko ojumo ma dadi ise olowo oni towo yin bade e ba nki mommy lapa be yen je fe gbo eyin ti Manchester United ke ma folo lo fohun ma je ngboko ko si nbe mo ne tori pe ma le ugati to je rawa gbabo lomo bibi orile de Uruguay
ipa gbọ bọọlu ma ṣe sagobagoba lẹlẹ wọn ti fìdí ẹ múlẹ o wọn ní lóòótọ àti lódodo ó lọmọ ẹ ti gbé ń júrì tó ti lọ ilé ọdún wọn ní kódà ṣẹẹrí ìfarapa eléti malẹ lùgàtì tó ní lọwọ tàwa ẹ wọn lélẹ tó burú jáì eléti ìràwọ agbábọọlu lè nínú kódà ìròyìn kan tẹ kó tẹ omi lọwọ wípé ó ṣeé ṣe kó gbà tó oṣù mẹsànán tàbí oṣù méjìlá ó tó di pé yóò mórí pọ ẹyẹ kúrò nínú ìfarapa eléyìí tó gbé lọwọ kalaga sigale gẹgẹ bí ìròyìn yẹn bó ṣe ń tómi lọwọ nípa ìràwọ agbábọọlù ẹni ọdún márùndínlọgbọn náà 25 years of age ó lè mí gbé súnmọ́ ẹ̀yìn tèmi bẹ́tà ẹ̀yìn tí manchester united ẹ̀ṣà máa ro mára bí aṣọ ó dá pápá mo gbé bọ́dì kúrò ń bẹ̀ ẹ̀yìn tí liverpool never walk alone ẹ̀pẹ̀lẹ̀ ìròyìn tí mo fẹ́ mú wáyìí ó ṣeéṣe kó má dùn máa yẹn ná simply because ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè cote d'ivoire yẹn ta tún pè ní ivory coast mo ń sọ nípa yan dèmádé aláyé ti já kó di mímọ̀ ó ní kí n la tó ń bá tẹ̀ fi ikọ̀ agbábọ́ọ̀lù rb leipzig ilẹ̀ ó lẹ́gbọ̀ inú ikọ̀ agbábọ́ọ̀lù paris saint-germain lòun ò lọ o ó ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbé kiri wípé ó ṣeéṣe kó wá sí liverpool ó ní kí náà ń pè bẹ́ẹ̀ ó ní liverpool tí wọ́n ti dárìn lọ́jọ́ tó ti pẹ́ ó lọ́hùn ò lè lọ́bẹ̀ gẹ́gẹ́ bí tari yanji madi àsìndẹ̀mádé gẹ́gẹ́ tó ṣe ń sọ̀rọ̀ ṣàlàyé ọmọ ọdún mélòó ni ọmọ ọdún mẹ́rìnlélógún bó ṣe láǹfààní láti sọ̀rọ̀ yẹn ṣàlàyé lèmi láǹfààní láti jáyin tèmi bẹ́tà ń gbòòrò ayé nìyẹn gẹ́gẹ́ bó ṣe ń lọ ẹjẹ́ ń gbé bọ́dì kúrò lápábẹ́ àbí kí n kúkú fún yín pátápátá porongodo wípé ọdún 2015 ọjọ́ kejì ọjọ́ kẹrìndínlógún oṣù keje òun ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù rb leipzig pẹ̀lú àdéhùn ọlọ́dún mẹ́fà ọlọ́dún márùn oje pẹ̀lú owó tó tó ìlú yẹn 20 million sírò ń gbà náà ó gangan ló fi darapọ̀ mọ́ wọn o ṣe jẹ́ nìyẹn ó yá mo ti gbé bọ́dì kúrò ń bẹ̀ mo ti rí ẹ̀ ń bẹ̀ bíbí tẹ̀ ní ìgbọ́pẹ́ bùrọ́dà mi ó dúró re lọ́wọ́ tá a wáyé ìràwọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ màá nígbàgbé nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona bayern munich ngbà kanna mo ń sọ nípa robert lewandowski ó ti gbà láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù chicago fire ìyẹn lórílẹ̀‐èdè america kódà ó pẹ́ tán tá a bá máa rí bí ọdún oṣù ọjọ́ bíi mẹ́ẹ̀ẹ́dógún síbi tá a wà yìí àlàyé yóò tọwọ́ bo àdéhùn gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jágó di mímọ̀ kódà ọ̀sẹ̀ tí ń bọ̀ gangan ò ní ó ṣeéṣe kó tọwọ́ bo àdéhùn àdéhùn tó jẹ́ pé yóò lọ máa fi lo dọ́là lápá abẹ yẹn lẹ́yìn tó ti fi ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona lẹ̀ bó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé ó dá pápá ẹ̀yìn ti chelsea lájẹ́gúnlẹ̀ lè lọrin owó ọkọ̀ ajé ara ṣídá bá mímí ìgbọ́kú yẹn ẹ̀dàmú o ó dá pápápá abúlẹ̀ ṣòwò lẹ́ṣà agbára àtàṣẹ gbogbo ṣẹ́ẹ̀sì ẹ̀yẹn nípínlẹ̀ ọ̀ṣun káàfà tàmálà ṣe yìí lọ́mọ ọ̀gá ńlá ìsókè ní gbogbo ìtakọgun nílùú lẹ́ṣà ọ̀gbẹ́ni káyọ̀dé ọdẹ́yẹmí àjàsókòrì wáyà agbára tó gbé ṣẹ́ẹ̀sì dúró ẹ̀yẹn ní gbogbo òtísìn bàbá ṣẹ́ẹ̀sì ní gbogbo àṣàdàn tẹ ẹ má gèrè álímì bàmí mo rí ẹ lápá abẹ yẹn ẹ máa gà sọ lọ́ngbòrò ayé ọ̀nàrẹ́bù abubakar pẹ̀yẹmí àwọn ti aa eagle network ẹ̀yẹ ní gbogbo ìlọrin ìsìngangangan nìyẹn wọn láwọn dúró tán tẹ ẹ fẹ́ gbọ́ inú yín tó ti ń dùn tẹ́lẹ̀ ẹ̀yẹ lórí pé ẹ fẹ́ lọ sínú ipò agbábọ́ọ̀lù sunderland ẹ fẹ́ lọ gbé granit xhaka lọ́wọ́ tá a wà yìí ìròyìn ti tó mi lọ́wọ́ wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù sunderland wọ́n ti ní ẹ̀gbọ́ ẹ kó owó yín padà ẹ̀yìn olówó ogbó àwọn ò ṣetán láti ta granit xhaka bó tilẹ̀ jẹ́ wípé sabi alonso tó jẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù chelsea lọ́wọ́ tá a wà yìí tí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láyà ọ̀túnla ó fẹ́ láti gbé àlàyé yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé òun pẹ̀lú ẹ̀ wọ́n ti jọ jìṣẹ́ ọṣẹ́gìrì jẹ́ olùkọ́ni àti agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù bayer leverkusen ìdí gangan nìyẹn tó fi jẹ́ wípé ó fẹ́ fi gbọ́ ọmọ ológun yìí ṣùgbọ́n sunderland lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì wọ́n lẹ̀ dá padà owó bàbá àti láabi wọ́n láwọn ò ṣetán láti tà á o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ìyẹn nípa granit xhaka eléyìí ikọ̀ agbábọ́ọ̀lù chelsea tẹ́wọ́n ní wọ́n fẹ́ gbé ó lè mí jẹ́yìn tèmi bẹ́tà ó yẹ ẹ̀yìn ti chelsea yẹn mo ṣì ń bẹ lọ́dọ̀ tiyín nítorí pé màá lo gúúsù
gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń tó mi lọ́wọ́ máa lo gusto wọn ló ti gbà láti wá lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù manchester city tó ṣeé ṣe kó jẹ́ wípé yóò padà lọ sí pápá ìṣeré ẹ̀tíà ẹ̀yìn ti chelsea gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe ń tó mi lọ́wọ́ lóní kínkín ni mo ní kí n láǹfààní láti farabalẹ̀ gbé súnmọ́ ẹ̀yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi bó ṣe jẹ́ gangan nìyẹn ó dá pápá kó tó di pé mo lọ sọ́dọ̀ àwọn ti di gọ́nà àwọn oníbo òjé pokapoka ẹja sáré lọ sórílẹ̀-èdè south africa south korea ó jẹ orílẹ̀-èdè south korea nítorí pé má jẹ ǹgbọ́ kankan ò sí mbẹ̀ mọ́ ká má fòlòlò fọ́hùn àwọn ti jápò òròpò ìyẹn ní group c kúrò nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọgbà bẹ́ẹ̀ lólùkọ́ ni wọn ìyẹn ogimobu òun láǹfààní láti kọ̀wé fi ṣẹlẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí wọn ṣeṣe dáadáa nínú ìdíje yẹn ọgbà bẹ́ẹ̀ lọ́ni tó jẹ́ adarí wọn lórílẹ̀‐èdè south korea ó ti pè fún ìwádìí tó lọ́rin ó lẹ́gbọ́ a gbọ́dọ̀ ṣèwádìí dáadáa kí ló fa bíkọ́ọ̀sì kí ló fà diaba tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè south korea tí wọn fi ṣe dáadáa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé èlé ti lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè canada mexico ti mọ́ america lẹ́yìn tó lùkọ́ ni wọn ìyẹn ogimobu gẹ́gẹ́ bó ṣe fìwọ́lẹ̀ òun náà ní ẹni tó jẹ́ ààrẹ wọn lijemo tóun náà láǹfààní láti sọ̀rọ̀ ṣàlàyé ó lá gbọ́dọ̀ ṣèwádìí ó nítorí àlèémọ̀ nǹkan tó fa bíkọ́ọ̀sì gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lápá ibẹ̀ yẹn ó lè mí jẹ́ ẹ̀yìn tèmi bẹ́ta ó yá dédé ẹ̀yìn ti liverpool never walk alone jẹ́rí olùkọ́ nígbà kanna fún ikọ̀ agbábọ́ọ̀lù liverpool jorge klopp ó ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan ṣàlàyé o pàápàá jùlọ lórí arne slot àti raola elé tó ṣe ẹ̀gbàṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù liverpool lọ́wọ́ ta wa ẹ̀ ó lẹ́gbọ́ ó ló dùn gan bó ṣe jẹ́ wípé arne slot adọ́rípọ́dọ́rẹ́ ọmọ orílẹ̀-èdè netherlands yẹn tí ò fi ṣe dáadáa ẹ̀yẹ ní sáà kejì rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti liverpool tó fi já wípé ó kàn ṣe bàlábù lónìí ó lọ̀rọ̀ yẹn ó ló dùn gàngán gboraye ó níjẹ́ wá fẹ́ gbọ́ jẹ́rí ìràúlà tó ṣe ẹ̀gbàṣẹ́ yìí ó ní lọ́ọ̀kì ló lè fi ṣe àṣeyọrí nínú ìpín ní pápá ìṣeré anfield ó nítorí pé òun wọnú ọkọ́ òun ló jọ bíi pé nǹkan ò ṣeé ṣe kó padà mú yẹ̀sì fún wọn ẹ̀yìn ti liverpool tó bá máa fi di nẹ́ẹ̀sìsìn ọgbà bẹ́ẹ̀ ó ní ìràwọ̀ agbábọ́ọ̀lù mánigbàgbé nínú ikọ̀ agbábọ́ọ̀lù liverpool mò ń sọ nípa tari mo ń sọ̀rọ̀ nípa fáúlà bó ṣe jẹ́ kó wá di mímọ̀ lọ́wọ́ ta wà yìí ó lẹ́gbọ́ ó ní liverpool ẹ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ac milan ó ní jẹ́rí àlòkù chelsea yẹn elé tí chelsea tó tà fún ac milan ìyẹn christian pulisic tó jọ ọmọ bíbí orílẹ̀-èdè america yẹn ó lẹ́ lọ gbọ́ nítorí pé ọmọ yẹn ó ló máa fíìtì gan gẹ́gẹ́ bíi tari fáúlà tó jẹ́ agbábọ́ọ̀lù nígbà kanna mánigbàgbé nínú ikọ̀ agbábọ́ọ̀lù wòre ikọ̀ agbábọ́ọ̀lù ti liverpool gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé fún ikọ̀ agbábọ́ọ̀lù liverpool nímọ̀ràn rèmi jẹ́ ẹ̀yìn tèmi bẹ́ta ẹ̀yìn tèmi tẹ̀ ń bẹ lójú òpó ayélujára yẹn mo kẹ̀dẹ̀ rí yín lápá ibẹ̀ o ní ìgbọ́kú yín ẹ̀dàmú ó dá pápá ẹ̀ẹ́jẹ́ ń gbé bọ́dì kúrò lápábẹ̀ kí n lọ sọ́dọ̀ àwọn arsenal nítorí pé ìròyìn tí ń bẹ lọ́dọ̀ tèmi lápá bí kí n sáré gbé sí wọn létí ó ní ṣe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal elé tó já ipa ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn ó ní wọ́n ti káyà sókè ẹ̀yẹn nípa tari declarai ìrẹsì àròsọ ìrẹsì tí ò jóná nítorí pé ó ń gbé júrì lọ́jọ́ ní ṣùgbọ́n olùkọ́ ni ikọ̀ agbábọ́ọ̀lù three lions ìyẹn torílẹ̀-èdè england ìyẹn tọmọ tukọ̀ ó ti fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ léde ó lẹ́gbọ́ tó bá di ọjọ́rú ọjọ́ wednesday nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè dr congo ó ní ṣẹ́rí declarais ó ló ṣeé ṣe kó gbá bọ́ọ̀lù ó ní kódà ó lára ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí padà bọ̀ sípò ó gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ẹ lọ máa gàsọ lọ aláàjì wáìdì adéjùmọ̀ ìmọ̀lẹ̀ gbogbo gọ́nà tó kárí ilé tó kárí oko ọ́fíìsà chris ìyẹn ní gbogbo a division míì gbọ́kú ẹ̀ kó ṣáké àbáyọ̀mẹ́ kí ẹ má bàa rẹ̀ sí agbábọ́ọ̀lù.

0: ma tu ko o pada so ni paris james na ki kuku gbe yen debe eyin ti chasi oni egbo emi o le so pe boya o ma gba ifese won se totula abi ko ni gba oni sugbon nkan kan ti mo mo ni pe o to di pe idije fe ya agbaye pari olohun mo pe Rishi James yo pada de sugbon declarize yen o le kuro ndidu o le ma lo ru obe jane nitori po mo yen o se o ma gba totun la yen gege bi oro yen se to mi lowo o le mi jayin temi lo ni fere njogi agba eko ojumo
1: ka ke pata tipo kan diamond fm aku ibere totun lagba olo yo son asobo
0: ami asolo
1: ataku ti se bale oro
0: ami asolo
1: àwọn àmà piano náà pè
0: é
1: don't forget look out that we need you àwọn táwọn kọ fún wọn nù
0: oh my home
1: they have already see their home they are back to their native land
0: láti lọ máa kọ àmà piano
1: tàkà tó fi òdò lẹ́nu mi táwọn kọ fún wọn ni
0: bóyá kẹkù kọ haruna ọ̀ṣọ́lá
1: ok ewa ẹ̀ káre bí wọ́n ṣe nà wọ́n yẹn orílẹ̀-èdè canada ti fi tàn balẹ̀ wọ́n jáwé olúborí knockout match àkọ́kọ́ nínú ìtàn orílẹ̀-èdè ọ̀hún
0: bẹ́ẹ̀ni
1: kí tó gbọ́n gbá tournament yìí canada ti gbá fẹ̀yà àgbáyé mẹ́fà
0: tí wọ́n jáwé
1: olúborí wọ́n lùsì mẹ́fẹ̀ fà ní wọ́n lùsì bí coupon ni tó tó wá jẹ́ kó tó rò bẹ́ẹ̀ ni pé ice hockey ní eré ìdárayá tó dàlú orílẹ̀-èdè tẹ́lẹ̀ ní báyìí ní ìsàn olólùfẹ́ orílẹ̀-èdè canada náà wọ́n ti ń láìkì bọ́ọ̀lù olóòwò sí bùsẹ́kọ̀ pé
0: a 16 ó dí díẹ̀ ní 70,000 ní 69,236
1: pèsè lójú ayé òun ni adúrú yorùbá ìwà wo bọ́ọ̀lù ní orílẹ̀-èdè àwọn.
0: Ẹ funnest part ṣe mọ̀ pé fẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá lánà
1: kí n tó
0: amẹ́ríkà náà ti gba òkè ṣe lé wọn
1: bẹ́ẹ̀ni ìròsìtúpẹ̀ olójà òun lẹ́nu pé àwọn wà pàdé lójú ayé òun ni ìròtúpẹ̀ ìwà wo pe tan ba lo gbugba wo tan ba ba wa lo wo ball bayi be yan pin nisin ni wa wo ball orile canada to pe won ri ere ball arafese pa ke bere daraya ti won ice hockey only so ni bayi nisin won na 18-0 won na orile taraka so yo jeff fese won se meji ti won ja wo libori ni orife ya agbaye so awon yen fi tan balẹ orile de won tesi waju awon kan ti pada lo le bayi
0: won ti pada lo le
1: ise ise won tan lawon yan gba kan lo mo
0: mesan ta ku tele ti o wa lati ile africa
1: o ti ku mejo bayi
0: o ti ku mejo
1: mejo gan na orije po yo duro so bayi baba ni sin ninu morocco tabi
0: netherland
1: oni
0: morocco abi netherland
1: but de ja bayi orílẹ̀-èdè canada wọn ti fi tàn balẹ̀ wọn sì tún ti ṣe àgbédìde ìdárayá bọ́ọ̀lù orílẹ̀-èdè wọn so báyìí nìsín bọ́ọ̀lù fẹ́ mọ́ fẹsẹ̀ pípẹ́ pẹ̀lú ice hockey bí wàá ti farágbẹ́ at least àwọn orílẹ̀-èdè wọn wọ́n ti mọ̀ pé fútbọ́ọ̀lù náà ti wà so ó tún máa help fútbọ́ọ̀lù wọn so owó tánná lórí world cup kò já sásán torí pé wọ́n ti fi tàn balẹ̀ wọ́n ti improve soccer orílẹ̀-èdè wọn.
0: Àgbà kó tó di pé aṣojú òpó lẹ̀ ń gbóló nǹkan èèyàn kan pè mí lánàá ó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ NPFL pé bí wọ́n ṣe ń sọ wípé owó ọ̀yà tó kéré jù fáwọn agbábọ́ọ̀lù $2 million ó ní yóò ṣe àkóbá fún líìgì
1: orílẹ̀-èdè
0: nàìjíríà pé ó pọ̀ jù pé àwọn agbábọ́ọ̀lù kan pé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan oje pé ó ṣe é ṣe kán má lè afford láti sanwó
1: pé
0: ó ṣe é ṣe kó jẹ́ pé wọ́n padà lọ máa ta ikọ̀ wọn ni.
1: tomati ẹ̀ta tomati ẹ̀ tí ó rà ẹ̀bẹ́ lomi ó sì kò wó lẹ̀ ṣùgbọ́n tó wá láwọn ó ta ní okòwò lẹ̀ tó lówó ra àwọn kílọ̀bù torí pé tẹ́yìn máa ń kún okòwò lé owó jèrè olówó ṣe ṣé àwọn kan ìjọba àpẹẹlẹ tán náà lórí àwọn kílọ̀bù ṣé wọ́n ń jèrè ṣé wọ́n rí owó tán náà lórí ẹ̀ àwọn kan dẹ̀pẹ́ bí abẹ́ pàpẹ́ and dividend of democracy ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń náwó lé lórí sẹ́rí $2 million yẹn ṣe tó pọ̀ jù kódà ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ torí pé ipa àwọn tó búlẹ̀ àtọ́ wà nílé òkèrè ọ̀sọ̀sẹ̀ náà ń gbowó ṣùgbọ́n tá a fi tán pé ó lè mọ̀ ṣe ṣe náà pé àwa náà ti wo sàkọsán tó wà nínú líìgì wa
0: sáwọn
1: bàárà ẹ̀sìn tó rẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń yáwó lórí bí wọ́n ṣe register player lẹ́nìkan mọ̀ san owó
0: àbí kún kàlífà
1: tí a mọ̀ pé kún gbà tí slot ti ẹ̀ gan
0: láṣẹ sísìn ńgbà tí sísìn ẹ̀ ń bẹ̀rẹ̀
1: àti rówó ẹ̀nà àti rówó
0: lọ́mọ àwọn tó bí pé wọ́n ń bèrè fún financial assistance
1: torí pé àti rówó mọ travel gan lọ sí fẹ́nu kan wọ́n rí so àwọn club tó lè rí san bíábí àwọn state club tí wọ́n kọ́ mẹ́ state club bíábí àwọn sudi star tàbí àwọn kwara dandan sì lè san tó bá increase owó tán fún wọn tẹ́lẹ̀ pé club country constate lòun fún wọn lówó 38 láti mọ̀ fún wọn lówó gidi de àwọn bí wọ́n kọ́ bíábí rẹ̀ mọ́ to de pe awon to ni lowo lo ra ta se lati nawo
2: e sugbon e ma ja gbagbe
1: pe e ma ja gan na fi plane travel
2: e ma ja gbagbe pe se ajo NPFL abi NFF won je ko di mimo pe lowo yi na pe a gbogbo won obi e ba se se si lori akaso tabili le e gbo pada gbowo
1: e se ri gbagbo ko ni mi ri nbe aba ko won fun en to ba win ni 1 billion ni bere sisin o ko ko fun gbon ni owo
2: okay
1: so
2: se won ma se be lo ile di England abi ni Italy
1: circumstances wa ni Italy we are not in Nigeria
2: okay
1: and pa won private club lo da won country lo da won league yen then owo to sin gba nipa resistance gan to owo ti en to se po to se last ni Premier League gan gba ojo to gba Serie A lo
2: abi to gba La Liga
1: to La Liga won mo de ko ba gba be 100 so e to ma fun lowo ni bere season so West Ham to lo league gan gba be almost 100 more than 100 million euro pounds so awon yen gan ti lowo lo already de owo awon ticket to fin tan jagan so ti atoso sansa san Nigeria pe an club yen o lowo te be ma le mo fun olowo abi 200 million ni bere season yen to ma ran won lowo
2: 0913655952 g
1: bo se bi be gan san gan rowo ohun gan
2: g masun o ko yin bo e ti pe
3: masun e ma ko jumo
2: e se ko jumo
3: masun bi bo te ki lo soro
4: Ogbeni Bolu Ajojo loruko temi o.
1: E ka bo.
3: Jari ni e je ka koko ki awon South Africa na pe o ka bo sile.
1: Okay.
3: Ja koko ki awon South Africa kan ku ka pada sile.
2: Oda 0913655952 ero bani soro to wo binu o jo bi pe bi to o jina gan ya wa ni to wa nbe ji
3: awasun
2: o ko yin bullet pe
3: ogbeni james latokun
1: awon ni chelsea
2: en chelsea
1: epele
2: tori pe e ri pe saka wa nu arsenal e fe lo gbe saka
1: alo arsenal na fe lo gbe e lo gbe pate na
2: Eh? Go eat
3: South Africa.
2: Eh. Okay.
1: Tabi o.
3: Yeah, you don't know what they say. Oh, you follow to. Yeah, our club maybe. I talk about like before on private sector. You come and you must pay.
1: Ben.
3: And you talk about what's on quota. Yeah, you talk about our club before we.
1: Tabi.
3: At least, bubu our. Toma advert, bubu kini e oye ko wa nwe na.
1: I say, what? Ti wa de yin ra.
3: Owo mi lo ri lojo kan be ti lo wo boy Olorun
2: yo pada wo yin lori
3: e be lo wo match ko ni dun wa ti ma ja so gbogbo kan yin na ko e ko eje yan na
1: ben
3: so gbogbo kan yin e ko sha tun se si o
2: roda roda
1: then I want to low ball gan to ma bere wo lowo won si me le ni ro fe ro wo san
2: e lo na fun wo
1: e lo fe wo ball gan 500
2: naira 500 naira
1: so le le gan ni wo lori ticket
2: g
3: amason
2: o ko yin bullet pe
3: eh
2: yo gbadun ta gbadun jesi
1: ah eyin ti chelsea e pa so so won laaro yin
2: ma lo gusto o pada lo si man city wa
3: o ba fa na gusto a ba la ki le ko ma lo
2: eh
3: ko
2: ni
3: wole
2: eh
1: so wa la
2: e wa ko awon segun wole
3: okay
1: e sa sa ta papa papa fi mi
3: wo ko
1: ku tele da ko tele lo pa le ni mo papa fi mi la
2: pa ma te lo n sha ti leyin fun bi transfer se lo ninu iko agba bolu se si lo wa okay
1: e fa papa
3: agbe lafia
1: wa le ara fe lafia le ba se te papa ti to lafia ha fe e be ta player e be fori ta ko bolu di ta mu se ran fun wa player ti ni ju to wulo fe yin gele ta fa wa papa ni e fun wa
2: agba ja ma lo le
1: papa lo papa lojo west ba je ba je bo na ko ju fo ju fa na lo
2: sani
1: awon ko afrika to ku I wish yin ko lo je si dada o awon piano ti lo le
2: bayi be ni ama piano ti lo le ah won ti lo le baba ti won loni Brazil pelu je pa ko ju ara won ni agogo mefa bakan na agogo mesan abo lale Germany pelu Paraguay yo ko ju ara won oru oni Netherlands pelu Morocco yo ko ju ara won da agogo meje oru bo se jenu en ti mi e ja ma sere dada ni tori nfo ni lokun atagbara merci beaucoup kaira layo ka pade ni le o di gba kan
5: ipa agbe kale iroyin ti ko leja ba kon ninu
6: iko eso alabo alajumo sise po lapa ila orun ariwa ti sasiyo
5: eto ere idaraya
7: awon ti ronaldo nisi niyan awon ti lionel messi na nbebe
5: eto amuludo ti ko lelegbe
7: akiyin o
5: akiyin akiyin aluyin logbonu
7: bariba
5: lori lede
8: Nigeria.
9: Melo melo la oka ninu eyin adipele. Diamond 88.7 FM. Ore timotimo ti ko ni fi sile nigba kokan. Ni ilu Ilorin to rewa yi ni ikoni yi wa ti o lelegbe. Eyi sibe ke je gbadun re.
10: Diamond 88.7 FM.
9: Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.
11: Keep listening to the music, to the sound, to the
12: Diamond FM.
11: 88.7 FM.
13: Across the airwaves right now.
14: In the mix. I'm already-

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́n ti jù á mí títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti máa fọ́n gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Bí ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó máa dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: asare ni laarin iseju belenjai a ma se oju opo on le loni sansan feyin ara le lati pe ki e ba wa dasika ma te waju 0913 655 6952 yani oju opo ti eleto wonu bi hello
1: hello e ka ro e pe to
0: e seun
1: e ko mo ni lato si
0: oda agbo yin
1: awon alagbata efo na fe ro ka ti be ro olohun ka ti sise won mo ti en ba ti ko si tu leta ta mu price wa le bo se ko wa le le ti ti awon osise ka fe fo kun awo su won ba ni la mo bi kan se ri en ti ba fe kan fo kun owo su won ta won pe boya inflation na nbe kaso fawon ya loja kan na mu price won wa le se ti olohun sa nu wa
0: e seun adupe fun idasi yin 0913 655 6952 yani ojo opo ti o wo bi ti ele lanfani lati pese laaro toni lore to atupale iroyin elo e karo
2: elo e karo
0: e seun
2: e se ku to diamond ni baye
0: ase olo
2: aki aki mi o ko lati tan kekero
3: an gbo yin
2: sara sara won ton ta epo wa ni nigeria yi gbogbo ago si beru olohun ba o eh ina ti oja won gbogbo ala mo pe nkan won mi ati nkan to wale ki wa ni soro ati da pada wa fun emi ga fe ro mo ka da ko toro olohun ti ba ta ji pe yo gbo okuta o gbogbo ti ba ji se laye ka fi beru olohun ba se o na lo nfa ta han le po mi fi ndi bi ile sagugo kanyin yo di tori nte ngba lo wa owo ogun te ngba lo wa ti e ke igba a mọ̀gbà táwọn èèyàn ń jẹ àgbà táyì tó tún ń rọlẹ̀ tí wọ́n yẹn kí tiwa náà já wálẹ̀ ẹ̀yìn wàá gbóńbẹ bí ẹyin tẹ lọ gbé ẹ tí tààtàn tó yẹ kó rí bẹ́ẹ̀
0: ẹ seun lójú òpó whatsapp wa ẹni ní ẹka ọrọ omidan àti ọmọ bàbá ti ṣà lórí ọrọ owó epo tí kò wálẹ nílẹ wa eléyìí kò jẹ ìyàlẹnu fún wa látàrí wípé ohun tí a ti mọ tipẹ ni wípé tí owó nǹkan bá ti gbẹnu sókè nílẹ wa a ti wá sílẹ yóò di ọwọ ọlọrun àmọ ká ní pé wọn ní kí ó lọ sókè ni kíákíá ni yóò ṣẹlẹ látàrí pé kò sí ìbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ àwọn aláṣẹ wa àti àwọn alágbàtà epo lórí ọ̀rọ̀ owó òṣìṣẹ́ ẹ jẹ́ kí wọ́n fi kún owó wọn látàrí wípé oye tí wọ́n ń san fún wọn lọ́wọ́lọ́wọ́ oye tí wọ́n san fún wọn lọ́wọ́lọ́wọ́ kò tó ra nǹkan kan mọ́ látàrí bí nǹkan ṣe wọ́n bí ojú ọ̀gbẹ́ni ahmed banjo láti airport ni wọ́n fi èyí ṣọwọ́ sí wa.
4: Hello. Àfíìs ló ń sọ̀rọ̀ látàdé tẹ̀kúrétò ẹ dákun tọ̀rọ̀ lọ́hùn tí nǹkan bá fẹ́ bàjẹ́ yọ́ bàjẹ́ lọ́wọ́ kan tó bá fẹ́ dá wọ́n mọ̀ máa ti tíntìntì níbi ìjẹ́ ìjájọ́ tí mo ti gbọ́ kí wọ́n ti àwọn china àbí àwọn iran àti amẹ́ríkà tí wọ́n ti jà mọ́ inú mi ti dùn pé at least bí a bí 500 àbí 700 ni wọ́n mọ̀ ti epo mo wá délé epo níbi ìjẹ́ ìrìn mo ní kí ló ṣẹlẹ̀ kí nínú òkun ike tí mo rà á sí ni àwọn ti dín 200-150 ń bẹ mo yà ṣé ń gbà tẹ fẹ tà ṣé wàá fi tìrẹ bí ń bẹ ni à ẹ dákun tó wọn lọ nígbà tí nǹkan ti ń dààmú wa nàìjíríà ìbí àwọn báńdíìtì bọ́ ti ń dààmú wa ṣé wàá fẹ́ẹ́ ti kọ́ńtì mi ni ó jẹ́ pé tí nǹkan bá fẹ́ bàjẹ́ tí ìlú mi bá ń já lọ àfẹ́ẹ̀tì wa nàìjíríà táwọn bá wa ń bára wájà pọ̀ ní àfẹ́ẹ̀tì ìlú mi ẹ dákun ẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì wa kan wà kan ṣe sí o yóò àfẹ́ẹ̀tì àwọn ọmọ ìlú àwọn òṣìṣẹ́ kẹ̀dẹ̀rí pẹ̀lú nǹkan tó ń jà fún yẹn kò lè pé wọn wọn fọwọ́ tó fún wọn ni wọn sì tó fọwọ́ sì gbá padà ẹ dákun tó bá tún gbé táàkì tó tún gara tó tún gbé lórí àwọn ọjà yòókù ṣé nǹkan mi ò tún ní wọn ni ẹ dákun káwọn náà ronú sí o ẹtọ́tò.
0: ẹ ṣeun fún ìdásí tiyín ṣàkà oníyọ muritala láta lóore wọn ni wọn kí wa o wọn ni lórí ọrọ epo bẹtiróì wọn ni ó yẹ kí wọn bẹrù ọlọrun kí wọn mú àdínkù bá iye tí wọn ta jálá epo nítorí pé tí ìjọba bá tí ò bá kàn pa fún àwọn ọmọ nàìjíríà náà yóò ṣe bẹẹ kò ní gbà láàbọ fún wọn o wọn ni kọlọrun kó bùkún ilẹ nàìjíríà ẹ ṣeun o fún ìdásí tiyín 0913 655 6952 ẹkáàrọ ẹkú ojúmọ o.
5: ẹkáàrọ ẹkú ìtọ́nà ẹkú ìtọ́nà ọlá ni láti ọjà fàǹdà gbàtí èmi bẹ sọ pé ṣé tí àwọn tó sọ̀rọ̀ yìí gan bá sọ̀rọ̀ gan ṣé kò sẹ́ni kankan tí ń mójú tó pé epo yóò yẹ kó ti wálẹ̀ ṣé ṣe rí ọ̀rọ̀ kọ́ ni pé tí kan bá ti lọ sókè nàìjíríà kò ní wálẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ò dá lọ ọ̀rọ̀ tó yún. ati boye tawon lori o ba le gbara gbogba wale da ka gbara wale an ba won ra un gan lo fa to fi ta na fi ni pari ki ta na fi tun tale o de ba ta yin yan ba do de afu e o nu ha to na mo pe kan ta an se yuta nkan ti wale kejo wale gbogbo kan ro ko ro to lo mi te lorun lorun e yo fe ko ro ebi won se mo ta ba wo bayi everybody ko jade te ka protect everybody mo pe kan ta an se uta kan mo pe kan ta an se yi kan yi ko ta afi ni ra wa lara ni an si ni gbogbo awon ton te ko yin se ko ti ka ni kanu a le so pe dadi ka wa na de te ko ka di ko le te to me kunu ni an fi ara ni ju
0: oda ashon fun idase tin laarin iseju abo aya eja sare tun koja lo sodo ejira Jacobs omo tayo ti won je lameto wa ki won ba wa menu oro ti won gbenu lele kan kan ba wa fenu re jona leyin na a ma tun gba ipe loto latodo eyin ara ile e ma gbagbe wipe lojo po WhatsApp ero bani soro te le lo 0913 655 6864 yen ni ojo po WhatsApp ti e le lo lati fi oro ranse si wa oda e ja we ni na
3: hello
0: hello e karo
3: sir
0: e se o
3: ola tun de lo npe lati girali mi
0: agba yi
3: ake ti mi pe pe fi se lori oro ke but lati bi jo meta nti
0: Jacobs omo tayo laarin ogbon seju aya e fe nu oro na jogo gunle
6: yeah segun mo so kan lo like kan ko de pe ni me sele na n tun so ni pe seri mo so pe gezen titi wa bi ni odun meta o ti wa tele won ko be ran si ni o le ba de meta tele but government ti yi so pe odun meta won ma review e so o ti di ofin kokon ni ikeji ni ni pe owo ti mo so le kan pe owo ti awon ise ngba ngba to ye pe government wa ti kon won ti regard the dollar as our premium tori premium wa lo da because ko si nkan ton ba so lo ni wa ni ye bayi ni won ta nkan bayi ni dollar ye bayi ni testing ni ti je so to ba ye pe yin la fun ma ba lo ko si ga ti se won ni ma de fun eto won based on dollarity so ki a ko si ba to se ba gbo osu ni sin to osu to gba to ba gbe di ojo to ba gbe doja ti o le ra nkan ti o ka idile re fun 15 days ojo mi edogun ninu osu to je pe e ko ti o ka family fun ba fa for be mon se awon je yan ma dake mo ni dake and what about won to e ka ti mo je ka ba ra do mo ni wipe civil service on the engine room economy lẹ́yìn tó jẹ́ engine room fún system ó jẹ́ engine room fún economy because government àwọn ló ná owó ju àwọn ní highest spender tí government bá ná owó yẹn tó bá san owó yẹn fún àwọn òṣìṣẹ́ amúhùrẹ̀ lọ́sọ́jà owó yẹn ló ń ràn economy wa so kí àwọn èèyàn kan understand ẹ pé tó ṣe bá ń bèrè fún ẹ̀tọ́ ẹ̀ kò sígbà tí mẹkáníìkì ò ní fowó kún wọn tiẹ̀ kò sígbà tí artisan kankan ò ní fowó kún wọn tiẹ̀ àwọn tó jẹ́ ọ̀kadà fìdí ṣe ìtàn gbé ọ̀kadà ní ọdún bíi mẹ́ta sẹ́yìn ni wọ́n ń gbé nísìn. So everything is changing. Dynamics economy ni ẹ̀kọ́ ìtìlẹ̀ ìtìlẹ̀ ìṣẹ̀ṣẹ̀.
0: Oda ẹ ṣeun fún ìdásí. Hello, ẹ kàrọ. Ẹ ti wọlé o. Bóyá kẹ bá wa tún mú o. A ṣe láǹfààní láti gba ìpè bíi mélòó kan sí 0913 655 6952. Oda eba wa tumo eja wo jopo WhatsApp wa kawo awon ti won fi ateranse so wo si wa nbe eni ni omolayo lu ko won ni lori oro wo jala epo ti o wale won ni gbogbo kan yo pada wa oke eni gbogbo okowo na ni yo da eso adupe fun idasi tiyin eni ni oruko mi ni David lati Danielu Ilorin won ni lori awon gogo epo petrol lati bi igba seyin won ni lo sa nsopo mo oro ti o ba ni se pelu ile agbalaye nitori Saddam ogun Saddam Hussein ani oda abi awon se gbeun o jo bi pe ori bakan bakan ngo eja we ni ti o nbe lojo
7: opo ina hello
8: hello karo
7: eso
8: so pa te ni alaji oba latomada oro epo oda yen we ko yi awon eyan to surgical ko ba rin se ina ni o ye se mi o blame awon opolopo awon eyan ti won soro o si epo throughout Nigeria nisin eko la tin lo gbepo that's a Kano ni o Kaduna ni o so to fi ma Abuja eni to wa lo repo laaro so si ye nisin to wa ko to di lo re ko to de lo rin Dangote lohun ti yo 20 naira lori epo 20 naira lori trailer kan o ti sumo 1 million naira se kon to won agbe po dele ko wa ta o so ti 1 million naira ton to ma so pe to won ra won o ti ta tan so je di in to e come Nigeria o ja fun won o ja fun ni December 700 naira la repo nenu December 60 of the day bi March April epo ti lo 1000 say 20 naira 50 naira 100 naira lo ya ka omo yo ku o say nti won fi lesi niyan ngba ta mo pe po ti de ba se gbe wa si 700 niyan pada Nigeria omo Nigeria lo ko sanu wa ni o nto ye ka ja fun ani ja fun salaam aleikum
0: e seun adupe fun idasi tiyin e ri pe awon na tun se alaye nitori pe oju ta won foye kan fi tun foye wo na nu a ko to di pe a ma lo honorable Abaya Yusuf woni afikun owo osu awon osise won ni o se pataki lori alale odun meta meta ti won fi ti won ni ibaje pe owo osu alekun ba awon kan ti enu je ni alekun na on ti ero ijoba apapo lati se igbende eto oro aje wa ki oro owo epo ki o wale woni awon isoro ti ankoju o wa latara pe won yo owo ogun pa ori epo won ni ko lowo ba ko bukun ile Nigeria honorable Abaya Yusuf lati Agaka Isale Fulani Ilorin ni won fe yun sowo si wa omi don tin don
9: naam
0: ma lo nitori pe a polowo oja tin be lori igba baba wa polowo re ton o na ni ara le ti a so pe o digba kan sugbon ju gbogbo re lo titi di ojo dede agogo mewa ayaleta temi pelu yin
9: o ba sopojo mejo
0: o dojo mejo na nu lori eto atupale we ni inchi wi ara ayo de jayo la lo ko mi
9: e se wa du ko mi do ran ka je mi je
10: Belmont 88.7 ikani
11: mo ijadun re gbo eniyan leti pe awon akosemose ti won moju ileja nipa eto itoju oju lajo Benjamin Franklin Foundation seto itoju oju fawon eyan leyi to nlo lowo lowo nilu Ilorin ati agbegbe re lati je anfani eto yi e o gba card foruko sile pelu 500 naira 500 naira leyin na ni o ni anfani si itoju aisan oju gbigba ogun te mo awo oju ta mo si medicated glasses lowo ti ogun ni lapa ibi ti eto yi tin waye ni Olalomi Hospital to wa ni agbegbe Stadium Road nilu Ilorin Agumeso wuro si merin role lojojumo ni eto ye fi nwaye o fun ekunrere alaye e pe ajo Benjamin Franklin Eye Foundation sori ero ibani soro ye 08032622377 ajo Benjamin Franklin Eye Foundation
12: wake up
7: Feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide.
12: The major talking point in Nigeria are always on the lips of the citizens.
13: Your destination.
14: Your destination.
13: For hit music.
15: Diamond 88.7 FM.

0: From jollof to stews, from soups to sauce, Tastemaker seasoning powder makes everything taste so good. Sprinkle, stir, serve. Tastemaker.
1: Eba wa dasi only to ti ashen tatesi lati kani ikeje jini adonu ole owo meje Diamond FM to takamale le lori ni ipinle Kwara Ayodeji Ayola omo baba ticha on si ni o ko temi ajo tin bojuto abo ayika ni ipinle Kwara eyan Kwara State Environmental Protection Agency KWEPA awon ni alejo wa lori eto loni onabu jide Aina ti won je general manager awon na ni etin gbo ohun lati bi ogoji iseju odin die bayi lori eto na ti won se be ko worin pelu awon osise ninu ajo ohun omo ebu jide aina ko to di pe a lo seka polu oja mo so awon kankan pe ili goro idadoti si eti menuba eni won gbe sa awon agbegbe kan awon agbegbe won
2: sey awon agbegbe to yato si arin ilu nibi ti ero po si nitori ijoba ri wi pe awon agbegbe yi oni iwa ki won mo dale si inu gota po si ka ba le dekun iwa yi ki ni ijoba le se si oni ijoba ipinle Kwara through ministry of environment fi ri pe to ki ni a le se ju pe ka gbe guru dale yi si ka gbe sunma won yan kaka tun fi mo gbe sarin titi tun fi mo da sinu gota to ba sunmo won mo da sinu goro yi ijobo wa lo mo fi oko gbe lo si ibi ti won dale si so gbogbo ayika agbegbe
1: abi apere
2: e ri kan te ba lo si ganmo te ba lo si side afon junction e ri ikan wa ni side taiwo ikan wa ni olohun sogo nibi te daruko lekan ori ikan wa ni bi ona airport o gbogbo awon ona sango e di goro dale wa si nibe so lori kori bo ba se nkun
1: se eyin o wa woye pe awon agbegbe yi o jina sira won pupo fun apere olohun sogo anything gbe ni boya ni kila rin ka pe bayi ka wo bi agaka junction bi ni ona to lo egbejila se ko tun ko gbe lo si olohun sogo lo dale nu si ni abi ko gbe lo si ona airport
2: o wa ni ona airport o wa lo ona airport o wa lo ni o wa lasadam
1: awon tin gbe ni agaka junction ni asadam bi ki won gbe lo si airport
2: asadam
1: junction ni asadam ni agaka junction bi
2: o wa lasadam bi
1: ni bombe
2: ni ibi te ba sumo isale ni bi bridge to wa ni asadam e nitori gbogbo ibi ti eri ti a yan yi a ri pe a ibi ta won yan ma lo elomi o gbele lati le re yo lo ju se ti omi elomi yo gbele le re yo lo ju si bi kan ati kin se pe won kan yede so pe agbegoro yi si bi ati study awon ibi ta won yan gbele si elomi to ba fe jade to fe lo gbe keke yo gbele lati nu le re to ba ti pe on doju titi ba yo kan ju so gbogbo ibi they were strategically choosing to pe commissioner fun rare ati pamsec gbogbo wa laarin gbogbo oluka ta wo awon ori o sori ibi ti awon yan dale si kan ma ba dale si be a ku gbe goro si won fun won pe to e mo dale e mo jule yin
1: eyin owoye pe ti awon goro yi ba sumo won koni si pe won gbe lo awon oju ti odo yi lati lo da idoti si
2: o na la fi gbe ko sumo won o tun sumo goro to wa ngboro o ju 70 lo awon bi ti mo daruko yi eyin gan le ni kin daruko bi die goro to wa ninu goro ti ijoba pin laipe gomina wa governor Abdulrahman Abdulrazak won tun ra goro bi 70 something pelu ele to ti wa nle tele
1: bi melo lo nbe ni bi opopona ta wa ire wolede si unity o to goro melo ti
2: nbe ire wolede si unity kin se adugbo ti a le gbe goro si nitori awon eyan
1: to won kin lo do ti nbe
2: iru awon adugbo yi bayi won ni awon to ma wa senu le won tan ma ko le won so kin se onu yin a fi so fun yin pe awo gugu adugbo yi pe awon adugbo wo ni awon eyan o kin wiri wa ibaje yi iru wa bayi oni ijoba so pe to awon won yi o egbe ko ni bi e je kawon yan wa ma wa senu le won kawon gugu estate teri to wa nbi won ma gugu awon yan ma wa senu ona lo le won wa gbe le won ni
1: e yato si goro to je ti apapo ara ilu yi nje ajo yin ti e pese goro kankan fun aladani kankan fun ile kankan pe ah goro yi e ma da idoti si awon ti won wa ko doti ton ba ti debe won wa ko abi awon ti won lo doti won ti en wa awon kankan lati ko idoti won si fa won ara bi lati ko
2: gege bi ba se nsoro lo bayi ijoba ti pese e tin se waste bin approved waste bin because only waste bin to e ka won yan ma lo
1: approve
2: the approved specification to ye pe olo ye kan ma fi ko le si era won yan tan lo basket ki basket o kin se nkan tan da le si ibi te ba n ko le si o ye ko je eti o ni cover eti o ni tire to ye ki tan wa fe gbe iru machine tan ri ti yoba ye se ra bayi o ni nkan to ye ko yo te to ba de na na yin yo gbe lati ile nle yo gbe sinu oko fun rara yo de da kin pa si bi to wa so bi 2000 ways bin ni joba ti se bayi to ye pe won wa wo pe to ilo na nta loja e je ki joba ko reduce owo re fun awon omo eniyan so as you she you easy fun awon eyan lati wa ra to wa ni ministry of environment ti a de nta fa awon eyan pe to e wa ra waste bin o waste bin yi on lo to on lo ye to ye ke ma ko le si so iyen wa lowo lo bayi I eto to de wa nle ni pe ki gbogbo ile iru gbogbo awon estate yi bayi ki everybody kan ni standard waste bin ni waju ile won drum tawon eyan ko le si o kin se fun ile kiko drum omi on le lomi convert ton ko le si ko de ko ri be
1: e bi n ba gbo yin ye bayi on ti en so ni wipe ijoba won se n gbianjo lati fowo si awon goro aide da doti si to je ti awon aladani to le ma be ni wajule
2: ben
1: o ye bi n ba gbagbe o jo bi pe menu baru nkan to jo be eleyi ngba ti e wa sori eto ikeyin
2: ben
1: ki wa lode lati gba na ti e ti bere si ni pin goro
2: o ti wa nta won na mo so fun yin pe wa nle
1: ba anyone se fowo si
2: o ti wa nle fowo si ani o ti wa nle ni ministry ati odo wa office ijoba de wo pe elo na nta loja
1: elo wa
2: ni pe e je ka ja wo re wa le
1: elo le ngbe le
2: 55000 naira ni ijoba nta a de ti se ikede kaakiri ni ori awon ipolongo aye ni aye lubara
1: aye lujara
2: aye lujara ipe to waste bin ti wa nle o lo ju se de ka won yan kan wa ra ni ministry
1: tori akoko wa honorable gdi na mo si fe ki amenuba awon tin da doti sawon ojusan agbara yi nitori pe iroyin ti o nje jade papa julo latodo ajo tin boju to eto ayika oni pe eko omi yale agbara ya shop ta ba si wa wo a ri pe anda doti sawon ojuto agbara yi pe o be lara awon kan tin sokunfa re an bo lori eyun sugbon awon ile ise ti won pese awon kan to je pe n ba fefe rin bi ti si ma n fa opolopo orun igbese wo ni ajo ko epa n gbe lori awon ile ise yi
2: gege bi aye so fun yin pe ise wa po orisirisi ona ni a n gba sise ipinle Kwara o wa lara ipinle to ti fowo si pe ki enikeni eleyi ti a n pe ni carbon emission control of carbon emission sinu afefe tori te ba wo dun to koja bayi a le so ke boya royer rara ko so ye lodun to koja ile nkan iwawa awon nkan ta tu njade sinu afefe lo fa
1: ayipada ojojo
2: ayipada ojojo ta won loyinbo npe ni climate change so ara won nkan ti joba fi wo pe to kila le fi se lati je pe kini yi o ko bo si ko se regi ko ma se da gbogbo ara ilu la lamu oni mo se fi won se approve gaseous emission ipe to control of gaseous emission nkan ti awon yan to n jade sinu afefe to ko le se ipalara fun gbogbo awon eniyan o le se ipalara fun nkan oko so ijoba ipinle Kwara o wa lara ipinle to ti fowo si kini ipe to control of gaseous emission sinu afefe ti awon to n dale si ori inu gutter ke bi aye so fun yin ipe ijoba wo pe to awon nkan wo lo n fa iru wa bayi oni a fi so fun yin pe goro na agbe sun mawon eyan oni waste bin ta so fun yin pe o ti wa nle ti joba wa pe to ko ba le sese fa awon eyan e ka je ko wo re wa le ju ti boro lo so at awon to fe ra gan yo ko ni nira fun won lati ra gbogbo awon to n taja gbogbo awon to ntaja gbogbo bridge te ti won covert ton se yi ton ma gbalẹ won tan won wa ma wa manhole to ye ko mi ma fi wonu gutter won wa mo gbalẹ sinu re won mo gbalẹ sinu re nitori pe kini won ni waste bin ni shop won gbogbo awon nkan ti yo ba wo ni pe to kin se ka so fun won kan dekun e bo ni won se le dekun e se wo to ba ni waste to ni dustbin se wa ma fi se decoration ni wa ma kole re sinu re na ni so yin bayi so gbogbo awon igbese na niyan ti o ba wo pe to kini a le se o lati fi dekun awon wa yi tawon yan wu ni lawujo
1: oda won si ojo opo le fun awon ara ile lati dase gbogbo nkan ti honorable Jide Aina ti won je general manager Kwara State Environmental Protection Agency KEPA ti won ti so yi kini idasi ti yin ibere si nbe le o nitori pe awon iya tin gba awon oju popo yi wa won bi yin pe se abe ajo KEPA lawon na nbe bi e ba fi si sugba e ja gba ipe latodo awon ara ile na 0913 655 6952 ero bani so to wo binu hello eku ya leta
3: hello sir
1: eku ya leta
3: eku ya leta won so lati olosogo obaka da kan bi olosogo ti en so ko ori ti so olosogo ni e ma ya nile olosogo opa da kan bi mo tin so
1: oda ngbo yin
3: se so yi Westmere da ni won ni central station yi e ti ka bo se to te goro ko so ni goro ta ma abi goro meji na bi bo ba se to e ti ka be fa e keji ti won ba fe ma gbe to ba ku to je pe mo di ta mo ko ko so lo o se lo so bo fe ke ma ba mi gbe e lo ni e je ka mo lati do yin tori awon mi ti e so pe yi won ko ma won mo group wa ni o
1: Eda.
3: O komi ni omo papa mi o mi ale lati
1: opa ga kan bi Olorun sogo. Oda, e so. Won bi pe pe ke juwe bi goro ohun bi o se ri mo wo pe ati wa le juwe re. Lori ile igbon sa fe radio bayi yo fe ni radio en tori pe a se mo ma woran ti a le fi fi han yin sugbon awon wa nbere pe pe owo yi pe se ko garaju
2: gege bi a se so se ri awon igbese kan wa lori awon ise won yi to je pe to ba dile tan ni gugu awon ara ile mo gbo si sugbon bayi e to wa nle la so gege bi a se so seri ile ti e ba nfun eni to nko ati volume ile te ba generate onu ba itami owo te san to wa pe en to on kekere ni owo kekere na le san to wa pe pupo ni owo pupo le san so o wa laarin en to wa ba yin kole be ba ye so iye gba ti won de mo wa eyin le so fun won ile mi le mi fe kile mi ma kun ko to wa gbe
1: hello
3: akueto
1: e seun
3: Aya
1: agba
3: ni so ra do pakada. An gbo pagoro un. E je ka mo ye ti won mo taguru gangan.
1: Won ti so.
3: To won le ba ti po ju. Yo abe ta won yo. Da joba ti je pe to joba lo ba se fu wa. E ti joba ba se ki joba ma so pe yo bayi ni ka ma san so kan se le dokun fu wa. To ba ti se le dokun fu wa ko tan ji o ni bere ni duro dale si le odo re. Olorun
1: lo be deje. E so, adupe fun idasi yin. Adupe eni o fi at ko foko re si at ranse yi ini le lanfani lati ka. Be ba fi at ranse sowo si wa, e ri daju pe e fi o ko yin si. E ya weni. Hello.
4: Hello, e ku se pe to.
1: E so, e ku ya leta.
4: Oruko mi ni David lati Asadan. Mo ki honorable Jide ton to jale joyin. E ku ise amọ mo fe so kini kan se ri lati Asadan lati Jerialimi titi to fi de of a garage ton so pe goro wa kon daruko the specific place gogo ti goro wa ko si nkankan to je ben now eni ton gbe ni ibi ile padaka te so to ba fe da ile nu se o ma gbe ile lo si airport ni abi si Olorun Sogo ti bi Jerialimi bi so ton ba wa kan si Asadan o ma rorun ju wi pe te ba je kiyan ma da ayi si kini yen lo ma je ka awon elomi ma dale sinu gutter to jo ba si ro so mo fe ro yin ni pe e ba wa wa kan to wa ko je iyo kan ni lo ma wa ni street Asadan eyan ri pe yato tun ma wa Ẹ̀dá. Ẹ̀dá ràn yín lọ́wọ́
1: ẹ ṣeun. Ẹ ṣeun. Wọ́n ti gbọ́ yín, wọ́n fi wọ́n dá yín lóhùn. Ẹni ní mo kí atọ́kọ̀ àti àlejò, ó yẹ kí wọ́n máa ṣe ìkéde lórí rédíò ní gbogbo ọjọ́ tí ètò gbálùmọ́ ó bá wáyé nítorí pé ẹlòmíràn lè ti gbàgbé ọjọ́ mìíràn wà tí ò ní ṣe kí ọ̀pọ̀lọpọ̀ má bà wá máa lu òfin. Ó yẹ kí ìkéde máa wáyé. Adémọ́lá láti gà òsì bì àwọn ni wọ́n fi ẹ̀yí ò ń ṣọwọ́ sí wa. Hello, ẹ kú ìyálẹ̀ ta o. Ẹ ṣeun. A gbà yín.
4: Ẹ jọ gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀, àwọn nǹkan tẹ́ sọ lóòótọ́, irú ọ̀dọ̀ wa nísìnyìí, mọ́tò ń wá bẹ̀, ó láwọn tó ti bú pẹ̀lú wọn. Ṣùgbọ́n nǹkan tí èmi fẹ́ kó yé wọn ni pé tó bá jẹ́ pé ọ̀nà da, ó lè mọ wọn tó bó ṣe wọ́n. Torí tẹ bá kó nǹkan sínú ṣakaṣaka kí ló ń jẹ́ àpò sẹ̀mónísìn, wà á gba 500 lọ́wọ́ yín, mi ò rò pé nǹkan kan lè less than 500 àbí 1000 síwájú. Tó bá jẹ́ pé ọ̀nà da, kíní yẹn ìbá yí sí, àwọn náà ń complain ọ̀nà ò da, epo wọn gbọ̀n kankan. Ṣùgbọ́n nǹkan tẹ́mi tún fẹ́ sọ ni pé láti sẹ́lá níjọba tó lọ, láti sẹ́lá tí ọ̀rọ̀ ran about ọ̀pọ̀ agára yìí, ńláńlá mẹ́rin yẹn náà gbé síbẹ̀ nígbà yẹn. Ló jẹ́ pé mọ́tò ńlá yẹn bá dé yóò fà wọnú ẹ̀ tán bá lọ dà táwọn àtún gbé padà. Gbogbo nǹkan lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn bolówó àkan tó máa ṣe tuntun tán tà fún aráàlú. Àìsẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn ńláńlá yẹn tán gbé táwọn kìnní mẹ́rin ló wà láti sẹ́lá dé run about, kò sí kankan bẹ̀ báyìí. Tó ẹ jọ kò yẹ kí ìjọba kàn máa fi aráàlú ṣòwò mẹ̀pa mẹ̀kúnnù. Ẹ ṣe bí kinní ẹ tún tà fáráàlú, a tún sanwó tán bá wá gbé. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, ìjọba tó lọ yẹn wọ́n gbìyànjú lórí
1: ẹ̀rọ. Mutimuti ẹ ṣeun alàgbà wálé láti of a garage. Wọ́n ní from the Mr. Peacemaker ojú ẹkùn ni, wọ́n ní lọ́dọ̀ tiwọn, wọ́n ní kò sí ní sàrùmí o, wọ́n ní kò sí goro ìdálẹ́nu ní lọ́dọ̀ tiwọn. Alàgbà Jíde àìná mo ń bi yín lẹ́ẹ̀kan pé ṣé àjọ kwepa ẹ náà lẹ̀ ń bójútó àwọn ìyá tí ń gbálẹ̀ ojú pópó?
2: Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, èyí tí ń ṣe ọ̀gá tiwa Ministry of Environment kì í ṣe àwa nìkan náà ń mójútó àwọn gbogbo nǹkan tó bá jọ mọ́ environmental activities, àwọn ni overall commander. Gbogbo àwọn tó ń gbálẹ̀ yìí, àwọn ni overall monitoring. Àwa wọ́n kàn yan àwọn òṣìṣẹ́ wa àti òṣìṣẹ́ wọn àtàwa náà gẹ́gẹ́ bí supervisor tá à ń supervise iṣẹ́ wọ̀nyí. àdúgbò báyìí àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀. So iṣẹ́ mọ̀ pé iṣẹ́ environment ó tóbi, kì í ṣe èèyàn kan ò dá wà lọ́wọ́ ara rẹ̀, a tún ní control tó yẹ pé general control yìí. So àwọn tó ń gbálẹ̀ they are still another sector ní abẹ́ environment. So Ministry of Environment òun ló ń control àwọn ìyá tó ń gbálẹ̀ yìí táwọn tá à ń supervise wọn.
1: Ẹnìkan ó fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ ṣùgbọ́n ó kọ tí wọ́n kọ ó kọ wọn kọ̀ jẹ́ Mr. Lecturer. Ẹ bá a kó kọ yín ní sàn-án torí pé ẹ̀sùn lẹ́fìkan bí ó yẹ kí a lè ṣe bẹ́ẹ̀ fìdí ẹ̀sùn tí ẹ bá fi kọ̀ kí a fi múlẹ̀. Tẹ́ ẹ bá ti kó kọ yín sí sàn-án àáká ṣe ti gbọ́ àwọn èèyàn. Ẹni ní a nílò goro ìdálẹ̀ nù sí ní F division, wọ́n ní àwọn ò ní ń bẹ̀. Ọ̀gbẹ́ni Abiodun láti Ìlọrin, àwọn ni wọ́n fi èyí ń ṣọwọ́. Alàgbà Jíde àìná, ẹnìkan pè lórí ètò yìí, ó ti ń lọ sí bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, ó fẹ̀sùn kan àjọ yín. Wọ́n ní pé bí wọ́n bá tan jẹnẹrétọ̀, ẹ̀sùn ni o, pé wọ́n ní àjọ tí ń bójútó ààbò àyíká pé ẹni pé ẹ máa gbowó lọ́wọ́ wọn, ṣé lóòótọ́ ni?
2: Ẹ̀yin náà lẹ́bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé kí ni à ń ṣe sí àwọn tó ń ṣe iṣẹ́ sínú afẹ́fẹ́.
1: Àwọn iléeṣẹ́ mò ń bí ẹni ń sọ pé bí wọ́n bá tan jẹnẹrétọ̀ nínú ilé wọn.
2: Nínú ilé.
1: Ẹ̀sùn tó fi kanu.
2: Èmi ò rò bẹ́ẹ̀ o, nínú ilé.
1: Kò rí bẹ́ẹ̀.
2: Kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tó fi ń ṣiṣẹ́, tó fi ń ṣokòwò, tó jẹ́ industrial, ṣe pé nǹkan tí ẹ̀yin ó tàn nínú ilé, àfi àwọn kan wà tó yẹ kí wọ́n máa mẹ́sùn wá o. Irú àwọn student area tẹ́lò inú ilé kan níbi generator bíi mẹ́wàá. Àwọn student wà nílé sùn. Àwọn yẹn lè wá kọ lẹ́tà wá pé tó ẹ dákun ẹ bá wọn sọ̀rọ̀. Wákàtí tán fi ń tan generator yìí ti pọ̀ jù. So tó wá jẹ́ yẹn is a specific complaint. Kì í ṣe pé bóyá general wíkẹ́ mo wá. Kò tí pé ẹ tan generator lé gbọ́ yẹn.
1: Ẹ ṣeun.
5: nípa ti
1: orúkọ yín bó lẹ ti pe.
5: Orúkọ mi ni Ṣẹ́gun láti Gaa Imam.
1: Ọ̀dà wọ́n gbọ́ yín.
5: Ṣé mọ̀ pé títì kan wà ní Gaa Imam yẹn express tó lọ sí Ọfà Garage? Omi ńlá wà ń bẹ̀ tó máa ń da ìlú láàmú, tó máa ń da mọ́tò láàmú, tó máa ń gbé ìyá lọ. Ó yẹ kí wọ́n gbé ìkíní tí wọ́n fi ń dalẹ̀ sí eré abẹ yẹn lálaalẹ́ lágo márùn márùn nígbà míì. Wọ́n máa ń sọlẹ̀ síbẹ̀, máa ń da nǹkan síbẹ̀. Ó yẹ kí wọ́n wá nǹkan sí àárẹ̀bẹ̀ yẹn níbi Ṣèkínà Hotel. Ó yẹ kí wọ́n wá nǹkan sí síbẹ̀ nítorí pé omi yẹn máa ń da tójò bá lọ ṣe ẹ́ bó ṣe máa kún tó ṣe pé ó gbé mọ́tò lọ ń pààyàn. Wọn ò wá kankan ṣe sí ibẹ̀ yẹn láti máa gbé kíní tá máa fi dalẹ̀ síbẹ̀.
1: Ẹ ṣeun. Adúpẹ́ fún ìdásí tìyẹn. Mo rò bíi pé akọ̀wé ìròyìn nínú àjọ KWEPA ẹ̀ ń kọ gbogbo àwọn agbègbè táwọn èèyàn ń sọ yìí. Ṣé ẹ̀ ń kọ́lẹ̀ bí? Ẹ yí jẹ́ kí n túwẹ̀ nìna. Hello.
6: Hello.
1: Ẹ ṣeun.
6: Hello. Ẹ kú ojúmọ́.
1: Ẹ ṣeun. Ẹ kú ojúmọ́.
6: O Alhaji Alade owó ni láti ta Amadu. A kí ọ̀gá ẹgbẹ́ wa ọlọ́run ní kúrú láká ìwọ̀n. Àkíyèsí kan ni mo fẹ́ pè wọ́n sí. Àkíyèsí méjì ni. Nàmbà wá àkíyèsí ni pé àwọn èèyàn wọn tẹ́ ń gálẹ̀ lójú títì. Wọ́n máa ń gba ilẹ̀ gálọ́ọ̀nù sínú kọ́tà. Ẹ bá wọn sọ̀rọ̀. Ká má ṣe pa mo ti tàlẹ́ǹdì àwọn bíi mélòó. Tó ti bẹ́ àwọn olóṣèlú tó ti títì.
1: Ojú òpó yín irun bíi aṣọ ọ̀nà àpẹ̀rẹ̀ ni o.
6: Ẹ̀lú bí àwọn dìgbì gbé
1: báyìí. Mò ń gbọ́ yín.
6: Ẹ ń gbọ́ mi báyìí. Mo ní àkíyèsí ni mo fẹ́ pè ní pé àwọn ìlànà tí ń bẹ̀rẹ̀.
1: Ọ ti lọ. Ẹ ṣeun. Alàgbà Jíde Àìná àkó ti kó wa papá mọ́ra lórí ètò yìí. Mo dúpẹ́ pàtàkì pé àpè yẹn sì jẹ́wà àmàrí yín Báláṣọ Ọlọ́run ọba. Kí ni ọ̀rọ̀ ìmọ̀ràn yín fún àwọn aráalé láàrin ìṣẹ́jú ọgbọ̀n àyá 30 seconds.
2: Ìmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Kwara ni pé a tún bẹ̀ wọ́n sí ni pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rí i pé àyíká yìí dá wa wà ní mímọ́. Ìjọba ò lè dá ṣe ètò ìmọ́tótó gbogbo wa ni ìfọwọ́sowọ́pọ̀ gbogbo aráàlú òun ló lè jẹ́ kí eléyìí kó ṣeé ṣe. A sì tún dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn látẹ̀yìn wa. A bẹ̀ wọ́n a dẹ̀ rọ̀ wọ́n pé kí wọ́n máa ṣe dẹ́kun àti máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba.
1: Adúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti bá wa tẹ́tí sètò ọ̀hún lónìí. Ẹ̀yin tẹ́ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́. Ẹ ṣeun púpọ̀ yín tí a lè ka àtẹ̀ránṣẹ́ yín mọ́. Ẹ̀yin tẹ́ pè àtẹ̀yìn tí ẹ̀ ń pè lọ́wọ́ tá a lè gbé mọ́. Gbogbo yín la dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀nàrẹ́bù Jíde Àìná tí wọ́n jẹ́ aláṣẹ adarí àgbà yanyan àjọ tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kwara tí ń bójútó ààbò àyíká ìyún Kwara State Environmental Protection Agency KWEPA. Ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Abdul Ganiyun Jimoh Babatunde tí wọ́n jẹ́ akọ̀wé àjọ yìí. Ẹ ṣeun. Àwọn náà bá ọ̀gá àgbà kó wọrin wá tí mọ alàgbà Aliyu Jamiu Amode tí wọ́n jẹ́ akọ̀wé ìròyìn nínú àjọ náà. Arábìnrin Blessing Ọ̀pádìran akọ̀wé igbákejì akọ̀wé ìròyìn tí mọ ọ̀gbẹ́ni Moses Aláòfin tí wọ́n jẹ́ PA. Ẹ ṣeun gan. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlá alẹ́ máa pàdé àwọn akẹ́kẹ́ ẹgbẹ́ mi lórí ètò ẹ̀ bá wà dá sí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ. Ẹ jẹ́ kí a rí dájú pé a jẹ́ kí àyíká wa wà ní ìmọ̀ tónítóní o. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Títí dìgbà náà ikú ò nípa yín, ikú ò nípa mi o. Àjọ máa gbé nǹkan rí ṣe nu ayé. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ̀ mí ó dìgbà kan.
7: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹdíjúyín kẹ́ ẹ jaládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára Diamond 88.7 FM ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: sọ inú omi.
1: Kọ́gọ́kọ́gọ́ báyìí náà la gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ lòun akèrègbè. Ẹ wá Tọ́mi Alábí, mo tún ti dé lọ́jọ́ ti tẹ̀ní. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú kalẹ̀, ẹ kú ilé, gbogbo kíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa. Èmi àmọ́ ní ewúrẹ́ dúdú ló wọlé ní Okago Dẹran Àmúso. Àgùntàn Bọ̀lọ̀jọ̀ ló wọlé ní Okago Dẹran Àmúbọ̀gún. Èmi ẹ wá Tọ́mi ọmọ Alábí, mo wọlé lónìí mo kágò kí mọ̀ bá Dẹran Àmúso. Èmi àmọ́ ní èmi lọmọ wọn ní sáwọ́ àwọn gá ọmọ níbo ẹja wùnwí ọmọ Arígbúṣọlá. Ìsín sunkún kódò mọ́ gbẹ, ìkòrò sunkún kódò mọ́ fà, àti sí àti kòrò báyìí là fi jọ̀run lá nílé bàbá tó bí mi lọ́mọ. Ẹ yírí ẹ wò lẹ̀tọ̀, ètò lẹ yírí ẹ wò, ẹ mọ̀ bá mi kà lọ.

0: kábíyèsí ọlọ́run bá mi lẹ́dùnmá rẹ̀ ọba bẹbẹbẹ ti máa bẹ nígbà tí bẹbẹ ń bẹ tí ó sì máa bẹ nígbà bẹbẹ bá kọ tí ọba bẹ mọ.
1: kábíyèsí rẹ o.
0: ọba mi aláràbí ọ̀wàwà tí máa wà nígbà tí wàwà bá wà.
1: bẹ́ẹ̀ ni.
0: tọ́já sípò náà ni ọmọ wà nígbà tí wàwà bá kọ tí ọba wà mọ́. ọlọ́run belédù ọba lè wí lè ṣe wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọlọ́run belédù àní. àkàbíọ́ ò sí ọlọ́run belédù márìn ni wọ́n ń pè bẹ́ẹ̀. bọ́ba jẹ́ bẹ́ẹ̀ akin akin ẹ̀túnkù àmójúbà lórí ètò tá a pè ní.

0: ẹyin ilé ẹ wò
1: fún tààrọ tòní òní ni ọjọ kọkàndínlọgbọn nínú oṣù kẹfọdún 2026. Ààrẹ ọ̀kan tó dá mi lójú ni pé àwọn kan ń bẹ àjọ pariwo happy new year nínú ọdún yìí
2: máa
1: ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí títí dalẹ́ àná àwọn kan ń bẹ tán ti gbé wọn sì gbé ẹni gbèsò máa ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan ń bẹ ọwọ́ lọ́wọ́ làwọn wà
2: tèmi
1: pẹ̀lú tiyín ò rí bẹ́ẹ̀ ṣe rí pọ̀rọ̀ wá tọ́pẹ́
2: alhamdulillah
1: ọlọ́run bẹ lẹ́dùn bẹ́yàn bá wò dáadáa bí àṣà ilé-ìbò wọn ni kò sí excursion ẹ̀yin ẹ lọ ilé ìwòsàn ẹ lọ wogun lọ́gọ̀ àwọn ẹ̀dọ́ ọmọnìyàn níbi tán bẹ̀ tó dùbúlẹ̀ àìsàn ká tó wá sọ àwọn tí ń tọ́jú wọn tèmi tiẹ̀ ò rí bẹ́ẹ̀ ṣe rí pọ̀rọ̀ wá tọ́pẹ́
2: tẹ̀dé di ọ̀pẹ́ o
1: ẹ̀sìn ń dúpẹ́ fọlọ́run ẹlẹ́dùnmá tó fún wa lórí ọ̀fẹ́
2: kì
1: í ṣe mímọ̀ ṣe tèmi tiẹ̀ o orí ọ̀fẹ́ la rí gbà lórúkọ olùdásílẹ̀ kan níbi tá a wà ẹ̀ ló kọjú wa iléeṣẹ́ àti gbogbo lọ́gàálọ́gàá tí wọ́n di ẹ̀ka lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan mú ay dot ọmọ bàbá tíjà ló di ara agbára mú mo kì í o bọ́lá olójòkú ló kọ tèmi àlàó ìkọ yìí ni ọmọ oníkòyí ẹ̀sọ́ èmi lọmọ síbá ọmọlọ́wọ́ ẹ̀yọ ọmọ sáríkò mọ́ ṣògùn ògùn lọ́lọ́jọ́ kan àpọ́njú rẹ̀ ń lọ́lọ́jọ́ gbogbo ajédé ni mi ti fi légédé soge pèdèpèdè tó ní kọ́ máa kéde ọmọ dèdè rú bọ́lá ọmọ olójòkú tí ò forọgbọ́n tí ìrọgbọ́n kọ́ tẹnukọ́ tètè gbọ̀ngbọ̀ kọ́ mo ní ẹjẹ́ ayé rẹ̀ sọ́tún ẹjẹ́ ayé rẹ̀ sósì torí tá a bá fọmọ ọwọ́ mọ.
2: àánà kan pa
1: àràǹdẹ kò mí ọba jọjú
2: ẹkẹ sọlọ́ngìn ni ẹni kò dá tiẹ̀ káwọ̀ wọn.
1: ìyá sandy ìyá sade ní stadium road ẹ̀ ń gbádùn rédíò wọn ti yí sálùbáríkà làálàálà àwọn náà ń gbọ ètò tá a pè ní diamond làwọn ayábí
2: bẹẹni
1: wọn ayé sí diamond àwọn náà ń gbọ ìyá sandy ní stadium kí ẹ yí rẹ wò lápètò ètò lẹ yí rẹ wò.

0: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀sán tòní, ìjọba àpapọ̀ ilé wa tó ti kó àwọn ọmọ ilẹ̀ yìí kúrò lórílẹ̀‐èdè South Africa látàrí ìbẹ̀rù àkọlù máfojúkan àlejò tí ń wáyé lórílẹ̀‐èdè náà. Àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilé wa ti mọ àwọn ẹgbẹ́ òṣèlú ń tako ara wọn olórí ìlànà àti fọ́kọ àwọn olùdíje wọn sójú òpó ayélujára àjọ ọ̀hún. Olórí àwọn karambá ní akọgun jà ló dúnkokò mọ àwọn gómìnà èyí tí ó ṣe àlàyé wípé òun mọ bí nǹkan ṣe lọ ní bòńkẹ́lẹ́ nípa ọ̀rọ̀ ètò ààbò. Gómìnà ìpínlẹ̀ Kwara mú àtúntò ráńpẹ́ ba ìgbìmọ̀ aláṣẹ ìjọba rẹ̀. A máa bòyìn gbọ́ nínú ìròyìn ọ̀hún láti ilẹ̀ òkèrè wípé àjọ ìṣọ̀kan ilẹ̀ Europe fòfin ọ̀tún ìwé ìrìnnà visa de àwọn ọmọ ilẹ̀ Somalia. Nínú ìròyìn eré ìdárayá láti ní jẹ́ kí etí yan di wípé Okonkwo ń mórí bọ́ kúrò lọ́wọ́ ìfarapa ṣáájú ìdíje WAFCON 2026. Tọ́ akin ẹ̀kásàn ẹ sì kó ọwọ́ lẹ́nu iṣẹ́ Ọlọ́run ọba yóò pín kó awà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ làmùdẹ́sẹ́ tí gbọ́yìn láti ìkànnì ìkejìdínláàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ni oníròyìn yín. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ download application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ́rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tema, YouTube nípa títẹ Diamond 88.7 FM. Ẹ má wáyé kúrò ńbẹ, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
2: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
3: Ọ̀rọ̀ yìí ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́, kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
2: Ṣùgbọ́n lójú ayé, o tún lè fini hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn, wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
0: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
1: Ẹ káàbọ̀ padà, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà rèé níṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà rèé níṣìṣẹ́ tẹ̀lé. Iléeṣẹ́ ọba tí ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ òde láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ilé wa ni wọ́n ti fi òfin de àwọn alálùpùpù tí wọ́n fi ń ṣiṣẹ́ èyí tí a mọ̀ sí ọ̀kadà ti mọ àwọn oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí a mọ̀ sí Marua wípé kí wọ́n má ṣe lo òpópónà márosẹ̀ Èkó sí Kalaba èyí tí òfin náà bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn nínú ọ̀sẹ̀ yìí ń ìkéde ni wọ́n fi léde ìyẹn ní àná ọjọ́ Àìkú látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ adarí iṣẹ́ òde tó jẹ́ ti ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Dáre jẹ́ kí ó di mímọ̀ wípé ìpinnu ọ̀hún ó ní ó wà olórí àti mú pé kí ààbò kí ó wà fún òpópónà márosẹ̀ náà eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kí ó di mímọ̀ tọ́ka sí pé àwọn ìlànà tí ó tọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àgbékalẹ̀ rẹ̀ o lórí àti lè rí dájú pé ààbò wà fún àwọn ohun tí wọ́n lò fún iṣẹ́ àkànṣe ọ̀hún ti mọ àwọn ohun amáyédẹrùn eléyìí ti bẹ̀ ní agbègbè náà. ijoba apapo ile wa ni won ti fidi oro mule bayo wipe awon tutu ko owo awon mo ile yi kan kuro lo ile de South Africa eti re ti wa wipe won ogunle o si ilu Eko lojo isegun gege bi ipaya ti se tubo on le si o yen lori akolu mafoju kan alejo eti waye ni orile de na agbenuso ile ise oba tin ri si oro ile okere ni orile de wa Nigeria ki mebi ebi efa jeki odimi won pe papako pe oko balu eti o je ti ile ise airpeace oni yo gbera ni o ti gbera orile de Nigeria lojo aje ti re ti si wa wipe yo dari de o iyen laaro ojo isegun tin se ola pelu awon mo ile yi ti o ba ku wa lati orile de South Africa now. Ajo olominira eleto idibo apapo ile wa ti mo awon egbe oselu kan oni won tin taku ara won lori onka number 18 won fi le fi ekunrere oko awon oludije won sowo soju opo ayelujara fun ti eto idibo apapo odun 2027 awon egbe oselu kan ni won je ki o demi won wipe awon ko tin gba onka na sugbon ajo eleto idibo apapo ile wa toka si wipe awon onka oni won ti yonda eyin ti o si je pe won se eto idanileko fa won asoju egbe oselu ohun iyen ni ojobo ti o koja ti mo ojo jimo ajo eleto idibo apapo ile wa ni won so wipe awon egbe oselu gbogbo won ni o titi di ojo kokola osu keje ti awon wo lokan yin lati fi erkunrere o ko ti mo awon on ti awon oludije won dupo are legbimo asofin apapo ile wa iyen pe si oju opo ayelujara eni tin se adari eto ila aralu loye ti mo ipolongo Victoria Etamesi ni o fi patalari wipe awon egbe oselu kan ni won ko ti gba onka na lati le fi oko awon oludije won soju opo ayelujara awon egbe oselu bi egbe oselu Nigeria Democratic Congress NDC ndifitem problema wipe awon ko ti gba onka ti won lo lati fi oko awon oludije won sowo soju opo ayelujara na Oluso Aguta toto je oludasile ile ijosin INR Evangelical Spiritual Church eyan primate Elijah Ayodele ni o ti jawe ikilo ti isegbe ebo isegbe etutu wipe awon karambani akogojalo oni won le gbianjo lori ati sebe yabo opopona marose Eko si Ibadan ninu osu keje tabi osu kejo eti ro awon eso alabo wipe ki won wa lako nigbati nsoro ni bi ise ile ijosin re lana ojo Aiku Oluso Aguta Ayodele je ki o di mimo wipe on ko le so nipa to ojo gogo na ṣugbọn ti o je ki o di mimo wipe opopona marose ohun o ni awon karambani akogo jaluna ti o sese o ki won fe dojuko iyen ninu awon ose ti bo lorun niwaju ojise olorun ohun wa pe awon eso alabo wipe ki won kiyesi ijawe ikilo na ki won si tepele mo ifemufile won lori atile fowo ofigbe iru awon eni ti o ba le fe wuro iwa be ke titi di ako ti a finko iroyin jo ile ise olopa tabi ijoba apapo ni won ko ti fi oro kan lede iyen lori oro ti oluso aguta na ti o so Ogbuku adari iko karambani akogun jalukan ti oko re nje kashala macha oni oti dukoko wipe ohun o te pelemo akolu si awon apa bikan ni ipinle kastina eti o si je ki o di mimo wipe ohun ni ipa o lori atiko awon ti nbe ni ipo isejoba ni papamara leyi ti atire gomina idukoko oni o waye ninu oro ohun akale kan eleti olujara loju opo ayelujara act eyan lo todo enikan ti oko re nje madol mo ye akale ohun ohun oni macha ti o ti se be naka alepo si awon alase wipe won ko lati tu awon omo egbe ohun ati awon malu ti won gbese le lati tu won le eti o tele pele mo wi pe igbese ijoba ohun o ni o le mu ohun lagidi o lati gbe igbese ti o lakaki ti yo si gboro eti o wa jeje wi pe ohun ko ni on ko ni teti bo ti le je pe awon omo ile ise ologun o ni won goju oro si iko ohun adari akogo jalo ohun bakan na ni o je ki o di mimo wi pe ohun ni imo nipa bi nkan se lo ni bonkele nipa oro eto abo eti o fesuko wi pe awon ose alabo kan o ni won bo ohun gbo lori igbero awon irinkirindo awon omo ologun na ati ona ele ti won gba ko to di pe won se ise won Gomina ipinle Kwara Abdulrahman Abdulrazak ni o ti fowo si atuto ranpe o fun igbimo isejoba re ti yo kan awon olugbani nimoran pataki awon olugbani awon oluranlowo pataki agba te mo awon oluranlowo pataki gege bi o se je pe igba keji adari awon osise re ati awon ti eni ti o je akowe iyan ni bonkele to je ti awon ogoga ise oro ye o ni won kede o iyan lojo aje ninu atejade kan latodo eni tin se igba keji akowe iroyin si gomina Mashood Agbo Ola eni ti o je ki o di mimo wi pe igbese na wa olori atile fi ayele fun awon anfani to bo si fun awon mo egbe oselu tin se ijoba na lori atile mu pe ki awon otututu ki won wonu isejoba na gomina ohun oni o ti be dupe lowo awon eni ayan sipo ti oro na kan ti o si ki won wi pe won se aseyori ninu igalakaka won lojo waju egbe kan ti o je ti awon odo ti on ri si oro ireti otun renew youth engagement ni won ti yan honorable jide aina gege bi alakoso won lakun gusu ipinle kwara lori atile otunbo ro ikupa awon odo lagbara ninu oro eto oselu ati nipa ireti otun eti isejoba are bola ahmed tinubu gbe lowo iyan sipo oni afojoso re da lori atile tubo mu pe ki ise ki o de awon ese kuku ati pe ki awon anfani ki o dodo awon odo langba kakiri ekun na ati jade eleti won fi lede latowo egbe na won je ki o di mimo wi pe aina leni ti o je wi pe o tin se sakoso opolopo eto awon odo lawon agbegbe ti o jo to bi ijoba ibile meje ti nbe oni ekun gusu gusu ipinle Kwara leti atire ifelodun irepodun isin ekiti oyun okero ti mo ofa ireti wa wi pe yo ma so awon odo papo pelu eto ijoba lori ilana anrogun sapa eni I okowo ti mo awon oro mi ti yo se awon egbe na lanfani wa yo egbe kan ti o ko re nje golden era movement GEM ni won ti se agbe kale I awon eni ti yo je coordinator alakoso won lawon ward gbogbo ni ijoba ibile ka ma ti mo barutin ni ipinle Kwara gege bi ara igbeyanju ati le ri daju pe ese koko won kopa to po ninu oro ti o ni se pelu isedari ti mo isejoba kakiri ipinle yi eto ohun o ni o so gbogbo awon olukopa papo iyen ni gbogbo ward na iti o je pe awon alakoso ohun ti o ti wa ti ise won yo si da lori ati le mu pe ki egbe na ki o fese mule jendensin nigba tin soro loruko alakoso abi oludasile apapo egbe na dokita Seyi Adigun ti o je igbakeji egbe ohun ni ipinle Kwara arabirin Funmi Lola Olufemi Oki ni ojuwe igbese na gege bi ati mu igbegaba ireti ati mu pe ki omo ilu ki o se ojuse re ki won si ni ilana ti o je ireti otun fun ojo waju arabirin na wa ro awon alakoso lawon wodu ohun lati faye gba awon ilana eti epe na gbe lowo ki won si sese sin gege bi asoju ti yo mu iyipada rere ba awon agbegbe ko wa won iroyin agbaye iroyin ekurere lentetisi si lati ikani igbonse fe diamond 88.7 FM ngbati aba pada de leyin idanu duro ranpe yi lati ma bu yin gbo iroyin ile okere iroyin ere daraya aroyin e ma se yi kuro nbe adetan
4: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook itakun abeyefo Twitter ati Instagram lori Diamond 88.7 FM Diamond FM shining supreme.

ìpele àkọ́kọ́ lórí ètò yìí òun lábalẹ̀ ẹ̀dùn ọkàn ibi tọ́lọ́run ti ń lo ètò yìí láti nu omi jẹ́ àwọn èèyàn nù ibi tọ́lọ́run ti ń lo ètò yìí láti dẹ́rin pẹ̀kẹ́ àwọn èèyàn ẹni bínú

0: Alaji baba alajo ma alaja iba wa si agba fasuma wanda ohun ni mo fin kin kabo lati ka tin polowo oja wa
1: iba to dun yo le tan
0: ah nti mo fe tu o losan ipo die e je nta kankan kan eni kan ti e tin pe mi lati aro ah man teni ife so o de je ngbe call ewo e je ngbe ewo hello the first caller
2: hello
0: ka so e ka sama
2: yes sir Fati Alonso láti Oluladu.
0: Safiat.
2: Fati láti Oluladu.
0: Fati láti Oluladu, yes.
2: Yes, sir. Ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni mo ń sà.
0: Ṣé ń gbé tò ní àbí ọkàn fún yín nọ́mbà wa lẹ́kàn ń pè á?
2: Mo ń gbé tò ní sà.
0: Ok. Abala kí la wà yìí?
2: Ẹ̀dùn ọkàn.
0: Ẹ̀dùn ọkàn yín lẹ́wàá sọ, ẹ já fi ìrànlọ́wọ́ lẹ̀ sọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn tó ń gbọ́, Ọlọ́run ó dẹ̀ ṣe fún yín, ṣé ẹ ti gbọ́? Kí ló ń dùn yín lọ́kàn?
2: Nǹkan tó ń dùn mí lọ́kàn ni pé ọmọ 20 years old ni mí bọ́ ẹni tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nílọrin bíbá unfortunately wọ́n ti ṣaláìsí ìgbà tí wọ́n ṣaláìsí iṣẹ́ kan ló dẹ̀ wá sí mi lọ́kàn gbà yẹn pé àwọn ọmọ obìnrin pé èèyàn gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ mo wá lọ ṣiṣẹ́ bàbá ìjẹ̀bú mo kówó ẹjọ́ oṣù méjì mo lọ fi kọ́ṣẹ́ chemist tó rà ń tí mi náà kò sí mọ́ọ̀ṣì lọ́wọ́ wọn gbà yẹn tó mo ṣáà ti kọ́ṣẹ́ chemist yẹn sì ni tó wá gbà yìí ọ̀gá mi wá sọ wípé ìrànlọ́wọ́ tó ń lè ṣe fún mi ni báyìí pé kí 150,000 wá ipe ti bá ti wá wá pé bó ṣe èèyàn méjì ni mo bá rí ó dẹ̀ wù mí àti ṣe freedom owó freedom ni mo ní.
0: Owó freedom ni 150,000.
2: Bẹ́ẹ̀ni ọ̀gá mi ní ìrànlọ́wọ́ tó ń lè ṣe fún mi nìyẹn.
0: Ah ṣé tẹ bá ṣe freedom tán àwọn náà wọn ò tún ra oògùn sínú ṣọ́ọ̀bù yín.
2: Mo ṣáà ṣe ibà ṣáà ṣe freedom. Freedom yẹn ṣáà wà lẹ́mí mi pé kí tẹ̀ kọ́ṣẹ́ kí n ṣáà láṣeyọrí kan.
0: Ìyá ṣé o já ṣe báyìí ṣé o lọ secondary school.
2: Mo lọ secondary school.
0: But o ti rí bí fọ́dà.
2: Rí bí fọ́dà.
0: Ìgbà tó o ṣiṣẹ́ èyí jẹ ìyá ọ̀jẹ̀ ń gbà yẹn ẹ̀yìn secretary ló ṣe ń bẹ̀ ni àbí ọ̀gá gan kó o sì tó o ta.
2: Ara mi ìta mo bá wọn ṣiṣẹ́
0: ń bẹ̀. Ókè o bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ ni. Ọ̀dà ọmọ tá a ṣe. Ìfẹ́ kó pé nọ́mbà méjì tó bẹ̀rẹ̀ nọ́mbà rẹ̀ fẹ́tí àbí.
2: Bẹ́ẹ̀ni
0: sà. Ó kọ́ ńlá rè o. Ìzéró kí ló bẹ̀rẹ̀ nọ́mbà rẹ̀?
2: 070-59.
0: Ní sùúrù 070-59 ló bẹ̀rẹ̀ rẹ̀.
2: 69.
0: Ok 69 ló bẹ̀rẹ̀ rẹ̀. Ọ̀yà nọ́mbà méjì wo ló parí rẹ̀?
2: 6614.
0: 6614 ló parí rẹ̀ àbí?
2: 5614.
0: 14 ló parí rẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ọ̀dà èmi á pe nọ́mbà mi kí n tó parí program ṣó ti yé. Ẹ má pe nọ́mbà mi wàá kọ́pì nọ́mbà tèmi má pe nọ́mbà rẹ tán lórí rédíò dákun Ọlọ́run ní kó bọ̀ ọ́ ṣé ọ ti gbọ́? Mi bá ti wá pe nọ́mbà tèmi kọ́ kọ́pì rẹ̀ kalẹ̀ ọ wàá text message sí mi pé I'm Fatia from so-so-so place. Àwọ̀ wàá pè ọ́ bọ́lọ́n ó ṣe kọ́ àmọ́ ṣe tá a fi rínrin àjò yẹn rìn fún ọ. Ọ̀dọ́ ta ló ń gbé gangan báyìí ní ìlọrin gbàtọ́ ní ẹni tó ń gbọ́dọ̀ ẹ̀ ti ṣaláìsí.
2: Ọ̀dà ń tì mí.
0: Sísítà rẹ̀ gangan bẹ́ńlẹ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok ọmọ ìlú wo ni ẹ?
2: Ọmọ Àkúrẹ́.
0: Àkúrẹ́ olóyè mẹ́kùn. Ọ̀dà lágbára Ọlọ́run Ọlọ́run ó dẹ̀ mọ àánú ẹ̀ wá fún wa fún ọ ṣé ọ ti gbọ́? Mo like ìrònú àǹtí ìrònú wọn kíyàn tàti kékeré ronú pé mi ìfẹ́ rìnrìnkurìn mi ìfẹ́ ṣèṣekúṣe iná ló bírú ìrònú báyìí.
3: Àwọn èèyàn ti gẹ́ẹ̀tì mi lọ́sàn yìí o wọ́n ti ń pe nọ́mbà wọn ò tiẹ̀ jẹ́ ń pe nọ́mbà lọ́sàn yẹ káàsán. Ọlọ́run ní tò.
4: Ìyá àbejì tó pè yín ní àtòlú omi níjẹ̀jọ.
3: Òkè ṣé ń gbà tá à ń ṣètò lọ́wọ́? Àbí lẹ́yìn ètò?
4: Bẹ́ẹ̀
3: ni ẹ ti ní
4: bẹẹni sà.
3: Ọya bisimilai ẹja gbọ ti yín nàmà.
4: Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o.
3: Kí ló ṣẹlẹ̀ mama kí ló ṣẹlẹ̀ gangan.
4: Ìrọ́jà tà mọ́.
3: Ìrọ́jà wo?
4: Ń tajà ní tẹ́lẹ̀.
3: Ìrọ́jà wo lẹ̀ ń tà tẹ́lẹ̀?
4: Oúnjẹ mi ń tà yín sì ń ta mínírààsì mo ní fíríjì. Àmọ́ kò sí n tí fi ta ìrọ́jà rà sí ìlówó sẹ́ lọ́wọ́ mọ́. Ọkọ mi sì ti kú ní ìpín ọdún kẹrin tó ti kú ní.
3: Yeah. Along with phone, okay.
4: I'm here.
3: Any sugar?
4: I'm a
3: mumbo. It's a movie billion islands.
4: Oh, no, I'm a meji. I don't think so.
3: Now, I'm a big beating you, Gaga.
4: Benny, you must be for the top.
3: Shall our family or conscience must see. Boy, put there why you buy this abomma. I bet it's a lot of
4: woman. Ben, I'm more well. I'm my repair. What do you need?
3: Someone I'm being a Jew, get them of a money, but someone being a Jew.
4: Ben,
3: and so bank you on my little woman, laying a few with their baton reading issue for I.
4: Ben,
3: King of my Dalabu, Lord, I want him fanny.
4: Could you buy Jeffrey
3: and you say to that? I miss you. Yeah, baby, lot to mo isi ko le o ya beji lati olooru eni suru mo nbo now ise yin te nseun ewo le fe ka yan ewo le fe ki omo nigeria oran yin lowo le lori nbe
4: ah o bi won ba rowo to won ma fi taja mi na ni
3: e lo nje le nta
4: o je ni nta nta mi nira
3: se eni suru eni suru se onje tutu abi sise
4: sise
3: onje sise okay bi ke ma ta rice atewa ati nkankan ah bi elonu te ba fe pada sori owo yen
4: le bu fun an tolorun ba ran won si mi
3: in tolorun ba ran gbogbo aye si yin
4: ere ti gbogbo aye si mi
3: lagbara olorun mo si ni gbagbo pe awon alaanu taanu o si seyin won mo gbo wa bayi olorun si je won ran wa si yin
4: amen
3: e pe number meji to bere number yin kilo e pe number yin fun mi
4: 081
3: mhm
4: 09
3: lo bere re
4: eh
3: oya e pe number meji to pari re fun mi
4: 09
3: lo pari number yin
4: bene
3: 081 09 lo bere re
4: boya 05 ni ko wa ko si bi kan
3: eyi to pari re nko
4: 69
3: lo pari re
4: 69 lo pari
3: e ma worry se beyin ti ni number mi lowo en se be pe mi je jo number mi le pe ni je jo ngba ta pari eto abi so nko okay ori eh pe na ma pe number mi kin to pari se ti gbo e fo kan bale
4: oda
3: se mo dupe o all right ami olohun ran se anu si yin lagbara olohun a ti ni bayi sugba ni gbagbo pe awon kan mo gbo wa bayi tun si se tan lati sanu yin adumo isida mo fe jise awon eyan fa mo fe jise awon eyan losan awon eyan se da ko ni bo mi e lo e ka san
4: e ka san san
3: e ka san ma
4: e san e lo gbo yin ma ja si rorun
3: ami ateyin na oruko yin
4: emi ni Mary Lancelot so lati
3: agba e gbo mo o
4: emi ni Mary mo pe yin la gbo ba ni jo ti ba
3: fun e e ran mi leti ma e dakun ero po ni o yes teni meri lata gboba ba mi wonu list yen tele ni fridge
4: ben
3: ora pele fe tun se abi nkan
4: ara mo ti se gbo mo ti rawo mi ma faja
3: okay te ra ja sibe ele ti tun se ele se awon se kan mara won
4: ben
3: se bi drink le le nta
4: ben mi ati pure water
3: ati pure water kele elo mo ti ri te suggest fun wa ngba
4: 50,000
3: so wa nbe ti o ba ti se nbe tun ko won ko le o eh eh meri latagbo ba yes e ba npe number to bere number yan ti to pari e
4: 081
3: 62 lo bere number yin
4: 45
3: 45 lo pari e anti Mary lati agbo oba oda e ja fọlọrun saye olohun o dara re fun ise ti bo asega

0: Again, introducing Maverick, the powerful agrochemical with the pepper weeds. If you dey farm cassava, yam or maize, you better run now. Go grab your own Maverick herbicide. You fit apply Maverick herbicide just 2 days after planting. And just like that, it go stop all weeds. It no go even allow them to germinate itself. Therefore, your crop go grow fast. Maverick na quality medicine where they affordable and available and it easy to even apply. Waka go any agro-medicine shop way near you. Ask them for Maverick. Go and apply and rest easy. No kind, no any gbagbos. Maverick herbicide. Now harvest field they make them.
1: Kéré o, ṣe fẹ́ mọ wà nínú mọ́lẹ̀ lójoojúmọ́ ayé.
2: Afẹ́fẹ́.
1: Ṣe fẹ́ mọ wo bọ́ọ̀lù torílẹ̀-èdè yìí àti tilẹ̀ òkèrè láìdúróde kínódé o tàbí ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀.
2: Bẹ́ẹ̀ni, ó wù wá.
1: Ká wo sinimọ́, ká gbọ́ ròyìn, ká gbórin tó wù wá nígbàkúùgbà. Lábẹ́ ìfọkànbalẹ̀ pé iná òkúkú ní ṣẹ́jú.
2: Bó
1: bá rí bẹ́ẹ̀, yóò dùn mọ́ wa. Boko bá jìnà, ìlàkì ikó, ìdáhùn sí gbogbo ìbéèrè
2: Yeah!
1: Ariwo pẹ̀lú èéfín jẹnẹrétọ̀.
2: Àtìbámẹ́.
1: Kama gbádùn lọ́wọ́ kí náà kú.
2: Ó sì ló pé.
1: Ìtànsọ́rùn lásán. Lágbára sólà nílé yín, nílé iṣẹ́ ní sọ́ọ̀bù tàbí níbikíbi. Bójúmọ́ bá ti mọ́, sólà ti ń báṣẹ́ lọ. Iléeṣẹ́ Femtech lásojú fún iléeṣẹ́ Luminous ní gbogbo ìpínlẹ̀ Kwara. 08092164444. www.femtechsolar.com. Ẹ yọjú sí iléeṣẹ́ Femtech tó bá súnmọ́ yín jùlọ. Kẹ lọ gbà mọ́lẹ̀.
3: Kẹ́rẹ́ o, iléeṣẹ́ Unilorin Bread ló tún ṣílẹ̀kùn àǹfààní ńlá kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ń gbà lérò láti jẹ́ alágbàtà wọn. Yálà oníṣẹ́ ọwọ́ ni tàbí oníṣẹ́ ìjọba tó ní mọ́tò, ọ̀kadà tàbí mọ́rúwá tara rẹ̀. Ẹ ní àǹfààní láti kó búrẹ́dì láì mú owó kankan dání, tẹ́ sì máa pin fún àwọn alágbàtà wọn káàkiri. Eléyìí tẹ́ máa sanwó lẹ́yìn tí ẹ bá ti tà á tán, tí kò sì di iṣẹ́ òòjọ́ yín lọ́wọ́. Oní taxi, ọlọ́kadà, onímọ́rúwá àti ẹni tí ó ní mọ́tò tara rẹ̀ tí a mọ̀ sí kọ̀máṣí àkà l'àǹfààní yìí wà fún. Ẹ lè lọ kó búrẹ́dì láàárọ̀ kùtùkùtù, pin fún àwọn alágbàtà, tẹ́ sì máa gbabi sí òòjọ́ yín lọ. Àǹfààní owó ojúmọ́ mìíràn rèé láti iléeṣẹ́ Unilorin Bread. Ẹ kàn sí wọn nínú ọgbà Unilorin Secondary School tó wà ní Adéwọlé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara, tàbí kẹ́ máa pè wọ́n sórí aago 07063895155 tàbí 08053542864. Unilorin Bread, ó yàtọ̀ gidigbé.
4: Ìrìnì sínì sẹni lọ́jọ̀. Ìjáde ẹni ò wá tí pé tó àfi kéèyàn kó pé pẹ̀lú aago gidi tó ń ṣiṣẹ́. A ti ṣe gbọ́ ká béèrè aago tó lù lọ́wọ́ ẹni. Ká wá máa tá rárá gbọ̀n lóhùn pẹ̀pẹ̀. Ń bọ̀ jẹ́ pé ẹbu gèǹje lọ́gbẹ́ dání. Ibì kan ṣoṣo tí wọ́n ti ń bá ní tún aago ṣe. Tí ò ní disvalu iye tó rà á ni Harmony Watch Palace. Wọ́n ti kó mi ṣe lọ́kùn. Bí wọ́n ti ń bá ní tún aago ṣe ni wọ́n tún ta accessories aago lọ́dọ̀ wọn. Bí bátìrì aago, ojúlówó lẹ́dà tó lálòpẹ́, chain, screen, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ń tún aago ṣe náà lè wá ra accessories lọ́dọ̀ wọn lọ́wọ́ tí ògún pa. Harmony Watch Palace tún bá ní customize aago fún nínú irú àrà tẹ bá fẹ́. Tàbí ẹ bẹ́ẹ̀ fi ṣe surprise fáwọn olólùfẹ́ yín yálà fún ìgbéyàwó, birthday, send forth ceremony, retirement, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kò sí irúfẹ́ aago tí wọn lè fi customize. Harmony Watch Palace wà ní Tawhid Road Junction, lẹ́gbẹ̀ẹ́ Basin Central Mosque, Basin Road, nílùú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè wọ́n sórí 070-111-67283. Lẹ́ẹ̀kan sí 070-111-67283. Harmony Watch Palace, àfiago tó ṣiṣẹ́ láti gbàdégbà.
5: Ìgbìyànjú àwọn ẹlẹ́kọ ni láti sọ àbàtà tó so dídùn fún wọn mú di ibùdó ńlá. Ó tún lè ṣàǹfààní fúnra tó ń bọ̀. Ìròyìn ayọ̀ rèé láti ilé ẹ̀kọ́ ọmọ Iya Diploma Center. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe rí ìjọ lóǹtẹ̀ ìrọ̀gbọ̀lé ìbáṣepọ̀ affiliation láti ilé ẹ̀kọ́ gíga University of Ìlọrin. Ó ti wá rọrùn parí ayé báyìí láti wọlé fún ìkẹ́kọ̀ọ́ diploma program ọlọ́dún méjì gbáko. Gba ìwé ẹ̀rí ìjọba tó yanrantí lẹ́ka ẹ̀kọ́ ìmẹ̀sì Islam àti tèdè Lárúbáwá. Islamic Studies and Arabic Language. Èyí tí ó fọ láǹfààní láti rí ìgbaniwọlé tààràrà sí 200 level ní fásitì tó bá fẹ́. Láti rí ìgbaniwọlé, ìwé ẹ̀rí wà EC, NECO, NAPTEP tàbí MBIS náà lo nílò. Àwọn olùkọ́ tó yanrantí ń bẹ láàyè tó ṣe wẹ̀kú ètò ẹ̀kọ́. Ilégbèé hostel accommodation ò gbẹ́yìn. Ìrọ̀rùn lowó ìkẹ́kọ̀ọ́ wọn. Nítorí àtijẹ́ káwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ tó yanjú. Fẹ̀kọ́ lapa láwùjọ nídi kéwúlẹ̀ róngbọ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ náà. Ustaz Khalilu Lai Sorotu. Ẹ má gbàgbé pé ètò ìdánwò wà EC, NECO, MBIS. Ibtidai ìdádí tó fi mára ọ̀dọ̀ ń lọ ní rẹpẹtẹ. Tààràrà ni ẹ máa bọ̀ nínú ọgbà ilé ẹ̀kọ́ ní number 75 ìsàlẹ̀ kókò jàgbọ́rọ̀ nílùú Ìlọrin. Telephone 07067-71-6929 tàbí 0031-96-3252.
6: Ǹjẹ́ o mọ̀ wípé o lè ra ẹ̀rọ ayárabíàṣá lápútọ̀pù láwìn kó o sì máa gbé lọ lójú ẹsẹ̀ ní gadget shop?
7: Báwo lèèyàn ṣe ṣe?
6: Kódà ó tún rọrùn fún ẹ kó o máa sanwó ẹ̀ padà díẹ̀díẹ̀ lóṣooṣù fóṣù mẹ́fà gbáko.
7: Oṣù mẹ́fà kẹ.
6: Bẹ́ẹ̀ ni o ti

0: Yes. Àwọn iléeṣẹ́ alálùbáríkà tẹ gbọ́ kéde wọn. Mo ti kúrò lábalẹ̀ ìdún ọkàn fa. Ẹ̀yin tẹ̀ ń pè mí, mo ti kúrò ń bẹ̀ fa. Ẹ jẹ́ ń wẹ́ni yóò. Hello. Ọjà, èmi kí mo jà o. Ìyá tó pè wá ní ìsìn láti Agboọba, kí ló kọ ẹ̀? Mrs. Mary láti Agboọba tọ̀. Bọ́lọ́run ti sọ lẹ́yìn nìyẹn o. Ọ̀kan lára àwọn tó máa ń ràn wá lọ́wọ́, wọ́n pè mí ká tó lọ ẹ̀ka àpolówó ọjà lẹ́ẹ̀kan pé ìyá tó sọ̀rọ̀ tán nísìnyìn yẹn. Báyìí, mò ń gbọ́, mo sì tán rédíò náà ni ọ̀rọ̀ yẹn nìyá yẹn ń sọ lọ́wọ́, kí ló ṣe? 50,000 naira tẹ́ níìdì láti máa fi bẹ̀rẹ̀ bísínẹ́sì drinks yín padà. Wọ́n ti ṣe sí wa bí mo ti ń ṣètò lọ́wọ́ ìbí ń bá ti parí. Ẹ pè mí, Mrs. Mary látàgbọ́ba. Ẹ wojọ́ tẹ́ ẹ ti kọ́kọ́ pè. Ẹ ò gbà tọ́ lọ́n dáhùn bí ti rínú o. Bí èèyàn bá ti ní jẹ̀ new case tó ẹ pé tó ń ṣe wà jẹ̀ new, Ọlọ́run mọ bí ó ti ṣe, Ọlọ́run mọ bí ó ti ṣàánú ẹ̀. 50,000 yín ti wà ń bì, bí ń bá ti parí ètò kẹ́ ẹ pè mí. Ẹnìkan ti fún wa 50,000 naira fún yín nísìnyìí. Ó ti wà ń bí, bí ń bá ti parí ètò ẹ pè mí. Ọba tọ́ràn yín lọ́wọ́ tẹ́ ẹ fi tújọ lé ní tere ìjì tere, tẹ́ ẹ fi rí fíza yín tún ṣe, tẹ́ ẹ wá ṣe sùúrù pé bí yàn bá tiẹ̀ béèrè pé ẹ ràn mí lọ́wọ́ náà kí n rajà, ìyàn sáà tún gbúdọ̀ mọ béèrè pé ẹ bá ń tún fíza ṣe mọ́. Ọlọ́run lòun ti gbàdúrà yín o, bí ń bá ti parí ètò ẹ pè mí. Ẹ ṣe gan. Hello. Ẹ káàsán.
1: Ẹ káàsán, ẹ pé tó.
0: Ọlọ́run ní tó.
1: Ọlámilé kan ta ní Mọ̀lá láti Ìtakùlé mọ́.
0: Ẹ ṣeun, ẹ káàsán.
1: Tọ́lá Sẹ́ríkí.
0: Yes sir.
1: Lákọ̀ọ́kọ́ náà, bàbá wa tó ní iṣẹ́ rédíò yìí, Ọlọ́run ní ba dúkìá wọn jẹ́.
0: Àmì àmì.
1: Ọlọ́run wa ní ti gbà wọn náà lọ́wọ́ àwọn ọmọ àtẹ̀dí wọn.
0: Àmì àmì àmì.
1: Kí ló yẹ kí ọkọ lọ bẹ ni pé.
0: Èmi gan kọ́dà bẹ́ẹ̀ bá kọ́kọ́ lọ bẹ, ibi tí ni ẹ kọ́kọ́ lọ nu? Bàbá yẹn dìsáàfù àdúrà gan. Bàbá tó ní iléeṣẹ́ yìí.
1: Sáyámà ni mo pè sí dàrẹ́ẹ̀tì o. Túdú náà bá mo pè sí o.
0: Ká má rò pé ààrẹ ń jí ni o.
1: Bí àwọn aláàánú fi ń rí àánú gbà, aláàánú ni wọn iléeṣẹ́ wọn lágbára Ọlọ́run.
0: Àmì.
1: Mi wá ń fi ló pè mí tí n pè takudi mọ́. Èyí fi gbogbo lè jídà lẹ́rúdá, èyí fi dúpẹ́ fún bàbá tó ń dẹsẹ́ Ámẹ́lì. Èyí sì fi ń dúpẹ́ fún Sọlá Sẹ́ríkí. Ipe ẹ̀yin náà Ọlọ́run ní ti gbà yín lọ́wọ́ àwọn fámìlì sí
0: náà. Àmì nà yàlla.
1: Ọlọ́run wa Ọlọ́run láti kò yọ̀bà kẹ́ gbogbo fún
0: Mùsùlùmí
1: àpapọ̀. Àmì nà
0: yàlla. Kẹwàá ṣe mi ni mo rà o.
1: Mo mọ mọ ẹ ń lọ bẹ náà.
0: Ẹ ẹ.
1: Ṣé wọ́n ń ṣàgbọ́yìn àdúpẹ́ lọ́wọ́ sọmi sọ́sọ́lì Mustapha. Ipò Ọlọ́run ọba ọlọ́jọ́ òní, Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n kú ikú gbóná.
0: Àmì àmì.
1: Ọlọ́run sì ń gbà wọ́n náà lọ́wọ́ fámìlì wọn.
0: Àmì nà yàrá.
1: Oore báyọ̀ Ọlọ́run jẹ́ kí wọ́n ṣe pẹ́.
0: Àmì nà yàrá.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe to àwọn èèyàn wa kí wọ́n dàpọ̀ torí ìtọ́ Ọlọ́run tọ́rọ́ kọ̀ bọ̀dúgbálu bá ní lágbára tán máa ṣàánú àwọn èèyàn. Kí wọ́n dáàbò torí ìtọ́ Ọlọ́run kí wọ́n máa ṣàánú àwọn
0: èèyàn.
1: Ẹgbàtà yìí tí lóun ní ìdìyà lọ́wọ́ fọ́mọ rẹ̀. Ọlọ́run sí lásìkò tó bọ́ sọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà wà á dákẹ́. Ọlọ́run sì ní dákẹ́ ọ̀rọ̀ sí. Ọlọ́run wà ní kọ́ já sí ìrọ̀rùn lónìí. Ìrọ̀rùn ọba yín lágbára
0: Ọlọ́run.
1: Ìdí ń wù mí gan ni pé kí ẹni wọ́n wá àmọ́ Ọlápẹ́ ní ẹ̀fẹ́ bẹ̀ pé kálá sílẹ̀ fọ́ Ọlọ́run.
0: Ó sì ti láwọn ọ̀rọ̀ tí mo bí.
1: Àmọ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́nu. Àmọ́ Ọlọ́run ọba ọlọ́jọ́ òní, Ọlọ́run ọba tẹ̀yìn ṣáájú agbára Ọlọ́run.
0: Àmì nà yàlla.
1: Ní ìdí ìdájọ́ aburú o.
0: Àmì nà yàlla.
1: Iṣẹ́ tọ̀nà ti parí Ọlọ́run ògbé fún ìlágbára Ọlọ́run.
0: Àmì àmì àmì. Ẹ ṣe gan, ẹ ṣe gan, ẹ ṣe gan. Mo yìí sì jẹ́ ń polówó. Iléeṣẹ́ Femtech, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra sólà, 00921644 ni nọ́mbà tó wọlé iṣẹ́ Femtech fẹ́yìn tẹ́ ẹ fẹ́ ra sólà, 00921644. Bó ti wà nìyẹn. Harmony Watch Palace. Harmony Watch Palace. Níbo ni wọ́n wà? Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook ń bọ̀ wá o. Àwọn èèyàn dúró lórí Facebook pa ni o. Harmony Watch Palace tí wọ́n bẹ ní Tawhid Road Junction. Ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí Tawhid Road Junction ní Basin lẹ́gbẹ̀ Basin Central Mosque Basin Road nílùú Ìlọrin. Kí ni wọ́n ń ṣe ń bẹ̀? Ẹ̀rí gbogbo ago tẹ́ rí tà ń lò yìí, ẹlòmíì ọ̀rọ̀ ago 150,000 yọ̀rọ̀ 100,000. Bí kinní kan bá ti wá ṣe yọ̀kan sọ́lẹ̀ yóò ní ago ń ti kọ̀ndẹ́mù. Irọ́ ni o, àwọn tán jẹ́ spa ti ń pa rẹ̀, ti won mo ti fun te do gbogbo nkan tin be ninu ago awon ni ko kan si o awon ni amoni watch palace tan wa ni tawid road junction legbe basin central mosque basin road nilu lorin number yi ni ko pe 070-311-67283 te ba fe fago se souvenir te fe yayan sibe boya ago owo ni o ago work clock ni o nkan kan orisirisi te fe fi se souvenir won mo npa e gbogbo ara te ba fe fagoda ago ta ni paris na ti ba send e in fe anybody o towo bo pe 070-111-67283

0: to fi ma won phone ibanisoro lorisirisi credit direct lo satileyin gbogbo on to ba fe ra ni gadget shop to fi ma computer lo le ra dori million kan naira lawin ma sanwo pada fosu mefa ni rorun ṣugbọn bi igbele won re ba se kuju osuwon si ni o sati lo sori itako www.gadgetshop.ng lati ra oja eni bi to wa laida mu rara es le kan si ile ise gadget shop ke whatsapp won sori 08161 111 700 anfani tabwale lati le ise gadget shop lajosepo pelu credit direct
1: ojo ede nsari gan se wakati ko to wa to a seto mo ni
2: mama gba ka mo mi olohun
1: ami olohun magba karama sola seriki adua te mo se fun mi wahala idamu ti bayan ta fi ma firu nkan iran wa nse ta fi ni le je mo ta wa o mo wa wo pe ja kokko fi yanju ara wa olohun mo jo be mi na ibrahim ridwanu lai ori facebook won po nbe fa e je nfun yin number to wo ile ise gadget 08161 111 700 Ente fera laptop Ente fera phone Te ba la wa rugbo le te fera phone fun won e lo gadget shop an phone e button phone kan wa to pe yo fe le lowo ko ra won ni mo pa won gba nkan kan mu se po ni ke se phone to wo bi erin ni yan tun gbudo ma ra fa rugbo eni mo Hello gadget. Awon CCTV camera nbe nbe. Service installation solar yin te fe ra nbe gbugbu e lo wa nbe. 08161 111 700. Eyin te npe sori number mi o, e distract attention wa. E se suru. Eti igbeji. Ipe mo number mi privilege ni. Ona yanko ko se gbogbo wa ba kan lari lodo Olorun enikun special je nikan lo studio line la nlo eyin te npe number mi yen distraction le je
2: igba to ma da Olorun wo lo je pass you don't wear lori mi Olorun
1: laarin wakati kan 60 minutes na ni fa nkan ta nse nbi oro te ta nso nta nikan le ngbo e ma duru ta nse nbi bo ba nwa lori facebook lo mo come easy va Gadget shop mo fọ won gba ya won wa ni Taiwo ni junction ta Amadu e ori oke to koju si junction ta Amadu yen gangan e ti ri gadget shop lori oke e lo lo intern pe ni credit dare e ra laptop nisin e ra phone nisin e ra solar nisin e ra gbugbe nisin e si mo gbe lo loju ese e mo wa sanwo die de die fosu mefa gba ko credit direct lo power e bo se wa ni gadget Olomu leather works o pe meji o Olomu te ti mo lati 19 to ti pe hun na ni inu building won na won si wa Olomu building to koju si Royal Sekina suit ni Ajasepo road ni Lorin ona to lo sofa garage na npe ni Ajasepo road e ti ri Olomu leather works gbogbo awon loga loga te ri tan ma se awon seminar gan kan awon bag tan ma lo tan ma customize yun odo Olomu na tin se be ni kan ba ka in office to ni ara Olomu na ni wa ibe lati kose ibe ni kini kan uhun e pe number Olomu direct e pe won sori 08030763564 08030763564 Wọn fa nfa ni iṣẹ́ kíkọ́ lẹ̀ fáwọn èèyàn. Lọ́fẹ́ ni o. Pé àwọn èèyàn tán bá ti wádọ̀ àwọn tán lórí ètò ṣọlá síríkì làwọn ti gbọ́. Pé ọ̀fẹ́ kọ́ṣẹ́ lọ́fẹ́ tọkọ̀ ṣẹ́ yanjú. Certificate tí wọ́n bá gbà ń bẹ̀ òun. Kọ́ra bọ́ ńlá Amẹ́ríkà certificate rẹ wà valid. Wọ́n fẹ́ contribute sí development àwùjọ. Wọ́n ṣe káwọ̀ post àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní Olomu leather works. Ẹ jẹ́ gbé kọ́ọ̀lù. Hello, the caller.
3: Hello, sir. Ẹ̀ka sọ̀ ká.
1: Ẹ̀ka sọ̀ ma.
3: Ẹ kú ètò sa.
1: Ọlọ́run ní torúkọ yín.
3: Bùnmi Bello.
1: Bùnmi
3: Bello. Láti ẹni sà, mo ti pè yín rí.
1: Láti bo.
3: Mo ní láti Ìlọrin, mo ti pè yín rí sà.
1: Ok.
3: Lórí ọmọ mi tó wà ní UK Ìlọrin.
1: Ok.
3: Bẹ́ẹ̀ pé àlọ́wọ́ tẹ bá lè ṣe pé nípa ni mo ti jáde.
1: Ok, ọmọ tẹ ló nídi tẹ ya owó lórí àwọn owó ó pè.
4: 100,000 naira.
3: Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni.
4: À ń ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́mì, ṣe ti gbọ́. Àánú yín tiẹ̀ ń ṣe wá torí ẹ̀ tún sanwó session míì báyìí nísìn.
3: Bẹ́ẹ̀ o ti fẹ́ bẹ̀rẹ̀ báwọn.
4: Ọlọ́run máa nu wa kó tó ṣe exam parí. Ẹ rí yẹn san lágbára Ọlọ́run. Ẹ mọ̀ wọ́n rí àgbà ẹnì kankan tá a gbàgbé lórí ètò yóò sì tó ráwa náà ń tọrọ kọ́ lọ́ọ́ má gbàgbé àwa náà. Ṣé ẹ ti gbọ́?
1: Ẹ ṣe gan. Ẹyin tí ẹ máa dá a jọ ní tọ́rọ́kọ́bọ̀ tẹ̀ fún wa 1,000 5,000 bá a ti ṣe tíjú òní fún Emmanuel yun bá a ti ṣe àti wúmà ta nípa gbọ́ school fees ọmọ rẹ̀ bóyá o ti wà ń sàlẹ̀ látàárọ̀ nísìn àmà àti nípa gbọ́ school fees ọmọ rẹ̀ ń bì abá ti sọ̀kalẹ̀ nísìn á kò yẹn lè lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe dáa jọ́sí tá a fi rí bíi 85,000 naira ẹ dákun ẹ mọ̀tún já rẹ̀wẹ̀tì ẹ mọ̀ rẹ̀wẹ̀sì ẹ dákun ẹ já tún mọ̀ dáa jọ bẹ́ẹ̀ bá fẹ́ fún wa ní nǹkankan fáwọn èèyàn ẹ kàn kọ́ welfare síbi rìmáàkì yẹn ẹ kọ́ welfare síbẹ̀ torí ká má lè mọ jàǹjàkújà ní òjá lo commercial láàfin lo opin yẹn àmọ́ ẹ bá ti kọ́ welfare sí àwọ̀ trace transaction yẹn a calculate gbogbo owó yẹn a sì jíṣẹ́ rẹ̀ fọmọ nàìjíríà 00 ní nọ́mbà mi 32 24 75 11 00 32 24 75 11 ẹ kàn yọ ìzírò wájú nǹkó ẹ kàn tẹ 80 3224 7511 torí yín ló jẹ́ ń ṣí òpin yẹn bó ti wà náà
4: ẹ fi owó tẹ bá ní tẹ́ fi ràn àwọn yẹn lọ́wọ́ síbẹ̀ a sì jíṣẹ́ ẹ ló ẹ káàsán ó ti tán
1: ṣúgà já ẹ já máa lọlé Abdulmuyis ilé tó lọ ẹ já máa lọlé.
4: Hello.
3: Sọlá ṣe rí kí láéláé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Láéláé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Gbogbo ọ̀rẹ́dẹ kẹ̀mí rẹ̀ wá pin.
4: Àmì Ọlọ́run láyé kó má ní ṣẹlẹ̀. Ẹ ṣé o.
3: Mọ́mí Yusuf ni láti airport.
4: Ẹ ṣé o. Àmì Ọlọ́run.
3: Ìròyìn ayọ̀ ni mo gbọ́ lọ́sàn-án yẹn Ọlọ́dẹ bàbá wa pọ̀ mú kẹ́bàbọ̀ ọmọ yẹn náà. Ọlọ́wà jó náà mo re òkú
4: yà máa ká tó ṣe o.
3: Àmọ́ tí wa náà ránú bá ní dáhùn ẹ̀ ní ṣubú ẹ̀mí ẹ̀rẹ̀ ní ṣubú.
4: Àmínayàlá. Àmínayàlá. Àmínayàlá. Ẹ ṣe mà. Ẹ ṣe mà.
1: Àdúrà nìyẹn. Ọlọ́run sì ti gbà. Ìjọ mẹ́jọ lápàdé. Ṣé bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí bí ètò yóò ti tẹ̀síwájú lẹ́yìn ètò? Àmọ́ gbogbo mo ní ìdíkíní kan ó tún di ìjọ mẹ́jọ lórí ètò yẹn dákẹ́ mọ́ pè mí lẹ́yìn ètò. Èmi náà mọ̀ ń jòkóta àwọn fámìlì tèmi náà. Èmi náà ó wojú wọn díẹ̀. Ọlọ́run lọ́mọjọ́ ti rójú mi káyìn ni. O ní ọjọ́ Monday ní ìsìn, àwa tún ti lóko MC lónìí. MC ìjọ Monday tún bẹ. Ẹ dákun ẹ fi mí lọ́rùn lẹ̀ o. Ẹ jó gbogbo ẹ̀ a ní ìdíkíní kan ẹ jó dìjọ́ mẹ́jọ. Àmọ́ ẹni tó bá fẹ́ ran ètò yìí lọ́wọ́ lẹ́yìn ètò ẹ pè mí sórí 00 32 24 75 11 00 32 24 75 11 ó dàbọ̀ ó dìjọ́ mẹ́jọ.

0: Eko joro. Iroyin ni soki lati kani Damori 3.7 FM nilu ti loni. Inse ni ajo lokpa nipinle Bono. Ni won ti lo salaye oro pe se ni awon ti ko awon eleto abo lo si ilu Lasa ni ijoba abele Askira Uba ni agbegbe ohun. Leyin ti won ni won ji onka won akeko ti won ko moye won gbe ti won ko idanwo neko. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ṣe ni àwọn tí ń kọ ìdánwò ọ̀hún ni àwọn afurasí swap ni wọ́n jí wọn gbé agbẹnusọ àjọ ọlọ́pàá yẹn ọ̀gbẹ́ni Nahum Daso lẹ́yìn tó sọ̀rọ̀ pé ṣe ni àwọn tó ṣe àkọlù náà ni wọ́n yabo ilé ẹ̀kọ́ Government Day Secondary School tó wà ní Lasa ní nǹkan bí aago mẹ́sàn-án òwúrọ̀ òní ọjọ́ ajé tí wọ́n sì dá ìbọn bolẹ̀ lemọ́lemọ́ lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn obìnrin kan gbé ní agbègbè ilé ẹ̀kọ́ náà. Nenu iroyin mi ewe se ni ajo mogun JTF ta mo si operation ade kaiti kede pe a won ti se be o pe merin din ni 176 ni awon odaran ti won ju woju sele o to fi won awon adari kanjakanja ninu ajo swap leyin ti won ni awon da igbona bo won lati oke ati lati igbogun ti ori ile fun awon odaran na lekun ilarun ariwa igbesi on lo waye ta se oloju re ninu apile kokan ti won fi lede latoro agbonso fun ajo president adekai iyen ogagun mohammed goni to se la pe awon odaran na ni won pa ibudo ti won fori ka site ti won si jowo ara won fun ajo mogun eleyi to je pe se ni won gbe won lemi igbona latari ilana isise ti won se na Oluwapo Ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi ti rọ ìjọba àpapọ̀ láti tẹpẹlẹmọ ṣíṣe àtúnṣe àwọn ọ̀nà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ dípò gígùn lé àwọn ọ̀nà tuntun tí wọ́n fẹ́ gùn lé láti ṣe bí àkàṣiṣẹ́ òbí ló pèpè ọ̀hún nínú àpilẹ̀kọ kan tó fi léde lójópò ìtàkùn ti Facebook rẹ̀ níbi tí ó ti gbarata o lórí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ ló ti wà láì ní ẹni tí yóò ṣe àtúnṣe rẹ̀ ó ní dípò tí wọn yóò fi gùn lé àwọn àkàṣiṣẹ́ tuntun ṣe ni ká ṣe àtúnṣe irúfẹ́ àwọn ọ̀nà ọ̀hún. Ẹgbẹ́ àwọn olùkọ́ni ìyẹn ni Fáfitì Lẹ́wà Ẹkùn ti Benin ìyẹn táwọn sí àṣù ni wọ́n ti dúnkòkò láti paṣẹ́ ti wo sẹ́nìràn o lórí ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn Fáfitì wà eléyìí tí ó wà nípínlẹ̀ Edo Delta àti nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé pé ṣe ni ìjọba àpapọ̀ àti àṣù ni àwọn àdéhùn tí wọ́n ṣe wọn kò ṣàmúṣẹ́ rẹ̀ tí wọn kò bá sì wá sí àmúṣẹ́ rẹ̀ lópin à ń sanwó oṣù kéje fúnni ṣe làwọn yóò gùn lé ìyanṣẹ́lódì láwọn ilé ẹ̀kọ́ gíga náà àwọn ilé ẹ̀kọ́ gíga tọrọ kàn ọ́n níbi láti rí Ambrose Ali University tó wà ní Epoma Adékunlé Ajásin University tó wà ní Àkùngbá Àkókò Olúṣẹ́gun Àgàgún University ìyẹn Science and Technology tó wà ní Òkìtìpupa Delta State University tó wà ní Abraka àti University of Delta tó wà ní Agbo tó fi mọ Dennis Osadibe University tó wà ní Asaba àti Zaran Delta University tó wà ní Ozoro. Èyí ló pin ìròyìn ní sókè fún tìrọ̀lẹ́ òní ẹ̀ṣinṣe fún bẹ̀sí ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: ìròyìn ní sókè láti ilé iṣẹ́ Diamond FM.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t 8.7 fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
1: Agudede woyi nibi ta tin gbomi ogozoli ogozo ogozoli ogozo ikwesu besu besu branded maja mega jari aja indi freke mawo be kabiru kabiru mitiuri isi edudu ogede nde menu oro ogene mititi aya te eyan ba ti to po bayi wa ti mo pe eni emi lo nsoro oruko temi ni woli agba e ma gbo eto adelebare ni diamond 88.7 fm.
2: Ọgọ́rin dé mo gbọ́dù mi bọ̀ ẹ̀sàn kan ijó dayọ̀ ló ń fún wọn lọ́rin èdè àgbọ̀n fi kọ́gbọ́n òṣùpá ti dóde o a bá ìrawọ́.
3: Òṣùpá ti dé òṣùpá ti dé òṣùpá ti dé òṣùpá ti dé òṣùpá ti dóde o a bá ìrawọ́.
4: Ọ̀gbọ́n yóò bá mo dé.

0: bí mo ṣe ń bàbọ̀ mo ní àwọn àfarawé kan wà tó sì dá lóòótọ́ o àwọn àfarawé kan tó dá o bóyá òun wò pé lágbárí yá ó mú kí àgbèrè náà fẹ́ gòkè àgbà láì gbèrò pé kẹ́ni tó gòkè ó já wálẹ̀ ní o.
1: Wọ́n gbọ́.
0: Ọtí bá débi olápẹ̀rẹ̀ náà bá ń. Ngbà mo wá gbé ìlú ìlọrin ibi táwa yẹn sì mo sanjo ní ó ti pẹ́ díẹ̀ o. Mo ní kí ló dé wọ̀nyí ta súyà lọ́wọ́ àárọ̀. Mo wá rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Ọ̀sun ní àárín ọ̀sẹ̀ tá a lò tán yìí. Mo dé ìpínlẹ̀ Ọ̀sun mo lọ sílùú Apòmù mo wá wọ ìlú Òkìrè ngbà mọ̀ láti Apòmù wá dé ìlú Òkìrè mo wá débì kan ní ìlú Ìkìrè lọ́hùn nípínlẹ̀ Ọ̀sun ni o. Ẹ máa gbọ́ dòdò kiri ìlú Òkìrè gan mò ń wí o. Pé Apòmù àti Ìkìrè wọ́n ti wọnú ara wọn àwọn tó bá ń gbé agbègbè wọn mọ̀ tí mò ń wí wọ́n sọ pé ọ̀pọ̀ ibi tí ò purọ́. Wọ́n gbọ́ lágbo méjì àbọ̀ àárọ̀ tá a fẹ́ kọjá ní Ìkìrè mo wá rí pé àwọn Haúsá kan wọ́n ti ń ṣe súyà tó ń gbóná lẹ́lẹ́lẹ́ lágbo méjì àbọ̀ àárọ̀ mo ní nílùú ìlọrin súyà lágbo méjì àbọ̀ àárọ̀ ẹni tí ó ṣe súyà gan kò tí ì jí òun gan ń sùn lọ súyà lágbo méjì àbọ̀ alẹ́ láti park mo ní ẹ̀gbọ́ mo fẹ́ ẹjẹ́ ń jẹ súyà kiri o kí n kọ̀m̀pẹ́à rẹ o aláì súyà yẹn fáìn lóòótọ́ mo wá wò pé àṣé àìrìnjìnà làdágbo kí ọ̀kẹ́rẹ́ ọgbọ yóò bá yẹsùkẹ́. Ìwọ náà ronú ìwọ gan lè bẹ̀rẹ̀ súyà owó àárọ̀ nílùú ìlọrin ìlọrin láníwọ̀nyí ti ta súyà láàárọ̀ yìí aya rẹ̀ ní a máa ní kàràkà máa ní kúlékúlé ká máa ní àgbàdo létí títí ẹ̀ ń bínú aya bàbá wa ẹ̀ ń bínú sí i. Ìwọ náà lè bẹ̀rẹ̀ ṣebí súyà àwọn tí ń ta súyà rò pé owó kékeré náà rí di súyà ni owó gidi nífa ìwọ náà máa ń ta súyà lọ́wọ́ àárọ̀ gbogbo ìlọrin ni ó mọ̀ wọ́n ni lérí súyà ara o àfi tẹ bá dé àdúgbò kéléèlè ẹ bá dé ẹ mọ̀tẹ̀ fi post office wò ẹ já ẹ bá dé sango ẹ bá dé tanke ẹ bá dé ọ̀fà garage Haúsá kan wà mẹ́ẹ̀ẹ́ bá débẹ̀ lágo méje ẹ bá súyà yóò ti jiná ìwọ náà bẹ̀rẹ̀ kankan táwọn èèyàn yìí ṣe ṣe ń táwọn èèyàn yìí ṣe ọgbọ yóò bá bó ní sẹ́lẹ̀ ni ìwọ náà gbìyànjú táwọn èèyàn ò tí ì ṣeré nílùú ìlọrin mọ pé àyè ìlọrin wọn ta súyà láàárọ wọn máa ta súyà láàárọ ìlọrin wọn máa sun àgbàdo nílùú ìlọrin láàárọ bẹrẹ máa sun àgbàdo aago méje sí méje àbọ palẹ mọ lágo mẹjọ ọwọ àwọn owó yóò ní ní kọsítọmà àwọn ọgbọ business idea kan lèmi náà tún mú wá fún ọ o ọlẹ mọ bú èmi náà bọ sí bú aya rẹ o wọn bú aya bàbá wa ọlẹ bú èmi náà o èmi tẹmi ò tiẹ níronú wọn gbọ yóò bá. Mo tẹ̀tí lálejò mo lálejò lónìí táwa lálejò mi ní yàrá agbára tá lálejò tí mo ń gbà lónìí gbogbo aná lájọ ṣe bẹ́ẹ̀ tí àjọ mọ gbà wọ́n lálejò lórí ètò ọ̀hún. Ntáwo jọ dá sí lónìí kí láàjọ dá sí torí àfarawé lèmi ń sọ lọ́wọ́ o wọ́n ṣàfarawé o. Mo lọ òde kan níjọ sátidé tó kọjá yìí ẹnjìnẹ́rì ló lè jẹ́rìí sí ẹnjìnẹ́rì henry ogun kọrọbítí mo lòde kan àwọn ọmọ wọn bá wọn sàn pín gbogbo ẹ̀ mo ní tọ̀ pọ̀ lọ́wọ́ sì sí àwọn òta nǹkan ara mọ́ àmọ́ wọ́n sì ń mú nǹkan àmọ́ wọ́n sì ń fa nǹkan mọ́. Mo ń so eléyìí lé ẹ lè mọ̀ pé ẹnjìnẹ́rì lè jẹ́rìí sí o ẹ̀yìn ta nǹkan ara mọ́ àmọ́ òde tí mo lọ sátidé tá a wí yìí àwọn ọmọ máa ń pín kinní kan bíi sóbò náà ń pín wọn ń pín sóbò kinní ọ̀hún pupa bíi sóbò ni pọ́ bá lọ òde ìnáwó tó bá ń pín sóbò mọ́ mú o mọ́ ròó dáadáa kọ́ tó mú bóyá sóbò kọ́ o ó lè jẹ́ sóbò kọ́ o sóbò ni wọ́n ń pín sóbò lèmi pé lèmi náà bá gbẹ iyọ̀ kan mo bá pé ẹjẹ́ ń ta kí n mú kinní sóbò mo pè é sóbò mo pè é nígbà mo wá gbé kinní ìlú ra mo wá pé sóbò sì wá mọ́ tutù tó yìí mo ní náà wá wà ládùúgbò lọrin tí sóbò wá tutù tó yìí nígbà èmi náà wá mú kinní ọ̀hún mo rántí ọmọ ẹni tí mò ń ṣe nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mú. ẹ mọ̀ sọ̀rọ̀ àwàdà to ba lo de nawo iyawo tan pin sobo ma mu o le ma je sobo bere dada pe e so pin sobo ni kini awon ta wi leje leje na ni wa daddy eh daddy eh I like yin gan daddy eh eyin na egbele ye ma dara sobo sobo mo pe looto mo ba mu kini o o si ndum o ndun yin yin yin lenu o tutu baje baje mo ya mo ri pe ori mi se jenje mo ni se se pe nkan de ngbo yi oju mi npo ire ire mo ni e wa bi se kile fun mi mu se bi sobo le gbe wa won ni a eh daddy sobo na ni be sobo ginseng abi je se omo jin abi bo na se pe won mo ginseng abi je ginseng mo ni iru sobo wo leleyi ba mo wa mu kini on de laji mo ni egbo yin ni mo kini mo o ra pe kini yato si sobo lenu mo ma mo sobo ya kini ladugbo mo ti ya kini ladugbo iwa irele aye sobo eleyi fe yato lenu o ori tin dide rin o oju tin po yin rin rin mo ni a sobo si le pe kini yi eyan mo e mo mo baye je nla wa o wa de level kan o de level kan mo ni egbo eleyi ti in fe mo na le mo eleyi tin ko sobo ba mo pe ba ma gbo ti awon ni mo ba gbe ti wa ni fa ni mo won pe a e ba se sobo sobo le mi pe aso lo ko tan pe ehin ki won po to mo yin pe fun mi tori olohun ehin engineering come here come o ki lo ko te mo npe aha

bẹ́ẹ̀ mo ṣe ń bàbọ̀ lórí ètò fún tìrọ̀lẹ́ yìí. Àdélé bá rí arìnrìn akọrin akọyabi náà lápẹ́ pẹ̀lú ọlátìrẹ́wájú ogun ní ọ̀pá ẹbí tí ẹ mọ̀ every monday wednesday mi àti náà ni lórí ètò yìí. Èyí tí mo wá ń bàbọ̀ ni pé arákùnrin yìí ọlọ́run gbà fún lóòótọ́ ẹ mọ̀ pé ó ti ṣèlérí pẹ̀lú ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ wọ́n ti jọ ṣèlérí wọ́n ti fẹ́ra wọn sílé báyìí. Ó sì ní ìjọ tó máa ṣe ọmọ sọ pé ìkòkò ẹ̀wọ̀ ọ̀rọ̀ àfarawé là ń sọ ọlọ́run wá gbà fún débi pé àwọn ọkùnrin olójú kò mọ́ lọ ẹ mọ̀ bówó bá ti wà lọ́wọ́ wa báyìí a máa ronú ìyàwó kejì àkẹ́ta ìkẹrin ìkarùn-ún ìkẹfà ìkeje ìkẹjọ ti dé ìyàwó 75 a máa retí gbogbo ẹ̀ ọlọ́run wá gbà fún lọ́rìn ìfẹ́yàwó mi ń gbò fẹ́yàwó mi ìyàwó mi tó wá fẹ́ ìwọ́n wọn rí i pé nínú àkíyèsí rẹ̀ ni pé gbogbo ìgbà tí baálé bá ti fẹ́ fọwọ́ kan ìyáálé òun bó bá ti ní ìkòkò ẹ̀wà ẹ̀yọ́rò wọ́n kò ní fọwọ́ kan òun gbogbo àti ìyáálé òun bá ti ṣe tí ò dáa ṣe mọ́ ṣe tí wọ́n bá gbé gbóná fúnra wọn tó bá fẹ́ fọwọ́ kan ìyáálé òun máa pé ìkòkò ẹ̀wà ọkọ̀ nílé fọwọ́ kan yóò rántí ọjọ́ sí ìyàwó náà wá wò ńjọ́ kan ìyàwó náà wá sí ọkọ ìyẹn ìyàwó tuntun àṣẹṣẹ gbé ìyàwó ọ̀sìn gé ló náà bá sí ọkọ gbọ́ wá sí ọkọ ọkọ fẹ́ lù ní máa ń pé ìkòkò ẹ̀wà ọkọ̀ wá dá ló ọkọ sáà ń da bàrá bò ní lù ú bí ẹni máa lu bàrà ní sáà ń lù ẹ̀ mọ̀ pé ọdọọdún ni bàrà níríjà kùmọ̀ ní sáà ń lù ní kó mọ́lẹ̀ ní fún ní fàáṣẹ̀ ní fún bí ìgbà sójà bá lu alágídí èèyàn ní sáà ń lù ní ṣe gbogbo ẹ̀wọ̀n ìkòkò ẹ̀wà ìkòkò ẹ̀wà kò dáwọ́ dúró nígbà wọn wá lù tán lọ́jọ́ ló wá lọ rí ibi ìyáálé rẹ̀ pé ìyáálé mi ẹ̀yin máa ń pé ìkòkò ẹ̀wà ọkọ mi lù yín kí ló dé èmi wá ń pariwo ìkòkò ẹ̀wà ìkòkò ẹ̀wà baálé wa ò dáwọ́ dúró ṣe ni wọ́n lù mí ìyàwó wá pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ìyìn tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ rẹ o ìyìn tí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ ìyìn tí ń bẹ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ o ìyìn tó ṣẹlẹ̀ rẹ o tọrọ fi di ìkòkò ẹ̀wà ìkòkò ẹ̀wà ló wá sọrọ àsí àfarawé ni mò ń ṣe mo ṣàfarawé yín ni abájọ tí yàá fi jẹ mí.

0: àwọn ọgbọ̀n yóò bá. Ohun méjì tó jẹ́ pé wọ́n kì í tà lọ́jà, wọ́n kì í rà lọ́jà, ṣùgbọ́n ọmọ èèyàn máa jẹ́, wọ́n fẹ́ràn àti máa jẹ́. 0913 6556952 Eré ọpọlọ la fẹ́ ṣe lọ́sàn-án nírọ̀lẹ́ tòní. Eré ọpọlọ. Hello, ẹ kúrọ̀ lé, ó kọ yín o.
1: Ẹ kúrọ̀ lé, sà.
0: Ó kọ yín bulẹ̀ tí ń pè á.
1: Ẹ mọ́mí Habibu láì láti Sabuline.
0: Sabuline nìlọrin.
1: Bẹ́ẹ̀ni, sà.
0: Ọ̀ya, ẹ̀yin náà ẹ mú ní pápá àpátórí àkókò.
1: Nǹkan méjì kan wà. Àbí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ ó di ní.
1: Àti owó.
0: Àti owó di méjì, wọn kì í tà lọ́jà, wọn kì í rà lọ́jà. Ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ràn, wọ́n máa ń jẹ, wọ́n máa ń jẹ. Ó dá. Ẹ jáwó bọ́yẹ, ẹ bá gbà á sọ fún yín, tẹ bá gbà, ẹ máa bá wa bọ̀. Wọ́n gbọ́ yóò bá. Yìmínú tìmílẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Èèbà. Ẹ ló kọyín bulẹ̀ tí ń pè á o.
2: Ẹ ló ẹgbẹ́ tó.
0: Ẹ kúrọ̀ lé, ó kọyín bulẹ̀ tí ń pè á.
2: Orúkọ mi ni Jíwá Olóyin Lájìlọrin.
0: Ọ̀ya, ẹ̀yin náà mú ohun méjì ni, ohun méjì péré ni, ní pápá àpátórí àkókò.
2: Tí wọ́n kì í tà, tí wọ́n kí àtàyàn máa jẹ.
0: Bẹ́ẹ̀ni.
2: Èèyàn máa jẹ bí.
0: Ó di ní.
2: Èèyàn sì máa jìyà.
0: Ó di méjì. Tọ̀, ọ̀dà, ẹ̀yin náà máa bá wa bọ̀, tọ́ka yìí náà bá gbà, a sọ fún yín ká tó kò lórí ètò.

kò kò lára ọ̀tá le. Ìrà ńlẹ̀ kò dìde. Kára ó le pe ń ba. Àtura wọ̀, àtura pẹ̀sẹ̀, àtura dáadáa. Kegun ó tò kegun náà. Kára ó yá gágá. Ara ń roni tẹ́lẹ̀ kò roni mọ́. Tẹ̀bá ti fi kára ó le pe ń ba rà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú egun. Tó sì ń ṣe àtúntò rẹ̀. Òṣùbú yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. Fi kára ó le pe ń ba bọ̀. Káì, ara rẹ̀ ó le padà yakin lala. Action, action. Ó jẹ́ ara ríro tàbí ẹ̀yìn dídùn. Kára ó le pe ń ba lọ́kọ̀ gbogbo wọn. Agbára pọ̀. Kára ó le pe ń ba. Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pọ̀ oògùn òyìnbó ló ṣe é. Kára ó le pe ń ba. Ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrépa tú.

Jesus. Wọ́n a gbọ́. Eyiba. Wọ́n a gbọ́ Yorùbá. Eyiba. Wọ́n a gbọ́. Bùwú ẹmu bùwú ògùrọ̀ lámọ̀rí ànírin bùwú àgbológo ọlọ́run. Ló darí ẹsẹ̀ méjì ọ́. Ẹ mọ̀ pé wọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ yín, wọn ò ní gba olóòní jẹ́ ẹrógun tí ó gbaṣẹ́ lọ́wọ́ yín, kí máa ṣe bí àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ nílé-iṣẹ́ rédíò àbí àwọn tí ń ṣe nọ́ọ̀sì. Dandan nìkan wà tí kò fà yọ gbaṣẹ́ lọ́wọ́ fa. Ẹ wọ́n parí. Ẹ tí ó gbaṣẹ́ lọ́wọ́ ti bí báyìí ń sìn nírọ̀lẹ́, ó ti múra. Ẹni tó gbaṣẹ́ lọ́wọ́ tiẹ̀ náà ní àwọ̀ alẹ́ náà ti múra. Wọ́n já àwọn nọ́ọ̀sì náà ni ẹni tó gbà sí àárọ̀ ẹni tó gbà sí ọ̀sán àwọn ọlọ́pàá náà máa ń sí o. Wọ́n gbọ́ Yorùbá. 0913655695 2. Ẹ ló kọ yín bulletin pé ẹ kúrọ̀ lẹ́wọ̀.

ọpọlọpọ àwọn tó pè wọn gbìyànjú ẹnìkan ní ibi àtìyà ìyẹn bàbá tó pè ń nì ìyá kan ẹnìkan ní láti sákẹlẹ ó ní ìyà àti ọrọ ókè ó náà gbìyànjú ẹnìkan náà pè ìyẹn arábìnrin kan láti àṣàrà ó ní ọba àtòyè wọn yìí tọba lọjà wọn yìí sì ra wọn yìí ta oyè lọjà. Ẹnì kan náà sọ tiẹ̀ ó ní owó àti ọ̀rọ̀ yẹn títí layọ̀ láti Táíwò kọ́hún. Wọ́n gbọ́ Yorùbá. Ṣùgbọ́n tàbá ń sọ nípa téèyàn lè jẹ́ pé méjì téèyàn lè jẹ́ wọ́n yìí tà ẹ̀ lérí àlọ́jà tán bá ní wọ́n ń tà lọ́jà wọ́n kì í tà lọ́jà o. Ṣùgbọ́n àwọn èèyàn wọ́n máa ń jẹ dáadáa. Wọ́n sọ nípa ohun tí èèyàn máa ń rà lọ́jà tó yẹ pé wọ́n ń rà á o ṣùgbọ́n wọ́n yìí ta o. Ohun méjì àkọ́kọ́ náà ni ìyà àwọn kan sọ pé ìyà wọ́n yìí ta ìyà ọlọ́mọ jàájì ìyà àníjẹ́ ìyà o wọ́n yìí ta ìyà lọ́jà ìyà oníjẹ wá lágbọ́ ọlọ́run. Tẹ́wárẹ́ lẹ́ẹ̀kejì gbèsè ni o ọlọ́mọ jàájẹ gbèsè o gbèsè ń bẹ lọ́jà àmọ́ wọ́n yìí ta o wọ́n yìí rà á o àmọ́ gbèsè ń bẹ nínú ọjà ọlọ́mọ jàájẹ gbèsè o bẹ́yà bá jẹ gbèsè. Bàríbà ọlọ́mọ yìí sọ o. Ọlọ́tìrẹ́wájú ògùn ní ọ̀pá ibi tí ló kọ́ tìmẹ̀ alákàfẹ́ eré ìjálógún international presenter ọmọ láti fabulamu kan yẹn gẹ́ òkú pàpàpà fẹ́rẹ́ ẹ̀nà kanàkà gbára ẹ̀ lọ́wọ́ kanàkànà. Gbẹ́yìn tẹ́kọ̀ọ́ anírọ̀lẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ o yọ̀mọ̀ dáa fún yín kò ní bàjẹ́ lógo ọ̀tọ̀lọ́hún. Ẹja máa lọ fún tòní títí gbà tá tún máa pàdé lórí ètò àdélébárẹ̀ Nàìkúrẹ́ àkòyà ibi ọ̀pá ibi tí lè mi yá títí gbà náà mo gbé bọ́ọ̀dì tèmi. Wẹ́yìn tẹ́ pè pátá adúpẹ́ lọ́wọ́ yín o èyí tẹ́ fi àtẹ̀ránṣẹ́ gbogbo yín náà ládúpẹ́ ẹ̀yin tẹ́ gbá ẹ̀yin tẹ́ gbà gbogbo yín náà ládúpẹ́ lọ́wọ́ yín o. Àti ìyà àti gbèsè kò ní jẹ́ ẹ̀tọ́ sẹ́mi àti ànílẹ́tọ̀ọ́sí lógo tọ̀lọ̀ bye for now.

0: ẹkú ọjọ́rọ̀ ìròyìn jákè jádùn àgbáyé ló ń de sí etí ìgbọ̀nyìn láti kàn ní ìdámọ́ rẹ̀ ti ìpín 7 fm nìlọrin. Ààrẹ Tinubu ti ṣàlàyé ọ̀rọ̀ pé ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà ló ń gbòòrò sí i. Ọ̀hínṣẹ́ ní ìsí ọ̀tún nílẹ̀ àwọn ọmọ Nàìjíríà nílẹ̀ South Africa ni wọ́n balẹ̀ sílẹ̀ wa ò lọ́la òde yìí. Sẹ́nẹ̀tọ̀ Mustapha ti pin àwọn èèlò tó jẹ́ ti sí àgbẹ̀ tó ń karẹ̀ tó ń lọ bíi bílíọ̀nù kan lé ẹ̀sùn márùn-ún náírà fún àwọn àgbẹ̀ nípínlẹ̀ Kwara. Nílẹ̀ òkèrè èèyàn márùn-ún ti pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjẹ̀bálóni o ní Youth Welfare Center ìyẹn ní ẹkùn àríwá ilẹ̀ Germany. Lẹ́ka ti ìdókòwò ìjọba àpapọ̀ lẹ́wà wọ́n ti ké sí àwọn tó jẹ́ alágbàtà láti mú owó epo bẹtiró wálẹ̀ ní ìbámu pẹ̀lú bó ṣe lọ lọ́jà àgbáyé. Lẹ́ka ti amúlùdùn Ṣẹ́gun Àrísè Jerry Amilat ni wọ́n ti gbarata o lórí ipò tí òǹṣeré akẹgbẹ́ wọn ìyẹn Hank Anuku wà. Lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City wọ́n ti sọ lójú Enzo Maresa bí akọ́nimọ̀ọ́gbá tuntun wọn. Ẹ ṣinṣe fún bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ní ìkànnì yín dámọ́ra 88.7 FM nílùú ti ìlọrin. Ìròyìn ọ̀hún ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní kò pẹ́ kò jìnnà.
1: Ẹ̀yin ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá oyè kémi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì oyè kémi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó oyè kémi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó oyè kémi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ oyè kémi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbàá ẹ̀wọ̀n ó yẹ kí ìwọ náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: ẹ̀ka àbọ̀ padà ẹ̀ má gbàgbé pẹ́ lè darapọ̀ wà ní ìtàkùn ayélujára wà ní www.damorefm.net àti láwọn ojú òpó ìtàkùn ayélujára wà gbogbo tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ọ̀làǹrẹ̀ iwájú ògùn níyì ló ní ròyìn. Ààrẹ Bọ́lá Tinubu ti kéde pé ìṣèjọba òun ti mú ìgbòrò dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí fún àwọn olùdókòwò. Ìsìn ni igbákejì ààrẹ ọ̀gbẹ́ni Kassim Shettima ló ṣojú ààrẹ níbi tí wọ́n ti lọ rí síde ìyẹn àwọn òpópónà tuntun kan ní Karo èyí tí ó lọ sí Custom Junction. Tinubu ṣàlàyé pé ṣe ni àwọn àkàṣe náà ṣàlàyé àti àfihàn ìṣèjọba òun tó ti ìfarajìn àwọn nínú ìṣèjọba láti yanjú bí èrò ṣe máa ń pọ̀ láwọn ìlú ńláńlá àti kí ìgbé ayé kó lè bá rọ̀ sọ̀mọ̀ fáwọn aráàlú. Ààrẹ ló sọ̀rọ̀ pé ṣe ni àwọn ètò àyípadà rẹ̀ tó ń lọ lọ́wọ́ nílùú Àbújá lábẹ́ ètò àyípadà eré ọ̀tun àti ìrètí ọ̀tun tó ń lọ làwọn ọmọ máa fi ara àwọn jìn fún láti pé kí ìdàgbàsókè kó dé àwọn ìlú lọ́lọ́kan òjọ̀kan níbi tí àwọn Nàìjíríà ń gbé fún iṣẹ́ àti láti máa pèsè ohun tí wọn yóò máa jẹ lóòjọ́ fún wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìnáwọ́jà àti àtúnṣe òpópónà ọ̀hún ni ó ń ṣàfihàn wípé ṣe ni àdínkù yóò dé bá bí àwọn èèyàn àsìkò tí wọ́n lò nínú pé àwọn fẹ́ rìnrìn àjò àti wípé ṣe ni súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ yóò dínkù tó fi mọ pípèsè àyíká tó dúró fún ètò ọrọ̀ ajé. Ìjọba àpapọ̀ ni wọ́n ti kéde pé ìsí àti ọwọ́ míì tó jáwọ́ ọmọ Nàìjíríà ni wọn yóò kó kúrò nílẹ̀ South Africa lọ́la òde yìí ó gẹ́bí ara akitiyan wọn láti dáàbòbò ẹ̀mí àwọn aráàlú tó jọmọ Nàìjíríà látàrí ìwọ́de ìfẹ̀hónúhàn fi tako àwọn àjòjì nílẹ̀ ọ̀hún. Gẹ́bí agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀lẹ́ òkèrè ọ̀gbẹ́ni Kimiebi Ebienfa bó ti sọ, ó ní ọkọ̀ bàálùú APC ni ó ti ṣe bẹ́ẹ̀ gbéra kúrò nílẹ̀ Nàìjíríà lónìí ó ti retí sọ pé yóò dáríde sílùú Èkó lọ́la ìyẹn lówùrọ̀ ọ̀la ọjọ́ Ìṣẹ́gun níbi tí wọ́n ti ṣàlàyé pé ńṣe ni àwọn ọmọ Nàìjíríà míì ni wọn yóò tún lọ rí kó wọn kúrò lórílẹ̀‐èdè South Africa. Wọ́n ní ńṣe ni ìsọ́ṣẹ́ tí wọ́n ṣe náà ló wáyé ní ìgbáradì fún ètò ìwọ́de fi tako àwọn tí kì í ṣọmọ ìlú ẹni tó wà ní South Africa tí wọ́n fi sí gbèǹdéke 30 oṣù kẹfà. Ìjọba wọn ni àwọn ń tẹ̀síwájú láti máa ṣe ètò ìkónikúrò fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá ṣetán láti kúrò fúnra wọn wá sílé pẹ̀lú àfikún wípé ṣe ni ó ti di àwọn ọmọ Nàìjíríà tí òǹkà wọn jẹ́ bíi 200,271 tí ìrètí wà pé wọn yóò balẹ̀ pẹ̀lú ọkọ̀ bàálùú sílẹ̀ wá. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ wa NDLA ni wọ́n ti ṣàfihàn ọ̀rọ̀ pé ṣe níjọba àpapọ̀ ń ṣiṣẹ́ láti lè yanjú ọ̀rọ̀ wíwọ́gilé àǹfọ̀ni ní owó ìtanràn ní sísan fáwọn tó bá gbé egbògi olóró gẹ́gẹ́ bí àti lè náwó jà ìjìyà fáwọn tí wọ́n ń gbé egbògi olóró náà kó lè bá jẹ́ èyí tí kò ní ní àlàfo nínú ọ̀rọ̀ òfin fáwọn tó bá ṣẹ̀ sí ẹ̀sìn ọ̀hún tabana lọ sẹ́wọ̀n. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí móhùnmáwòrán àpapọ̀ kan nílẹ̀ wa lónìí ṣe ni agbẹnusọ àjọ NDLA ọ̀gbẹ́ni Fẹ́mi Babafẹ́mi ló ṣàlàyé pé ṣe ni èròǹgbà àtúnṣe náà tó jẹ́ ti ìwé òfin àjọ NDLA ni ó wà láti rí pé ó wáyé láti ọ́fíìsì ẹni tí ń ṣe ìyẹn adájọ́ àgbà nílẹ̀ wa èyí tí àwọn yóò sì fi ṣọwọ́ sí ilé asòfin àpapọ̀ láìpẹ́ láì jìnà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní àtúnṣe náà ni láti wọ́gilé ọ̀rọ̀ àǹfọ̀ni ní owó ìtanràn ní sísan fún àwọn tí wọ́n bá ní wọ́n gbé egbògi olóró tí wọ́n bá rí tí wọ́n sì dájọ́ fún. Òní eléyìí ni yóò jẹ́ kí wọ́n máa lọ rèé lọ sí ọgbà ẹ̀wọ̀n láàrin ọdún 15 sí ọdún 25. Babafẹ́mi wòye pé nígbà tí iléeṣẹ́ yẹn tó rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ wa wà láti pé èèyàn ń gbé ẹ̀mí lé wọn sínú àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró náà làwọn náà ṣe ìrànlọ́wọ́ láti rí i pé àwọn tí wọ́n bá rán lọ sí ẹ̀wọ̀n náà ni wọn kò ní owó ìtanràn kankan láti san. Alága ìgbìmọ̀ ilé asòfin àgbà torí sọ̀rọ̀ ètò ọ̀gbìn nílẹ̀ wa yẹn àti ìdàgbàsókè ìgbèríko Sẹ́nétọ̀ Saliu Mustapha ló ti sọ lójú ọ̀rọ̀ pínpín àwọn iṣẹ́ ọ̀gbìn tí òǹkà rẹ̀ tó lọ bíi bílíọ̀nù kààbọ̀ náírà fún àwọn tó jẹ́ àgbẹ̀ káàkiri ìpínlẹ̀ yìí. Ṣe ni àwọn tí wọ́n fẹ́ pínà nínú rẹ̀ láti rí 5,000 àpò yẹn àpò tó jẹ́ ti fataláísà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde tó fi mọ 2,500 àwọn àpò tó jẹ́ ti ùríà 1,000 àwọn àpò ohun tí wọ́n fi ń fín oko ńṣe ni wọ́n tún ní 2,250 ni ó tún wà fún power tiller ati edegbeta awon masini ti won ma npo mi jade fun awon amugboro ise ogbin ati ipese onje nigba to nsoro lori iside eto na nilo ilorin nipase adari agba fun ofisi ti ofisi re yin Alhaji Adebayo Ambale Senator Mustafa lo salaye pe ise ni idasi eto na ni ifarajin ati si atileyin fa won agbe lati le fi itesiwaju de ba igbese ati akitiyan are Bola Tinubu pe ki onje ko le ba po nilu oro awon to ba je anfani na lati lo ohun ti won gba ohun bo ti ye ki won lo lati le mu ki pese onje ko le ba po lopo yanturu igbese na lo salaye pe o je elekefa ipele re ti Senator Mustafa ti ofin si atileyin fun awon eto ise ogbin pelu ireti pe se ni egbegberun awon anfani yo waye fun awon agbe kaakiri awon ekun ijoba ibile merin ototo to wa ni ipele iyen ni ekun arin gbogbo ipele Kwara ta mo si Kwara Central Senatorial District alaga fun egbe awon e afan iyen gbogbo awon egbe agbe nile Nigeria ka ti ipele Kwara oni mero Suhaib Ajibola Salman o saka wo idasi na pe ohun to wa lasiko to ye ko wa ni oni leyin ni yo mu ki nkan de roran fa awon agbe ti o se mu ki ipese onje ko tun le wa lopo yanturu Oluwapo are to jomoye legbe oselu Nigerian Democratic Congress NDC ogbeni Peter Obi o ti gbarata lori ipe fun pe ki ijoba apapo ki won o tenpele mo atunse awon okukuna to ti wa nle tele dipo angole awon ise okukuna titun obi lopo ipe ohun ninu apele kan to fi lede loju opo itakun esi re loni nibi to ti salaye pe se ni awon ti won lo papa julo gabi owo ti won lo lati ma se atunse abi kiko opolopo okukuna titun ni o n gba opolopo million naira lodo awon mo Nigeria dipo to je pe won yo wa gole akansi se titun na oni se ni ki won ogole awon to ti wa nle tele leye osoka gebi oro re oni dipo angole akansi se okukuna ni beji ati awon okukuna mi ti o ja anfani oni oju se akoko ni pe ki won pari awon leye to ti wa nle tele oni obi lo wa soro o ni oro ori okukuna asaba lo si lo bini debi apere to fi lede oni awon ise okukuna na lo gba pe ki ijoba ko tete da soro won sapere oni oji okan lara awon okukuna to se pataki fun irinna nile Nigeria iroyin jake jaru agbaye lo ndi si ti gboyin lati Canada mori 8.7 fm ni lorin a o lo fun idanuduro apeta paparade e ma gboroyin lati le okere ati lati ka ere idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lujara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 887 FM Diamond FM shining supreme

0: Sound FM 88.7 Shining Supreme.
1: The time is 6 o'clock.
2: Ago mefa tilu.
3: Hey, Timi Akinlabi, mo wa Oguja bi ID card maker and printers international. Yes, I want your bow one. Abi won ti kogba wole ni.
4: Kogba wole bi ti bawo.
5: O bi ma ti sun si waju koja ohun to lero.
4: Ijo je mo pe won ti ko ni le sato se ID card.
5: Kogba stamp
4: ati company si nikan.
3: Eh, looto.
4: Bẹ́ẹ̀ni, Ogudobi Tech Obtains àwọn ohun mèremère nílé ẹsẹ̀ wọn. Bí web development, software development, graphics design, cyber security. Tó fi mọ́ kíkọ́ ni nípa ìtàkùn ayélujára. Ìyẹn digital literacy. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ìtàkùn ayélujára ló ń bẹ nílé ẹsẹ̀ wọn. Ohun ìwúrí ibẹ̀ tún ni ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe fáwọn èèyàn. Àti ìrànlọ́wọ́ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ yege. Wọ́n tún láàyè tó gba àwọn akẹ́kọ̀ọ́ ọgọ́rùn-ún lẹ́ẹ̀kan ṣoṣo. Àyíká tó gún régé ni wọ́n kalẹ̀ sí. Bí iṣẹ́ gbogbo tó ń jáde nílé ẹsẹ̀ wọn ṣe dára tó. Owó wọn ò gbó pẹ́ rárá o.
3: Èyí máa dára o. O sì júwèé ilé iṣẹ́ wọn fún mi.
4: Ó wà ní nọmba 24 Ogudobi Legacy House. Ládojúkọ Ogbóni Boys. Òpópónà Ọjàyá. Off Taiwo Road. Beside the Nick Hospital. Ìlọrin ìpínlẹ̀ Kwara. Tàbí kẹ́ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. 0803-397-0546. Tàbí kẹ́ kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára. www.ogudobitechup.com. Ogudobi Tech Up bú kọjá bẹ́ẹ̀.
6: Ẹ máa bá bẹ́ẹ̀ lọ ta.
7: Ohun tá à ń sọ fún wa náà ni pé ká máa gba ogun jọ bíi tech-up lọ tààràràrà fún ohun tó ní wù ṣe ní ọjọ́ iwájú fún àwọn ọmọ wa, fún ohun tó ní ṣe fún bóyá àwa ọ̀dọ́ náà, bóyá àwa tá tiẹ̀ ti ní ìmọ̀ nípa ilé náà kó tuntun lè tẹ̀síwájú. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú nínú ètò ẹ já dá ògo padà fẹni tó lògo Ọláfẹ́ni tó lọ́lá aṣáájú ogun má lọ Akẹ́yìn Ogundé Lábọ̀ ọba mi ọwọ́ kẹ̀mbẹ̀ rí bí ìjà ọba tó dá wa sí títí dọjọ́ ni tó ra ti ẹ̀jẹ̀ lélẹ̀ pípọ́ lọ dákun tó ọba fi lè sọ wa tó sì fi di ọjọ́ mẹ́jọ kódà tó tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ ìyọ́ náà ni nígbà tí kò sí kankan tí ń jẹ oúnjẹ rẹ̀ náà ni ọpẹ́ tó Ọlọ́run dákun gbọ́pẹ́ wa gbàyìn wa. Kò tiẹ̀ tí wọ́n tán ṣe mọ̀ pé ìlàjì àkọ́kọ́ ọdún náà la wà yìí gbogbo ẹ̀ tó ń bọ́ sí dédé Ọlọ́run dákun gbọ́pẹ́ wa gbàyìn wa gbọ́pẹ́. Mo ń bọ̀ torí mi tí ì dé ẹ jẹ́ ká dókè lọ.

0: ìgbà tí ó fi ṣe tán àwọn tó gbé iṣẹ́ fún àwọn gan ti fẹ́ kẹnu bèpè pé bo le dákun bo la já sí yìí ṣe mọ ru nkan yẹn oyúkọ àwọn náà tún súnmọ bí kan súnmọ bí kan tún lè sun tó lẹni tó bá ti sun ò lè sun ẹni tó bá ti sun ò lè sun káwọn náà tètè keep on moving kan tètè mọ dé díẹ ṣe rí nínú irú ìrìn àjò yìí tó bá wá ń lọ báyìí èyàn nílò láti yára rẹ lọgbọn
1: ayá rẹ ń bèrè ni
0: ọlọrun o èyàn nílò láti yára rẹ lọgbọn
2: àwọn mi e ti o ba lafori ti kò le ṣe dele ola
0: ọlọrun o
2: afi kéyàn fori ti ọdún mi wa kò le si much ọdún mi wa rò pé wọn nìkan ni
0: kábíyèsí
2: ìgbọ́dọ̀ yóò bá ní àforí tì kò lè ṣe àṣeyọrí gbogbo àtàwọn adarúkọ lè ní àwọn èèyàn ńláńlá àtàwọn adarúkọ lè ní àwọn náà forí tì ni ọ̀pọ̀lọpọ̀ wọn tábà ọ̀pọ̀lọpọ̀ wọn tábà bẹ́ sọ sórí àwọn tán ní láàrin lọ nísìn wọn ni àwọn mọ́jọ ní tí ọba forí tì nǹkan
0: ọlọ́run
2: ó lè débi tó ń lọ
0: so
2: àwọn náà forí tì láti bí ó lé ọdún méjìlélógójì ọdún
0: tẹ́ẹ̀ ti wà lẹ́nu
2: ṣe nígbà mo kọ́ délẹ̀ yìí àtúntọ̀ pẹ̀sì mo ti kọ́ ṣiṣẹ́
0: kábíyèsí olódùmarè
2: nígbà mo dẹ̀ resign látúntọ̀ mo ní ok kémi náà wá tẹ̀ síwájú
0: ebi náà wá ṣe tèmi
2: ọ̀gá mi dẹ̀ nìkan lọ pè mí wá general nìkan lọ pè mí wá ìgbà mo dọ́dọ̀ wọn wọ́n ní à ọ̀dọ́ ọmọkùnrin bó ló ń lọ mo ní mo fẹ́ lọ sínú oòrùn tó bá dọjọ́ alẹ́ kí n lè wá ń bòjì ọ̀gá ní kí ló wí as a young boy mo ní mo fẹ́ lọ sínú oòrùn tó bá dọjọ́ alẹ́ kí n lè wá ń bòjì kí ni mo dára sọ ni pé nígbà mo wá lọ sínú oòrùn yẹn ní ìjẹ́ púpẹ́ mi jù ní oòrùn ní ìjẹ́ kó ju bí ọdún mẹ́wàá lọ
1: just 10 years
2: mo tún wá dọ́gbọ́ pé yẹ kí ẹ lè mọ níbi kan tí yóò jókòó sí so kí n táà dára sọ ni pé àwọn tó bá níṣẹ́ ọwọ́ àwọn nàìjíríà gan fẹ́ péjù lé nìyí o gbọ́dọ̀ wá kúrìnrìn ẹsẹ̀ agbọ́tẹ́ nìkan ni wọ́n kọ́ mọ́ takara kọ́ mọ́
1: takara ó tọ̀rọ̀ ló ń sọ
2: ó tọ̀rọ̀ náà ló ń sọ níwọ̀nba ṣùgbọ́n àní ẹyin bóyá dán
0: gbogbo alámọ̀ọ́ta
2: kan
0: bó ṣe yé òun ló ṣe sọ yes
2: ìgbà tó dẹ́pẹ́ ibi tó ti là nìyẹn ní ọ̀dọ̀ tiẹ̀ ní kẹ́tà à ń fẹ́ kí àwọn èèyàn káwá kọ́ ìmọ̀ kún ìmọ̀ káwá kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ kí n kàn bó o lè táì kọ̀pútà n tàn ṣe é sì kọ́rọ̀ ó kọjá bẹ́ẹ̀ wà á ní nǹkan tí wà á kọ́ gírí tí wà á gbé eléyìí ni mò ń ṣe tó tó ẹ jẹun for some time ó dáa tó wá ìmọ̀ kún.
0: ìmọ̀ sí tó àní dààmú ẹ bá mi ẹjẹ́ ká tún dé òkè lọ́run ká tiẹ̀ tún wo kílántà ẹjẹ́ká tún gbọ̀.
3: Ogunjobi ID Card Makers International, your trusted ally in digital computer works like digital ID card, security seal, printing, company seal, and many more. Now renamed Ogunjobi Tech Hub. Yes, Ogunjobi Tech Hub, as we have improved on our services to serve you better. We have transformed into a complete tech powerhouse as we train you in web development, desktop publishing, graphic design, cyber security, and many more. Enjoy our crop of well-trained professional tutors, tested and trusted in a conducive environment of learning. Better of all courses are affordable. Cash on this unique opportunity as limited spaces available for each course. Enroll today at Ogunjobi Tech Hub, Ogunjobi Legacy House, number 24 Ojaiya Road, beside Delnick Hospital in Ilorin Kwara State, or you can call 0803-397-0546 or visit our website www.ogunjobitechhub.com. Ogunjobi Tech Hub, building the next generation in technology.
0: Oyè kò yé wa dáadáa bàbá ò fẹ́ sọ wípé n tí mo fẹ́ jẹ tán ni rárá n tí wọ́n ń pè láì àjẹsẹ́kù in fact àwọn gangan ló yẹ ká máa pè ní cooperative pé alájẹsẹ́kù jẹsẹ́kù fún àwọn ọmọ tó tún ń bọ̀ lẹ́yìn
2: kínkín ọ̀rọ̀ yín lẹ́yìn ìgbà tá a bẹ̀rẹ̀ lé tá a bẹ̀rẹ̀ ní ọjà yẹn ẹnìkan wá gbàdúrà fún bẹ àdúrà tó gbà dáa o ó ní bàbá ó ní yẹs ẹ jẹ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ ìyá jẹ díẹ bẹẹ láyé láfi òkú lẹ
0: ẹ ṣe léyìí kalẹ fún ọmọ tó ń bọ lẹyìn ni
2: ẹnìkan ò lè ṣe tán wàá fi òkú lẹ ni bó òfin lẹlẹrọ wàá fi lẹlẹ fi.
0: bàbá tó táìmù téèyàn sọ kalẹ ẹbẹ ẹ wo ṣe rí irú bí o ṣe lọ mo mọ wípé ọpọlọpọ náà o ti máa jánu ni pé mo afẹ sọkan tàbí méjì ká bá àwọn bàbá sọrọ ká béèrè ẹ láǹfààní láti lè pè wọlé bàbá wà níkàlẹ̀ láti dá wa lóhùn sí orí 091-36-55-69-52 once again 091-36-55-69-52 kọ́rọ́ tí ẹ ti ń wọlé báyìí bàbá ò dá yín lóhùn tẹ bá ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí ẹni ẹ fẹ́ béèrè síbẹ̀síbẹ̀ náà mo tún nílè láti bá hello ẹ ti wọlé orúkọ yín àti bí tẹ ti ń bá wa sọrọ hello.

0: Hello.
1: Aki ogunjo bi o.
0: Yes sir.
1: Emere ogun.
0: Ami.
1: Koni kanju ku.
0: Ase.
1: Mo je kanu awon olulufo ti mo ma nti kadi lodo re.
0: Oju ni tin.
1: Emi to ni aburiti pupo ni. Gbogbo to talent ko ni pare lai lai.
0: Ase.
1: Mi se radio yen na oni juna.
0: Ase.
1: Gbogbo to ba ku ti o lu laye, n se ni tawon ma lo ti ogun ti o ni gbaru.
0: Ase.
1: To ba je pe ni ti ola aburiti ni ji ni oba ma. Aburiti ko ni loju de bi tin lo.
2: Yes.
1: Ọlọ́run ó jẹ́ ká máa rẹ̀ náà ní láàrí o.
0: Àmì Ọlọ́run. Àmì ẹ̀ṣẹ̀.
1: Ọlọ́run ní pin lórí rẹ̀.
0: Àmì.
1: Ó gba débi pé ó tún joyè nínú ẹbí, ó tún joyè nínú òlú.
0: Bẹ́ẹ̀ni, olóyè ni bàbá.
1: Bẹ́ẹ̀ni. Àdúrà rẹ̀ ọgbà.
0: Ẹ̀ṣẹ̀.
1: Yóò san owó àdúrà mi yẹn.
0: Bàbá ò ní yára, bàbá ò ní jù. Ẹ ṣeun. God bless you. Ṣẹ́rí tó bá jẹ́ wípé àbí irọ́ náà ni gbogbo àwọn nǹkan tí a ń pa báyìí. Mo mọ̀ pé láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ prógrámù yìí oníkálukú ti ń rí gbogbo àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tí wọ́n kò dìgbà téèyàn bá kú kan tó máa jẹ́rí èèyàn kò dìgbà téèyàn bá kú. Ṣé rí irú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu tó bá yẹ pé bàbá ẹ̀lọ́ ẹ̀yin náà ti wọlé orúkọ yín àti tẹ̀tí máa sọ. O ti rebete ẹtùnmú kẹtẹtẹ béèrè bàbá wà ní kalẹ̀ wọn adayin lòun ẹtùnmú kò ní bàjẹ́ fún yín. Ṣé wọ́n rí ẹnjiníà?
2: Yes ma.
0: Àwọn èèyàn ń sọ àwọn ok ẹ ti wọlé.
3: Ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́.
0: Ẹ ṣe mọ̀ ẹ kúrọ̀ lẹ́ máa.
3: Ara kí bàbá ọ̀hún.
2: Ẹ
3: jọ ti ọmọ bá fẹ́ kọ bí oṣù mélòó ló lè lò.
2: Ẹ ṣe mà ó depend lórí tí ọmọ bá fẹ́ kọ́. Olóṣù kan wà, olóṣù mẹ́ta wà, ọlọ́sẹ̀ méjì gan wà. Ó depend lórí tí wọ́n bá fẹ́ kọ́. So à á béèrè lọ́wọ́ má.
3: Ó ní a máa yọjú sí yín.
2: Bẹ́ẹ̀ ni ẹ yọjú sí iléeṣẹ́ wa ní ọjà yá.
0: Ọjà yá number 24.
3: Mo máa lè fẹ́ yín dáadáa.
2: Ok, kò sí wàhálà
0: mọ́. Ojú ò ní tì yín. So ẹ má jẹ́ kó wá pẹ́, ẹ jẹ́ ká ṣe gbogbo ohun tá a bá fẹ́ ṣe.
2: Pápápá
0: torí àrọ́jọ́ mú sọ lókùn. Àwọn ọmọ ẹ̀hàn yẹn náà dẹ̀ ń dàgbà.
2: Wọ́n dàgbà sí ni o.
0: Wọ́n dàgbà sí ni ní tá a bá fẹ́ ṣe.
2: Ẹ rà tá a dẹ̀ wá àwọn ọmọ kéékèèké yẹn catch them at your own kini orí wọn ó ṣáàpù gan bẹ́ẹ̀ni so gbogbo ohun tá a dẹ̀ ń kọ́ ní iléeṣẹ́ wa from web design graphics design ni o software development UI UX design cyber security àwọn ọmọ yìí tán bá kọ tó wọ́n mọ̀ owó ńláńlá ní ọmọ gbà náà mọ̀
0: make. Ṣé wọ́n gángan tó ti wọ́n. Hello.
4: Àlàáfíà fún yín.
0: Àti fún ẹ̀yin náà.
4: Daddy.
0: God bless you, sir.
4: This is the first time that you're on a program. God bless you in Jesus' name.
0: Amen. Thank you so much, Daddy. Ẹ ṣe God bless you. Ẹ wo atun gba ibukun ko si eni ti o se daada ti o ni gba ibukun ko si eni ti o se daada ti o ni gba gbogbo kinanta n pe blessing ibukun na ni o gbudo Daddy you are blessed more. Awọn papa hello ẹyin naa ti wọle o.
5: Hello ẹ kú eto.
0: Ọlọ́run ma lọ sí ètò.
5: Aki bàbá ọ̀gùnjẹ bí o.
2: Ẹsẹ̀ ọ̀gá.
5: Ilé ìfẹ́ wọn ní jóná o.
0: Àṣẹ.
5: Ọlọ́run ọmọ tẹ̀ wọ́n síwájú.
2: Àṣẹ.
5: Ẹ jọ tí èèyàn bá fẹ́ mú ọmọ wa bí ọmọ ọdún mélòó lè bẹ̀rẹ̀ tó lè ju wá.
2: Láti ọmọ ọdún méjìlá síwájú.
5: Ok sir.
0: Tó bá ṣe àti
5: pé tí o yẹ. Ẹjọ́ kí gbé sẹ́gi ti àwọn àtàjẹ tálíkà báyìí ṣé kèfé lówó ńlá.
2: Ẹ mọ̀ pé ráyé lórúkọ tí ìṣe ti yín. Ẹni tí a bá fi para ìlú fẹ mọ jẹ ọlọ́lá èèyàn nìyí ọlọ́rọ̀ nìyí èmi ń sìn èmi wọ ẹnìkan pẹ́ ẹnìkan jù mí lọ mi wọ ẹnìkan pẹ́ ẹ wá wo mọ́tò tó ń lò ẹ wá wo ilé tó kọ́ ètò bá jẹ́ tèmi yẹn ni mo jọ mi lójú so ọlọ́rọ̀ mi ni mí nu ọlọ́run ọlọ́rọ̀ ilẹ̀ yìí náà.
0: Ṣé o ti yé yín bẹ́ẹ̀
2: yẹn? Ẹ bá dé ti lẹ́bùn yín àwa yóò wà bẹ́ẹ̀.
0: Ẹ jọ sọ̀rọ̀ papọ̀ ṣe ti understand ṣe bẹ́ẹ̀ mọ̀ jà yá dáadáa.
5: Ọ̀dà sà.
0: Ẹ mọ ṣe bẹ́ẹ̀ mọ jàyà dáadáa. Ẹ ti wọlé o. Orúkọ yín àti mi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Hello. Hello. Ah, ó ti wá padà rí létí. Èyí ń lọ́dà. Tẹ́ bá ti tún fẹ́ wọ ẹ tún try ẹ̀. Tẹ́ sì ń bá ti dá ni èèyàn máa ń tún gùn ni. So nínú àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí a ń sọ, ṣé mọ̀ wípé irú ìbéèrè tí àwọn dáàdì yìí béèrè yìí èmi tiẹ̀ láìkẹ́ ìṣe ní déédé kẹ́jẹ́bù tàwọn aláàánú ni bàbá náà ń sọ̀dá jù bàbá yìí sọ̀dá jù ẹ tiẹ̀ kọ́kọ́ dénà nínú àwọn ọ̀rọ̀ tẹ bá jọ sọ òun náà lẹ fi máa mọ kí ni ìgbésẹ̀ tẹ máa gbé bóyá ìgbà tẹ bá ti dé ẹ kọ́kọ́ máa san half payment ni o bóyá iye kan lẹ fẹ́ ṣe ni o bóyá agbára yín ká láti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè jọ sọ within you ẹ dẹ̀ lè balance pẹ̀lú rẹ̀ ìyẹn náà ni ó sì máa pè wá ẹ wo àwọn ọmọ wa náà kúkú ni ẹ̀yìn ọ̀la wa ká tètè mójútó wọn ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tó ń tiẹ̀ ń ṣe káàkiri ẹlòmíín gbìyànjú ẹlòmíín gbìyànjú ṣùgbọ́n ẹ tún wá gbìyànjú láti dà lágbà kó ń gbogbo kò bọ̀ sí bá a ṣe ń fẹ́ kò bọ̀ sí bí a ṣe ń fẹ́ ẹjọ́ ojú òní tí wà ẹ tún wá mi pe nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí.
2: 08033 97 05 45 46
0: ẹ ti wọlé orúkọ yín àti mi tẹ́tí bá wa sọ̀rọ̀.
6: Dábàá ń jí mi látọ̀fà.
2: Ok ẹ
6: Aki baba wa gbogbo.
2: Ẹ ṣe gan ni jọgọ.
6: Ẹ dákun ta bá fẹ́ mú ọmọ wá. Irú àwọn tá a wà lọ́pàá ìlúfẹ́. Àti báwo la fẹ́ ṣe lọ, ẹ jẹ́ pé àwọn ọmọ ẹ a fẹ́ wá. Ṣé wọ́n máa ma ìgbà tá a máa gbé sọ́dọ̀ yín àti báwo? Ìrú àtọ̀fà làwa ti ń gbọ́ ìròyìn
7: báyìí. Ẹ tọ́ bá wà ní group tá a tó bí mélòó kan, wọ́n á make arrangement fún wọn tá a kàn mọ́ tó kẹ́ amount. Bẹ́ẹ̀ tí wọ́n bá pọ̀ tó bá mọ wá ó lè máa wálé sítòsí bẹ̀ẹ́ tó máa pọ̀ a ní ìnáwó space ní ilé iṣẹ́ ọ̀nà tàbí pé óyá ẹ̀yìn mẹ́ta ẹwà mí ẹ̀yìn márùn-ún ẹwà mí so ayé wà dáadáa fún wa tá a lè fi ṣe ìrànlọ́wọ́ díẹ̀ fún àwọn tó bá wà láti tó jìnà.
0: Ìyẹn máa jẹ́ pé wọ́n wá fún cause ni wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ní
7: kò dẹ̀ ní pẹ́ wọn.
0: So ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ ṣeun bàbá ọ̀fà ó ti fété àmọ́ àwọn wọ́n sà ń gbọ́ gbogbo bí a ṣe ń sọ yìí wípé àyè wà nígbà tá a bá ti ẹ̀ kọ́kọ́ mú ọmọ náà wá nínú ẹ̀ mú wá iná lẹ́tì jọ fi ọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ tẹ́ ṣe mọ bí ẹ ṣe fẹ́ tó nípa ti accommodation ìgbà tó ẹ bá dé ẹ jọ sọ gbogbo ẹ yóò dẹ̀ jọ yé wa sọ yé yín sọ pẹ̀lú ògo ọlọ́run á jèrè wọn á dẹ̀ bá wọn jìnà ẹlòmíì àwọn tún máa wora rẹ̀ wípé ẹ òun ti dàgbà ó ti dàgbà tó ṣe wípé ọ̀rọ̀ ta tún sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ojoojúmọ́ làwọn máa upgrade ojoojúmọ́ wọ́n á tún lọ fún course míì kódà láìpẹ́ láì jìnà ni là tún sọ̀rọ̀ ti manager pé ìṣẹ́jú wo tún ni ẹ tún ti lọ.
2: Engineer Alex tí ò sí around lé ní báyìí kọ́ọ̀sì ló lọ fún. Wọ́n lọ gba ìmọ̀ kún
0: ìmọ̀ ni. O tún lọ gba ìmọ̀ kún ìmọ̀.
2: Ìmọ̀ ò ní òpin. Kò lópin. O continue láti mọ.
0: Ẹ tún lọ.
2: Ìwọ́n tó bá fi ipò ti mo ti kọ́ kíní débì. Ìgbà tí wàá tún fi dọ̀là tí wàá tún ti wà á wọ́n tún ti gbé mi wá. So ìmọ̀ ó ń graduate sí ni from one. O ní AI ń sìn ẹ wo AI. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ bá ṣe ń lo AI. Jẹ́ ti understand. Ẹ wò ló ní AI yẹn kò dáa kíníkan gbogbo ẹ̀ là ń kọ́ nílé iṣẹ́ wa. Ẹ̀yin tẹ bá fi pẹ̀fẹ́ kọ AI automation bóyá AI bọ́n ṣe fi ń ṣe fídíò ni o bọ́n ṣe fi ń ṣe graphic design bọ́n ṣe AI kódà bọ́n ṣe ń fi AI ṣe website ó ti wà dáadáa báyìí à ń kọ́ nílé iṣẹ́ wa lówó tí ògùn pa rárá.
0: Kò sí ẹ̀ wá tún pin síbẹ̀ yẹn nínú àwọn tí wọ́n tún ní fún wa àwọn míì wọ́n á ní owó lọ́wọ́ tí ẹ rí nítorí tẹ máa ń ṣe mí pẹ̀lú àwọn míì wọ́n á lówó lọ́wọ́ wọ́n á kàn náwó yẹn yóò tán ẹlòmíì ní lọ́kàn wípé òun fẹ́ ní okòwò bóyá nǹkan báyìí se mo wi pe awon tun en light e tun ja e ba mi ja awon
2: elomi wa to je pe oni business idea but ko mo bi o se gbe ile
0: mo bo se fe gbe kale
2: o de need en to lati consult brand consultancy an se ni le se wa a so fe okay bye ni wa se bere o ye ko se registration awon kan ti flyer design ne logo design letter head the company e gbogbo nkan to ni lo ti business o fi duro gbogbo e la ko eni to ba ni ru idea ba yen ni le se wa boya advert lo fe se ni o boya brand o fe se billboard o fe se gbogbo e a to so na even ko je social media advertisement lo fe se a se ni le se wa
0: olorun ni ke se yen a dupe se wa ri eleyi to tun wa fe dabi re won boya ati e ni okowo si bi ru lorin ni bi awa lanfani lati travel boya ni bi ta wa mi o mo boya eyin na to nse yen na pe ninu asefe ki gbogbo e ko mo ye wa mo nsoro nipa camera nu
2: okay CCTV abi
0: mo
2: dupe pe to ja mi si je o ni pe e tun sete be ni to de fe mo wo directly ni bi ti o wa a nse ni ile ise wa
0: then
2: won to fe track awon sales ye
0: ah
2: boyo ni pharmacy ni o fe mo ye o fe keep stock oja gbogbo e a nse ni ile ise wa
0: so okay, o kan se wi pe boyo luwa re o mo se ni danda wi
2: gbogbo on ta land train awon eyan
7: bi oro ta so papata computer na ni
2: computer
7: na o laptop kan gbogbo ta se papata le o na lo mo fi se le bo ra laptop ele fun ele loto o ra mi nu ayo kan na ni gbogbo e wa
0: ni kan kan to
7: e kan to so na pe bi nothing se le bi nothing se le o da bi phone ni won wo facebook nbe won wo whatsapp nbe won wo tiktok nbe
2: won to ba fe ni wa ba nbe
7: to ba fe ni wa ba nbe ni lo po nu e gan ni
2: gbogbo awon services ta de gbogbo awon training ta train awon eyan lori web design ni o lori software develop gbogbo service ni a render e na as service boya o ni le ise to fe se website a se website ni le ise wa iwo to ni cyber security fun company e a se awon fa services e UI UX design gbogbo service yen ni a render ko se pa an train awon mo nikan tan ba gbe ise yen wa a se ben then afi ise printing wa na ah gbagbe ise printing o eyin te ba fe se printing
0: e tun se
2: be ni
7: ID card
0: ID card en se e ti e yo kan kan ton e kan ton fi rara ton gba mo ra won pe ko sa fi bossi oju dara dara fun afani eyin ti SS n bossi ikani Diamond FM 88.7 o na ni ayanju lowo so sa ti yi eto to n lo lowo lowo na ni Ogunjobi take up half hour o na lo n lo lowo lowo bi pe kini idagbasoke ta fe fun awon omo wa fun future won bawo la fe kori ati pe odo kankan o dagba lati ba le tesiwaju gbogbo e na eyan ma n tesiwaju ni te ba n gbo pe dan wo o na lo bi ya o kere ka se gbogbo e pelepele se ko wa sanju pe ka ka ma rin kiri lo se ko sanju pe ka wa ma deju mole ka ma roju tun ta n se
7: o dabi oro ti awon yoruba ma so ni won ni lo wa nkan se
0: wallahi
7: to ma ni ko lo wa nkan se o ni kankan dani ko lo mo se ni kan tan so yen be to je baba lo wa nkan je wara clipper to ba je printer lo wa nkan je wara computer to ba je carpenter wara saw be te ti o ni nkan kan o ni wa nkan se
2: to tun upgrade are to package are
7: wa package are to se gele na na ni ko lo wa nkan se
2: baba to n gerun 1000 baba kan na lo n gerun 1 million packaging ni
7: packaging ni
0: packaging
7: lo ba lo pe wa kunrin ese yen ni pe ile to joko si yen to n so pe o ti da bayi ko ti da to wa to jade nbe ni
2: abo na o se yanu
0: afrika fi pelepele ka fi to so ma wule duro no stopping no dulling just keep on moving ko tete si waju o gbodo subu eni to ba ti sun yi sun afi ko fi pelepe ko tete die rure lati akoko yi iwa fun ara re gan tun le wa o o le gbe ara re wa ki se pe dandan ni ko duro bi pe o le gbe ara re wa baba e jo soro baba de ma reason be jo bi o ba se fe kori ti yo fi da ohun ti o sa je baba logun ni wi pe bi aye oni kaluku ju se da bi gbogbe ti o se leto bi gbogbo e ti o se netumo o ya tun awon to sese ndara po meto ibi te ma pe si ko to di wi pe a ba kase eto nile o na ni
2: 091 0913 6 6 5 5 5 6 9 6 9 5 2 0913 6 6 5 5 6 9 6 9 5 2 5
0: ibi ti e ma pe wole si na niyan baba o da yin lo lowo kan eleyi la fe eh kini kan ni boya nipa tomo boya yin gangan ni hello e ti wole
8: hello good morning
0: good evening
8: yes sir baba e bise o
2: yeah she go na
8: gents nun toro lati taroke
2: okay
8: a mu gbo program what about our tan sise lowo ba la se le cope pelu to le help wa.
2: Okay.
8: But I want to learn some of those things. I'm a security person, so I want to learn some of those program tests on
2: okay. Into the jail, you need what to do? Where do you need to be?
0: Eight
2: to.
0: Where you
2: need to be?
8: Security operations.
0: All right.
2: Okay. Time table close. Ali fix the time. What you see? Where be 2 or 4? Check. You understand? But eba wa te yoju a le mo bi a se schedule time
7: wo ile te le se nbe
8: mo ti copy number in so I'm going to call
2: you okay sir okay
0: number ti baba gangan oni ke gba e ri ta ba ni ka gboju ayo wo ke ojo tin re bi ana orun na tin lo si bi ati wo oni yan se olobe se awa ta tun fa yo je na aku wa ibinu omo logo gbera tan awa n so wi pe no darling no stopping just keep on moving
2: o dab
9: Eti mi Akinlabi mo wa Ogunjo bi ID card maker and printers international deta wo mi o ba won a bi won ti ko gba wole ni
10: ko gba wole bi ti ba wo
9: opo Ogunjo bi ma ti sun si waju ko je ohun to lero ijo je mo pe won ti ko ni lesa to se ID card
10: go batam
9: ati company si nikan
11: eh lo to
9: beni Ogunjo bi tech obtainsi awon mere ni lesa e won
10: bi web development
9: software development
10: graphics design
9: cyber security
10: to fi make call ni nipa itako ayelujara
9: iyen digital literacy
10: awon akose mo se onimo nipa itako ayelujara lo nbe ni
9: Ohun iwuri ibe tun ni idanilekọ ti won se fa won eyan
10: ati iranlowo fa won to ba keko yege
9: won tun laaye to gba won akeko ogorun le
10: kan soso
9: ayida to gun rege ni won kale si
10: bi ise gbogbo to n jade nile ise won se dara to
9: owo won o gun parara o
11: eyi ma dara o
9: o si juwe ile ise won fun mi
10: won wa ni number 24
9: Ogunjo bi legacy house
10: ladojuko Ogunni boys
9: opopuna ojaya
10: off taiwo road
9: beside the lake hospital
10: ilorin ipinle kwara
9: tabi ke ma pe won so de ro ibanisoro won fun ekurere alaye
10: 0803 397 0546
9: tabi ke kan olori ero ayelujara
10: www.ogunjobitechup.com
9: ogunjobitechup bu koja be
11: e ma gbe lo ta
12: fun mi babale nipa ojo

0: àdúgbò tuntun ti dé o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ lago sport lago sport lago sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkọ̀ ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ lago sport lago sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù àyè láti ọjọ́ ajé monday títí di ọjọ́ etí friday ni kọ̀ǹgọ́ máa sọ tí akutuku ó máa wù lórí pápá diamond fm lago sport lago sport lago sport lago sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Una dey find sports program wey set, sports program wey pimp, sports program wey go give una ogbonge argument on top sports matter.

0: ẹkú àkókò yìí ó orúkọ mi ní Reverend P.R. Olawa olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church Tanke òkè odò Ìlọrin. Àkókò Bible 2 náà wọ́n dùn láti máa tẹ́tí sí ìwàásù yìí. Olúwa yóò ràn yín lọ́wọ́, ẹ sì ní ìbùkún níbẹ̀. Olúwa yóò wá pẹ̀lú yín, ojú sì bùkún fún ẹ. Àmì.
1: Mo kí wa kú àṣálẹ́ ní orúkọ Olúwa. Gbogbo ẹ̀yin ọkàn tí ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ mi ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ ká kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Jóòbù orí kẹjọ ẹsẹ̀ ìkeje. Ó wí pé ìpìlẹ̀ rẹ̀ ṣẹ̀rẹ̀ bá tilẹ̀ kéré rí. Bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn rẹ̀ ìbá pọ̀ sí gidigidi. Ẹ kú ọjọ́ mẹ́ta, àsìkò bí ojú ọjọ́ ṣe rí. Ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n nínú Olúwa, mo kí ní orúkọ Olúwa àti olùgbàlà wa Jésù Kristì lónìí. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí kókó tó ní àkòrí pé ìpilẹ̀ṣẹ̀ kékeré ìgbẹ̀yìn tó lógo. Àwọn sọ pé ìbẹ̀rẹ̀ kékeré òpin tó ní ọlá tàbí tí ó ní ńláńlá. Òun ni ohun tí à ń gbọ́ ní àṣálẹ́ yìí. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa tó wà ní ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. A gbà pé ìwọ ni Ọlọ́run tí ń yí ìbẹ̀rẹ̀ kékeré padà sí òpin tó lógo. Jọ̀wọ́ sọ̀rọ̀ sí ọkàn wa fún àwọn aláìlera ní agbára, fún àwọn tí wọ́n rẹ̀wẹ̀sì ní ìrètí, kí o sì gba àwọn ẹlẹ́sẹ̀ là nípasẹ̀ Jésù Kristì. Òun náà ni a gbàdúrà. Àmì. Ọ̀pọ̀ ènìyàn ló máa ń kẹ́gàn ìbẹ̀rẹ̀ kékeré. Ayé wa fẹ́ ohun gbogbo kí ó ṣẹlẹ̀ ní kíákíá, ṣùgbọ́n Ọlọ́run wa ní ọ̀nà tirẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni Ọlọ́run máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ńlá rẹ̀ pẹ̀lú ohun kékeré. Bóyá ń gbọ́ mi lónìí, o sì ń ronú pé kí ló dé tí ìgbésí ayé mi kò fi dàbí ti àwọn míì, tàbí pé iṣẹ́ ìránṣẹ́ rẹ, ẹbí rẹ, tàbí iṣẹ́ ọwọ́ rẹ kéré. Má sì rẹ̀wẹ̀sì, nítorí pé Ọlọ́run lè mú kí ìbẹ̀rẹ̀ kékeré rẹ di òpin ńlá tàbí òpin tí ó lógo. Aṣálẹ́ ibẹ̀ sì ń gbọ́ mi. Mo fẹ́ láti ká ṣe àkíyèsí àwọn nǹkan kan nínú kókó ọ̀rọ̀ tí ó ń jáde sí wa ní àṣálẹ́ yìí. Ìkíní, Ọlọ́run máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ohun kékeré. Mo fẹ́ kó yé wa pé lọ́pọ̀ ìgbà ni Ọlọ́run máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ohun kékeré. Bíbélì kún fún àpẹẹrẹ àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ kékeré. Dáfídì jẹ́ olùtọ́jú àgùntàn kó tó di ọba. Jósẹ́fù jẹ́ ẹrú àti ẹlẹ́wọ̀n kí ó tó di alákòóso. Mósè jẹ́ alárìnrìn àjò kí Ọlọ́run tó lò ó láti gba Ísírẹ́lì là. Jésù Kristì àbí sínú ibùjẹ ẹran. Ìwé Sakaráyà orí ìkẹrin ẹsẹ̀ kẹwàá sọ pé ta ni ó kẹ́gàn ọjọ́ àwọn ohun kékeré. Má sì kẹ́gàn ibi tí o ti bẹ̀rẹ̀. So ibi tó wù kí o ti bẹ̀rẹ̀, bí o ti wù kí bá ti kéré tó, má sì kẹ́gàn rẹ̀. Ohun ìkejì tí ó ṣe pàtàkì fún wa òun ni pé òpin tó lógo ó ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàlà. The glorious end begins with salvation. So ẹ jẹ́ kí eléyìí ó yé wa pé òpin tó bá máa ní ọlá ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàlà. So kò sí òpin tó lógo tàbí tó ní ọlá fún ẹni tí kò ní Jésù Kristì. ìwé Rómù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún sọ pé nítorí gbogbo ènìyàn ti sẹ̀ wọ́n ti kùnà ògùn Ọlọ́run. Bẹ́ẹ̀ni ìwé Rómù orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélógún sọ pé èrè ẹsẹ̀ òun náà ni ikú, ṣùgbọ́n ẹ̀mọ Ọlọ́run ni ìyà nípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì. Olùgbọ́ mi ọ̀wọ́n, Jésù kú fún ẹsẹ̀ wa, a sín, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Bí o bá gbà á gbọ́ lónìí, yóò gbà ọ́ là. So òpin tó lógo tàbí òpin tí ó ní ọlá, ó máa ń bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ níbi àgbélébú. Ó bẹ̀rẹ̀ níbi àgbélébú. So the glorious end begins from the Calvary. So ohun ìkẹta tí mo fẹ́ ká ṣàkíyèsí tó yìí ṣe pàtàkì fún wa ní àárọ̀ yìí bí ẹ ṣe ń gbọ́ mi, òun náà ni wípé àwọn ọ̀tá òpin tí ó lógo, the enemies of the glorious end. Ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ dáradára ṣùgbọ́n wọn kò parí dáradára. Ara àwọn ọ̀tá tí ó jẹ́ òpin fún ara àwọn ọ̀tá fún òpin tí ó lógo àbí òpin tí ó ní ọlá, ó ní ẹsẹ̀. Ẹsẹ̀ máa ń pa ìpinnu àti àyànmọ́ ènìyàn, ó máa ń parun ni. So ẹsẹ̀ ó jẹ́ kan lára àwọn ohun tí ó jẹ́ ọ̀tá fún àṣeyọrí fún òpin ìrìn àjò tó lógo tàbí òpin ìrìn àjò tó ní ọlá. So ẹsẹ̀ ó máa ń ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀, nítorí kò ló máa ń pa àyànmọ́ ènìyàn run. Bẹ́ẹ̀ ni òun ló máa mú kí ìpinnu ènìyàn kí ó di asán, kí ó di asán. Eléyìí jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ lónìí ti kí ara wọn bọ̀, pàápàá jùlọ nígbà tí a bá kí ara bọ̀ àwọn nǹkan tí ò yẹ. Lónìí ọ̀pọ̀lọpọ̀ ló ń ti involve ara wọn nínú igbó mímu, nínú hard drug àti àwọn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ fún wa, ìwà ta rí wípé ìwé wòlíì Àìsáyà orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún ó ń sọ fún wa, ó jẹ́ kó yé wa nípa àwọn nǹkan tí ó lè ṣe okùnfà tàbí àkóbá fún wa fún ọjọ́ iwájú wa tí ó ní ògo. Ó ní ègbé ni fún àwọn tí ó nípa láti mú ọtí wáìnì àti àwọn ọkùnrin alágbára láti ṣe àdàlù ọtí líle. So ẹsẹ̀ ó jẹ́ kan lára àwọn nǹkan tí ó máa ń pa àyànmọ́ àti ìpinnu run. Nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní kópa nínú àti mu ọtí líle, tá a fi ara wa bọ àwọn nǹkan tí ò yẹ, so yóò mú kí a gbàgbé ìpinnu àti ìlépa wa. So ìyẹn ní ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni ìwé òwe orí ìkẹtàlélógún ẹsẹ̀ ogún ó ń sọ fún wa lápá kan bẹ́ẹ̀ pé má ṣe wà nínú àwọn ọ̀mùtí, nínú àwọn tí ń ba ẹran ara wọn fún ara wọn jẹ́. Má ṣe wà nínú àwọn ọ̀mùtí àti nínú àwọn tí ń ba ẹran ara wọn jẹ́. So ẹsẹ̀ ó jẹ́ kan lára ọ̀tá fún òpin tí ó lógo. Ẹ̀kejì tó jẹ́ ọ̀tá fún òpin tí ó lógo tàbí tí ó ní ọlá, ó ní ìgbéraga. So ìgbéraga ni ó sọ Lúsífà di ẹni tí ó ṣubú. So ìgbéraga máa mú ni ṣubú, ìgbéraga a máa mú ni lulẹ̀, ìgbéraga a máa fa ni sẹ́yìn. So ó lè mú kí ènìyàn kó má ní òpin tó dára tàbí òpin tó lógo. Bákan náà, ìkẹta tí ó jẹ́ ọ̀tá fún òplógo ó ní ọ̀lẹ́, laziness, ọ̀lẹ́. So a kò lè ní òpin tí ó ní ọlá tàbí tó lógo láì ṣiṣẹ́ kárakára, láì ṣiṣẹ́ takuntakun. In fact, Bíbélì tiẹ̀ ó yé wa wípé ó ń pàkíyèsí wa, ìwà tó ń fi àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan fún wa gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé orí kẹfà ẹsẹ̀ kẹfà. Ó ní ìwọ ọ̀lẹ́ tó ìrùn lọ, ó ní kíyèsí ìṣe rẹ̀ kí ìwọ kí ó sì gbọ́n. So àwọn ìrùn mọ́ ti rí nì won si se kara kara won se takun takun ki won le kan le ni ojo waju eyi ti o dara fun won eyi ti o dara fun won ninu eleyi on danso ni pe eyan o le je ole tabi ko wa ninu efe kan se ko si wa se dara dara we ori ketala ese ikerin o je ko ye wa pe o ni okan le nfe ko si ri nkan so okan alapan ni a o mo sanra oni bibeli so okan ole o nfe sugbon ko ri nkan so eni to ba ya ole ti o sise takun takun ti o gbogbo ojo re sise so o ko se se fun ru eni be lati ni opin ti o logo lati ni opin ti o logo eni to ya ole ninu adura eni to ya ole nipa ti ako ara re ni idanu so ko le ni ireti to ni ola tabi ti o ni ogo so nitori na ole ta pe ni laziness o je kan lara awon ota fun igbeyin to logo bakan na ikerin o ni egbe buburu bad company so o ma o je okan lara awon kan to nse akoba fun eniyan lati ni opin ti o logo so awon ore buburu a ma ba iwa riri je ore buburu a ma ba iwa riri je opolopo loni lo je pe nipa egbe buburu tabi awon ore buburu ti won dara won po mo o lo nse akoba fun won e wo opolopo omo miran nigba ti o ye ki obi o jere re nigba to ye ko n papa ko jere ara re nitori awon ibi ti o ti ki ara re bo nipase ibasepo awon eniyan buburu ohun ti o gbeyin re na ni pe iku so dipo ko ni igbeyin to logo igbeyin to lola igbeyin to nitumo yo pari sibe nitori pe egbe buburu a ma ba iwa rere je se ohun miran to wa labe re ti a pe ni ota aseyori tabi ota igbeyin ti o logo o ni ole akoko thief of time so ifaseyin idanileko asan ati aseju idaraya a ma je akoko eniyan so opolopo loni ni won ti ki ara won bo awon ohun ti o n gba akoko won lo dipo ki won lo akoko yen daradara ninu nkan miran o ni won se opolopo loni lo se pe gbogbo akoko won patapata lori social media ni TikTok atawon nkan miin bebe lo to n gba akoko won ju ohun ti won ni lati se lo dipo kelomi o joko ko plan fun ojo iwaju re dipo ko joko ko wo pe ona wo ni ma tun gbe eleyi gba sugbon dipo be lori awon iroyin asan awon nkan ti o ye fun ni ru akoko yen ibe ni o dale lori so e sora fun awon ota ti fe n ba opin olaje tabi ti o fe ba ojo iwaju yin je e je ka sora fun so awon eleyi ni ota the enemies of the glorious hand ota igbeyin ti o logo ninu eleyi loni gege bi ohun ti a ba wa so pe koko wa ohun na ni small beginning glorious hand ipilese kekere then igbeyin to logo tabi igbeyin ti o ni ola nkan kẹrin ti a fẹ gbe yẹwo nibẹ o ni awọn kọkọrọ ti n si opin opin to logo tabi igbeyin ti o ni ola now the key that unlock the glorious end the key that open the glorious end ekini igbagbo ninu olorun faith or trust in the lord so igbagbo ninu olorun so gbẹkẹle olorun ni gbogbo igba so o je kan lara kokoro ti o n fun ni ni ti o silekun fun igbeyin ti o ni ogo igbeyin ti o logo vat gbele so fun wa pe papa julo mo fe so eleyi fun wa pe be born again yẹni pe di atunbi tori gbele so fun wa ninu iwe kọrinti keji ori karun ese ketadinlogun o ni bi ẹnikẹni ba ti wa ninu kristi o ni ohun atijọ ti kọja lọ ohun gbogbo ti di to ni kesi ohun gbogbo di titun so nitori na ara ninu oluwa ara kokoro lati silekun fun aseyori tabi fun igbeyin to logo igbeyin to ni ola oni igbagbo ninu olorun gbigbekele olorun ni gbogbo igba tabi ni gba gbogbo oni keji oni adura adura adura ni kokoro tabi le bolorun rin adura ni kokoro tabi le bolorun soro adura ni ona ti a le ni lati fi oro aye wa lati fi lo olorun so eni ti o n gbadura ko le subu ni ro ko le kan subu just like that so nitori na adura je kan lara kokoro ti eniyan fi n silekun si igbeyin to ni ola tabi igbeyin ti to ni ogo igbeyin to ni ogo then omiran ni ibawe ara eni self discipline so ani lati le kora wa ni janu ani lati le tori laisi ibawe ara eni ko si opin to ni ola so lopolopo igba awon nkan miran wa fe pe pe o ni ohun gbogbo lo ye fun ṣugbọn kii ṣe ohun gbogbo lo ni ere fun mi so iyen tumọ si pe ani lati le ba ara eni wi lati le discipline ara eni lati le kora eni ni janu lori awon nkan kan to le ṣe idiwo fun ọjọ iwaju wa ba lopolopo igba miran awon ore wo mo ṣe awon nkan ta wo pe o ye fa ana lati ṣugbọn gẹgẹ bi eni ti o ni ireti ọjọ iwaju gbẹyin to ni ohun to wo lọjọ iwaju ti o jẹ igbẹyin to ni ọla fun so a ni lati le kora wa ni janu ki a si bara wa wi ka discipline ara wa lori rẹ ikẹta oni ikẹrin oni igbọran so igbọran si ọlọrun o ma mu ibukun wa igbọran si ọlọrun o ma mu ibukun wa so obedience o jẹ kan lara awọn kọkọrọ ti eniyan bi n silẹkun si ọjọ iwaju to logo si ọjọ iwaju ti o ni ọla nitori pe igbọran a ma se okunfa aseyori igbọran a ma se okunfa ibukun ọlọrun ti ọlọrun ba sọ fun wa pe bayi ni o se rin bayi ni o se se igbọran si ọlọrun o ma mu ki aseyori wa fun eniyan ikarun to wa labele ni pe fifipamọ fun ọla that is safe for future o se pataki ki save for tomorrow or save for future iwe owe ori kẹfà ẹsẹ ìkẹjọ o n sọ fun wa ni wipe ti n pese ounjẹ rẹ ni igba ẹrun ti o si n ko ounjẹ rẹ jọ nigba ikore so iyẹn tumọ si pe fifipamọ fun ọjọ iwaju save for tomorrow tàbí fífipamọ fún ọjọ ọla ara kọkọrọ fún àṣeyọrí òun náà lélẹyìí ẹ ni pé a lè a gbọdọ kọ bí ènìyàn ti ń fi ohun díẹdíẹ pamọ a gbọdọ jẹ alájẹtán nígbà tá a bá rí lọpọlọpọ a jẹ díẹ a sì fi díẹ pamọ nítorí ìgbà tí ò bá ní sí nítorí ìgbà tí kò bá ní rọrùn láti rí àwọn nǹkan wọnyí soso inú àwọn nǹkan tá a fi pamọ òun náà ni a lè máa lò niru àkókò bẹ o tí mo sọ fún wa ni pé nígbà tí a fi joseph kó tó di pé a fi joseph ṣe adarí ní ilẹ̀ jìbìtì nígbà yẹn a sọ fún wa pé ọba farao ó lálàá nígbà kíní àti nígbà kejì ṣùgbọ́n àbáyọrí àláyẹn náà ni wípé èèyàn ọ̀pọ̀ yóò wà fún ọdún méje bẹ́ẹ̀ ni àkókò ìyá tàbí àìní tàbí ká pè ní èèyàn yóò wà fún ọdún méje mìíràn so èyí ni otí joseph sọ fún ọba farao pé ní àkókò ìgbà tí ọ̀pọ̀ bá wà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi díẹ̀díẹ̀ pamọ́ torí ìgbà àkókò tí ìgbà èèyàn ó dé so wọ́n sì ṣe bẹ́ẹ̀ èyí ló sì fún wọn ní àǹfààní nígbà yẹn láti ní ohun àníto nígbà tó dàbí ẹni pé orílẹ̀-èdè mìíràn ṣaláìní so nítorí náà ohun tá à ń sọ ni pé fún ìgbẹ̀yìn tó lógo fífi ohun pamọ́ fún ọjọ́ ọ̀la ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti ní ìgbẹ̀yìn tó lógo tàbí ìgbẹ̀yìn tó ní ọ̀la so ohun ìkẹfà ó ní sùúrù àti farada sùúrù so má sì jọ̀wọ́ sílẹ̀ ohun gbogbo tó wù kó máa là kọjá torí nínú ìrìn àjò ajẹ́ kó yé wa wípé kò sí ìgbà tó wà pẹ́ lọ títí tó nítorí náà kò sí àkókò
2: to pe lo titi bi ipenija ti le wa ti o je da be ni pe lakoko to nlo nkan kan koja o da be ni pe ko si ko o da be ni pe ohun kan nira tabi o da be ni pe o ni opa ni to ati ni to ani to ati ani seku lawon akoko kan so ma se sokan le ma se sora re le so tori o lati se suru o ni lati le farada so be patient be patient and ko si ni ifarada so yo le ran lowo fun aseyori iwe galatia ori ikefa ese kesan so pe e ma se rewesi ni sisirire nitori ni akoko ti ayan aoka eso bi akoba sare so yen ni pe awa la oka nigba ti akoko ba de ti akoba sare so ipenija le wa ṣùgbọ́n ẹ má jẹ ká rẹwẹsì ẹjẹ ká tẹ̀síwájú láti ní ìrètí nínú ọlọ́run fún ẹni tó fẹ́ ní ìgbẹ̀yìn tí ó ní ògo fún ẹni tó fẹ́ ní ìgbẹ̀yìn tó lógo. Àjọlé náà fún wa pé àdúrà náà pé commit your way to God in prayer gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orin ìkẹtàdínlógójì ẹsẹ̀ karùn-ún psalm 37:5 ó ní ká fi ọ̀nà wa lé ọlọ́run lọ́wọ́ ká gbẹ́kẹ̀lé pẹ̀lú òun sì mọ̀ọ́sẹ̀ so yóò lè fún wa ní ọjọ́ iwájú tó ní ògo tàbí gbẹ̀yìn tó ní ọlá. Ohun karùn-ún tá à ń gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ̀ yìí ó ní àpẹẹrẹ àwọn tí wọ́n ní òpin tó lógo tàbí tó ní ọlá the examples of those that have our that ending gloriously. So any kini oni Joseph oni Joseph Joseph je eru o lo si ewon sugbon olorun gbe ga Davidi o bere gege bi olutoju agutan sugbon o di oba nla be na ni Job leyin gbogbo idanwo re olorun bukun opin re ju ibere re lo. So Jobu ori kejileni ogoji ese kejila so pe Oluwa bukun opin Jobu ju ibere re lo ara ninu Oluwa to n gbo mi ni asale yi ohun ti mo n so fun wa naa ni wipe bi ipilese wa tile kere igbeyin wa le logo ti a ba le se akiesi ohun gbogbo wọn tí a sọ fún wa ní àṣálẹ̀ so ní parí olùgbọ́ mi ọ̀wọ́n ọlọ́run kò tí ì parí iṣẹ́ rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ bóyá ìbẹ̀rẹ̀ rẹ kéré lónìí má fi juwọ́ sílẹ̀ má fi rẹ̀wẹ̀sì má fi padà sẹ́yìn ẹ má gbàdúrà ẹ má iṣẹ́ takuntakun ẹ má gbẹ́kẹ̀lé ọlọ́run rántí pé bí ìbẹ̀rẹ̀ rẹ bá tilẹ̀ jẹ́ kékeré ọlọ́run lè mú kí òpin rẹ jẹ́ ńlá. So even if your beginning is small, God can make it gloriously. So bí ìpilẹ̀ṣẹ̀ rẹ tilẹ̀ kéré ọlọ́run lè mú kí òpin rẹ kó di ògo fún ọ tàbí kí ìgbẹ̀yìn rẹ kó di ọlá fún ọ. So eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ọ̀run a dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ a gbàdúrà fún gbogbo àwọn olùgbọ́ fún ẹni tí ó rẹ̀wẹ̀sì fún ẹni tí ó rẹ̀wẹ̀sì ní agbára fún ẹni tí ó sọnù ní ìgbàlà fún ẹni tí ó ní ìbẹ̀rẹ̀ kékeré ní ìrètí kí o sì fún gbogbo wa ní òpin tí ó lógo àbí ìgbẹ̀yìn tó ní ọlá agbàdúrà lórúkọ Jésù Kristì àmí. Ẹni tí ó ti bá wa sọ̀rọ̀ òun náà ni olùṣọ́àgùtàn JJ Malik láti inú ìjọ Fonte Independent Baptist Church eléyìí tí ó wà ní Ṣàó ní ojú ọ̀nà ìdíkò sí ọ̀nà ẹ́sprẹ́sì abẹ́ẹ̀ náà ni a ní ìjọ wa tó wà nílùú Ìlọrin ní Tánkì Òkè Odò ní opposite educational resources center fún àdúrà fún ìmọ̀ràn
1: tàbí fún ìbéèrè ẹ lè pè sórí ago yìí 08069452428 lẹ́ẹ̀kan sí 08069452428 tàbí kẹ́ ẹ pè sórí ago 09053561628 Kí Ọlọ́run kí ó bùkún fún yín.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: tomorrow.
1: Ti ilẹ̀ yóò mọ̀.
0: That the devil will pray.
1: Báyìí ló lúwa wí o.
0: God says the Lord.
1: Wà á gbàgbé ìlàkọjá rẹ̀.
0: Now, read your challenges.
1: Now, orílẹ̀-èdè wà nínú ìlàkọjá tó lágbára.
0: Is in serious challenges.
1: Ẹ̀yin tẹ́ kájá jẹ́ olùkà Bíbélì.
0: You Bible scholars.
1: Tẹ́ ẹ bá wo ìfihàn orí ìkejìlá.
0: If you check the book of Revelation
1: chapter 12. Báìbù wípé a lé olùfisùn.
0: And the Bible says our accuser.
1: A lé èsùkú Ọlọ́run.
0: Devil is sent down from heaven.
1: Tẹ́ ẹ bá wo láti ẹsẹ̀ ìkọkànlá pé wọ́n ti ṣẹ́gun rẹ̀.
0: If you check from verse 11.
1: Nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.
0: That they overcame him by the blood of the
1: Lamb. Àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn.
0: And by the word of their testimony.
1: And then tẹ́ bá wo ẹsẹ̀ kejìlá.
0: If you check verse 12.
1: Nítorí ẹ máa yọ̀.
0: Therefore rejoice.
1: Ẹ̀yin ọ̀run.
0: Ye heavens.
1: Àti ẹ̀yin tí ń gbé inú wọn.
0: And ye that dwell in them.
1: Ìgbà tó bá parí ẹsẹ̀ yẹn. Ègbé ni fún ayé.
0: Woe to the inhabitants of the earth.
1: Ègbé ni fún ayé.
0: Woe unto the earth.
1: Àti fún òkun.
0: And even to the sea.
1: Nítorí èṣù sọ̀kalẹ̀.
0: For the devil is come down.
1: Tọ̀yìn wá ní ìbínú ńlá.
0: Unto you having great
1: so, ọ̀run yọ̀.
0: So heaven rejoice.
1: Wọ́n àwọn angẹ́lì ṣépè fún ayé.
0: And the angels cross the world.
1: Wọ́n gbé ayé gègùn.
0: They cross the earth.
1: Wọ́n tún gbé ìsàlẹ̀ ilẹ̀ gègùn.
0: Even they cross the ground.
1: Tẹ́ ò bá gbàgbé ní ìwé Genesis orí kẹta. Nígbà tí ènìyàn táàrí òfin Ọlọ́run kọjá.
0: When we go against the law of the
1: Lord. Ọlọ́run ló kọ́kọ́ gbé ilẹ̀ rèé.
0: God caused the land.
1: Pé mo fi ilẹ̀ bú nítorí rẹ.
0: That I caused the land because of
1: you. Now, kò fi ayé bú nígbà náà.
0: It did not cause the earth.
1: But ìgbà tí èṣù wa, àwọn angẹ́lì ló wá parí ẹ̀.
0: But by the time the devil is sent down, the angels completed it.
1: Pé ègbé ni fún ayé.
0: That woe unto the earth.
1: Ẹ wo dáàlú àkọjá lórílẹ̀-èdè yìí.
0: What we are pointing to in this nation.
1: A wà ní àkókò ìjì tó lágbára.
0: By the time of serious storm.
1: Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé o.
0: Forget.
1: Báìbù wa kan wí pé.
0: Bible says.
1: Olùràpadà wọn ní agbára.
0: And the demon is powerful.
1: Yóò sì gba ìjà wọn jà.
0: And will fight for them.
1: Bíbélì Báìbù sọ bẹ́ẹ̀.
0: Bible says so.
1: Ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn tó sọ yẹn.
0: The testimony of their mouth.
1: Àwọn ọ̀run ṣẹ́gun ẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn.
0: And the heaven overcame him through their testimony.
1: Ọ̀rọ̀ ẹ̀rí yẹn la wá yọ̀ǹda fún wa.
0: The testimony that is released unto us.
1: Ní oṣù kẹfà.
0: In the month of June.
1: Ti angẹ́lì lọ bá Màríà.
0: An angel went to Mary.
1: Ẹ pé ìwọ yóò lóyún o.
0: Now thou shalt conceive.
1: Ìyẹn wà ní owó Lúkù orí kìíní.
0: That is the book of Luke chapter 1.
1: Ṣùgbọ́n tá a bá dé ẹsẹ̀ 34 and 35. Obìnrin yẹn wí pé.
0: The woman said.
1: Ẹni tí ò mọkùnrin.
0: The one who has not
1: seen. Báwo ni màá kan yóò ṣe rí bẹ́ẹ̀.
0: How will this thing.
1: Ẹsẹ̀ 35 wí pé. Agbára ọ̀gá ògo yóò ṣíjì bù ẹ́. Ìwọ yóò kún fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run.
0: There is Holy Spirit and the power of God.
1: So agbára ọ̀gá ògo yóò ṣíjì bù ó.
0: And the power of the Most High God. Bẹ́ẹ̀
1: ni ohun mímọ́ tí ó ti inú ẹ jáde.
0: Because the only one that will come from.
1: Kí ni ohun mímọ́ náà?
0: What is that only thing?
1: Oni Jésù.
0: Jesus.
1: Tẹ́ ẹ bá dẹ́nu wo Ìjọ̀hánú orí kìíní.
0: Báàbù
1: wípé ní àtẹ̀tẹ̀ kan ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yẹn ló ní odidi ara. Ọ̀rọ̀ yẹn ní bá wa gbé. Ọ̀rọ̀ yẹn ní ó ní ògo ọmọ bíbí kan ṣoṣo. Tó kún fún òtítọ́. Náà mo wá lè sọ fún yín
0: báyìí.
1: Ọ̀rọ̀ yẹn ló wá wá.
0: Pé
1: gbogbo agbára. Lọ́run àti ayé.
0: On heaven and on earth.
1: Àti fún òun.
0: As the giving of God.
1: Nítorí náà.
0: Because of this.
1: Ẹ̀yin àyànfẹ́.
0: Brethren.
1: Orílẹ̀-èdè nídìí àdúrà.
0: This nation need prayer.
1: Orílẹ̀-èdè nídìí ọ̀rọ̀.
0: This nation needs the word.
1: Nígbà tí ọ̀rọ̀ dá sí ìjà tó wà lọ́run.
0: When the world intervenes in the fight in heaven.
1: Ìwé ìjọyìn ni wọ́n ti ṣẹ́gun ẹ̀.
0: The book of Revelation they overcame.
1: Nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn.
0: By the blood of the Lamb.
1: Àti ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn.
0: And
1: ọ̀rọ̀ yẹn ni Jésù.
0: And the word is Jesus.
1: Ẹ̀jẹ̀ tó ń sọ yẹn.
0: The blood they talk about.
1: Kèésì ẹ̀jẹ̀ tó lò ní. Tẹ̀rí gbà ní Gósẹ́ni ẹ̀jẹ̀ ọlọ́dún kan nígbà tí Ìsírẹ́lì fẹ́ kú òní. Egypt.
0: It was not the blood they used as a roof at Goshen when the Israelites want to leave Egypt.
1: Ẹ̀jẹ̀ Jésù ti Nazareth.
0: The blood of Jesus of Nazareth.
1: Ó ní Ọlọ́run nínú ènìyàn.
0: That's God, Lord in man.
1: Ó ní ọ̀rọ̀.
0: Is the word.
1: Ó ló fẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀.
0: He was the one that.
1: Ó ló fi ẹ̀mí ẹ̀ lẹ̀.
0: And he leaves his soul.
1: Ìwọ Ìsáyà wípé.
0: The book of Isaiah said.
1: Torí tó tú ẹ̀mí ẹ̀ sí ikú, ó tú sí ìrora ikú.
0: Because.

0: What's up? This is Cassie.
1: Hi, this is Nelly Furtado.
2: And this is my favorite.
3: Shining Supreme.
4: The time is 9 o'clock.
5: I go mess up, Tilu.
6: Sunlayo, eto ti a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọláyà ọmọ? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ní abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọláyà lẹ́nu wò.
7: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
6: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọ yín nù kara wọn.
8: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́.
6: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó níbi ká gbé kà sí.
9: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí. Tí yín náà ní bàjẹ́.
6: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó sọ́mọ́tò sí. Agbọ́lọ̀n bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí. Látọ́kù ètò Kásù Láyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

ẹja bọ́ sórí pápá àfẹ́. Kí ṣòkòtò máa tú yagba lọ nìṣó níwájú. Kí yẹ̀rì ó máa bùyẹ̀rì bọ̀ lẹ́yìn. Kí òórùn aládìídùn ó máa ti òkè tìsàlẹ̀ jáde. Ẹyin ìsì Diamond 88.7 FM. Kájọ wa máa fi tayọ̀ tayọ̀ gbádùn ìrìn àjò ìfẹ́ labala àkọ́kọ́ lórí ètò kásùn láyọ̀. Bá a ṣe ń wọlé làwọn èèyàn jàǹkàn-jàǹkàn náà ń bá wa wọlé lórí ayélujára. Bẹ́ẹ̀ ni sà, àkọ́bí yín ọ̀hún náà rè ẹni tí gbogbo yín ń panupọ̀ pè ní Balógun Ọ̀fẹ́ lálálẹ́ ọjọ́ Monday. Alẹ́ òní ó tún dùn yàtọ̀, kò sí kankan nínú abala yẹn tó yingin. Gbogbo ẹ̀ ló dúó déédéé. Abala ẹlẹ́ẹ̀kejì, ibi arokoti láfàbọ̀ sí ìyẹn ní ìdílé Aláyọ̀. Abala ẹlẹ́ẹ̀kẹta tóní, nǹkan kéékèèké ó gbé nǹkan ńláńlá hànú. Bí mo bá ní aláre ó jàgbá bí ìgbà pé mo mú kinní ọ̀hún ní kéékèèké nífà.

0: tó bá jẹ́ ti eré sísá bóyá ká fi wé ẹṣin kí lẹ fẹ́ fi olólùfẹ́ yín wé nínú ìṣesí ṣé ti okun ni ti agbára ti wà ìrísí ọmọọlá ọ̀láyẹ̀ǹká àwẹ̀dá adẹ́rọ̀gbà samson convenant twins kọmọláfẹ́mu túnráyọ̀ abigail 091-36-55-6952 kíni káfò lólùfẹ́ yín wé àbí ṣe ká fi wé àdàbà torí ìwà tútù tó ní ká fi wé ẹyẹ lé torí àtìgbà tó ti dẹ́sẹ̀ wọlé yìí wá àlàáfíà yẹn jọba ó pọ̀ ó tún wá takú odòlúwo nkoko èékánná ọwọ́wo mọ́wọ́ ó lóun ò níbìkan rè ká kúkú fi wé ẹyẹ lé 091-36-55-6952 ẹ̀ka alẹ́ o ó dáa bẹ́ẹ̀ hello àṣẹ̀ṣẹ̀ yọ oorun ní o bí ẹni pé kò ní tanilára Johnny Christopher Engineer Lukman Yunus àmì o ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ sà ẹ ṣeun ṣọ́rí ló fẹ́ yín wà ń tòsí ń bẹ̀ àmì o tá a bá wò ó kí la lè fi olólùfẹ́ yín wé ẹ kàn fi wọ́n wé nǹkan kan. olólùfẹ́ wa bò ẹ̀yin lẹ lólùfẹ́ yín o èmi àti yín kọ́ làjọ ní.
1: mo lè fọlọ́lùfẹ́ mi wé ẹ̀mí ọ̀gá.
0: ẹ̀mí ọ̀gá nọ́mbà tí o gbọ́dọ̀ já lọ mọ́ yẹn o. èṣù ò ní yà yín o. yẹ́sà. nọ́mbà tí o gbọ́dọ̀ já ẹ̀mí ọ̀gá lórí wáyáyẹ
2: ìfẹ́
0: constant k hello ẹ ká alẹ́ o. yẹ́sà
1: bàbá bí èlò òkè láti ìlú òkè
0: òyì. láti ìlú òkè òyì
1: òyì ọjà
0: inú mi dùn o gbogbo àwọn tòkè òyì ọjà ń kọ́ adúpẹ́ àmì o ìkómọlá wa ṣe ń bẹ̀ ajé atúndì wálé.
1: ìyá ti fẹ́ sùn
0: ó ń retí ètò àwọn ò gbúdọ̀ sún. kí lẹ́yìn máa fi wọ́n wé.
1: ọwọ́ méjèèjì wà lórí bọ́ọ̀lù báyìí.
0: ok ó dàá bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn.
1: ọwọ́ méjèèjì wà lórí bọ́ọ̀lù.
0: ẹ máa tẹ pínpín máa lọ mọ́tò pínpín.
1: èdè náà ni tí wọ́n fẹ́ wà nínú àmọ̀sùn máa retí ètò yìí.
0: ẹ ní wàwà jáàmù.
1: àṣẹ bàbá.
0: àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹn nu. ẹ mọ lọ rí ẹ mọ bọ rí kí ni ká fo olólùfẹ́ yín wé o.
1: ṣé lásìkò tá a wà yìí.
0: ẹ lè fi wé ohun tó wù yín ẹ lè fi wé ohun tó rẹwà ẹ lè fi wé ohun tó lágbára ẹ lè fi ohun tó wù yín lẹ lè fi olólùfẹ́ yín wé.
1: ẹ̀mí ọ̀gá.
0: ẹ̀mí ọ̀gá ti di méje. ọlọ́run bá wa ṣọ́ ẹ̀mí ọ̀gá o.
3: ìfẹ́ rẹ lọ́kàn mi.
0: ok now ẹ jẹ́ àwò ta ló tún wà lójú òpó ẹ̀lú ẹ̀ka alẹ́ o. yẹ́sà.
4: ẹkú ètò náà kò ní rẹ̀ yín.
0: èdùmàrè ń ṣe o.
4: kí ìdí ní o. máa fi ìyàwó ìdíníwé ẹlẹ́yin bí ẹ jẹ́.
0: ẹ̀ẹ́dì
4: ògbọ̀dọ̀ fọ́.
0: pretty baby yeah. ẹlẹ́yin ju ẹ̀gẹ́ yeah. se le pe yin loruko se le fa ni rungun ege elo talo ambe e kale o
4: e kale
0: sa
4: e kweto
0: yes sir
4: oruko mi jima e yan ko
0: jima foga awon eyan ko bi lati gba to ti pe ti pe ti pe
4: pe o
0: ki le ma fo lolu fe yin we
4: ah mi ni o
0: e mi mi eni bi okan mi ha iwo le ni to kan mi yan iwo lo joko sori okan mi ife mi Samuel Comfort Peacemaker I want ya with your lari o I want your Oba of London Eshungon Hello Ekaleo
2: Ekaleo
0: Yes sir
2: Please,
0: Alade Ate, Alade Shapati Mento. Lati Shapati, Bubu Awanti Wani, Shapati Nko. Adupe, kile ma anfi olo lufe yin we?
2: Apolo lufe me we, ya.
0: Efi we?
2: Ya, me, oma.
0: Ah, Oda. Oda, Oda. Oda aye mejeje ototo ni ama bijo ba kani lara nse ladi kukujo esu ni yayin o Abdul Razak Agbarere Abdul Aziz Hello Eka Leo
5: Hello
0: Eka Lema
5: Yes, sir. Ya ga lo so lati ni Ijaparo.
0: Lati ilu.
5: Ijaparo.
0: Araro mi.
5: Ben.
0: Eseun. Se daddy wa nbe.
5: Yes, sir.
0: Se daddy wa nbe.
5: Mo se ba ti lo.
0: Okay. Nta ni ko sele na ni e. Won ti lo we. O da be. Ki le ma fi won gbe na.
5: Aye mi.
0: Oh, aye mi. I'm blushing. Eni bi oko mi. Ki yawo mi no si pe wole bayi nisin. Ko so nti o fi mi we. Boya trouble maker mi ni o pe mi bayi nisin. Oluwa fun mi layo bo se de olariwaju adedeji o adedayo eyipo she's my soulmate emi ogani o my everything my personal assistant opo mbe kesere hello
5: ekale o
0: Eseun pupo.
5: Oruko mi ni Iyasana lati Oke Suna.
0: Lati Oke Suna. Gbogbo awon ti wa loke Suna nko o.
5: Adala wa.
0: Eba kian.
5: Gbogbo.
0: Ati an gbe tuwo ranse si alatoke Suna. Eba kian dada na.
5: Ekweto ani seto se o.
0: Ami o. Ki le ma fi ololufe yin we.
5: Wesi ololufe mi we alashiri mi eni bi okan mi
0: alashiri mi
5: ade ori mi
0: ade
5: alashiri mi
0: ti mi o ba sora iya yi ma momo compose odidi track orin kan fun ololufe hello eka leo Yes, sir. Okay.
1: Let me say I won't die. Give me young coach.
0: ẹyin e lo sodo ti yin ati yanju yen ẹyin e mu ti yin ki le ma fololufẹ ti yin we
1: emi
0: oga alashiri mi number ti o gbodo ja lo mo yen o bene sa hello ekale o okay ki gbogbo eyin te ngbiyanju te lanfani ati wole e ma ba mi te nte fi ololufe eyin we si ori WhatsApp lori 0913655686409136556864 e fi ololufe eyin we nto da o yenka olorun tola she is a golden vessel in my careful hand iyen o tu ga o o gagara e yara ara yi kile yin na ma fi odolufe yin we elu e kale o
6: elu e pupo
0: e seun pupo edumare lo nto ami o
6: no mo te yesu aju
0: ati eyin na
6: mami so fi na to ke fu mo
0: na to ke fu mo kile ma fo odolufe yin we
6: idunu mi ni
0: Idunu mi. Alashiri mi. Ayo mi. Eni bi yokan mi ni. Ifokan bale mi ni. Emi go wa si aworin fe bayi. Emi go si aworin fe bayi. Esu oni ya yin o. Ife yin adale o. Timothy ST. Hello, Ekaleo.
7: Ekaleo.
0: Ekalema.
7: Yes, sir. This is Solomon from Okupe.
0: Ogwe de l'olong bo. Kile fi ololufe yin we?
7: Ade ni.
0: Kile we?
7: Ade ni.
0: Mo ri pe Yoruba n fe lagbara die. Komedi aderu poko mi eri ade yen gbe epatewo funra yin ya ade mi ah se abi ade mi gan le npoko yin nu le ni
7: be ri
0: ta ade ori yin oni si jabo e ma jo lura yin pe e ma jo lura yin gbogbogbo Ilumaria fun yin lemi gigun atalafia
7: Ami
0: jese. Eki ololufe yin daada o. E la nki won lati bi na.
7: Yes.
0: Aha. Awon eyan ti wole repete lori WhatsApp. Ade Rogba Samson lati Asada. Won ni she is my peacock. Okay kon. My queen, my everything in word in fat. I call you my choice. Adore, oh. Birthday in advance, yo. Yawo, alagba, di rogba Samson, ni Asadam, ola ni birthday, wan. Alabu, konfone, fungbogbwa, waitita agbo, na. Ekmeke, kideya, yo. Okay, one in time one man kwa kwa one Amy no me my heartbeat onete me Mrs. Olajide.

0: ba se nbeto bo abayomi bread oni ka fa won ti won ta jo nbeto yi ka fun won lebun buredi be ni oni ka ba won so fun awon ti won ba je alagbata ti won nfe won la won nfe alagbata si a pe number awon ka to ku lori eto Hello.
1: Hello, Ekalema.
0: Ekalema.
1: You are playing a look, Father. I think you are playing.
0: Okay. Hey, take me labala. You tell
1: her. Yes.
0: Any berry? Abi afikun.
1: Yes.
0: Hmm.
1: What do you think of the son of the oro marriage? Understanding matter.
0: Okay.
1: But understanding our
0: Hmm. Eshiyon. Ashun je ki alagba kola laso oke ki won ba ni face si oro ti okunrin yi won woju olohun fomo lati bi odun marun won e ti bimo amo yawo nse bo se wu ah eh a si gbo tenu yawo amo e ta gbo yi e face le o eni bere oro ni fe die gbo won bere oro ni e ba nfun lesi ki le ro poye ki won o se hello e kale o
2: hello e kale o
0: e kale
2: o ko mi ni abro sidi lati ile ibada
0: lati ile ibada
2: hello
0: Oda, mo wa pelu yin.
2: Eri Olorun ko sanu wa na. Eri okunrin ato benrin. Ya gboro ni da standing pelu ara won.
0: Mm.
2: Won wo ko lo wo benrin pupo. To ye atan ni shuru le okunrin lo benrin o benrin. Okunrin to ye ba de pe. O ye ko ni shuru gan. Because gbogbo bí ma ṣe ń ṣe láàrin ara wọn ó máa ń fẹ́ sí lára obìnrin mo ní kábíyè ṣampù tí mo sọ yóò ti pẹ́ lórí ọkọ àtìyàwó àwọn ènìyàn wọn dàgbà o ọkọ ń ti ṣe ó ń ṣiṣẹ́ ìjọba ìyàwó ò ṣiṣẹ́ kankan tọkọ bá darí tó bá darí ibi iṣẹ́ oni baya oni le ya omo yen de bi last omo yen kere gan o omo yen ko ju bi abi e ti pe 2 years o le die ni 1 year to ti baba yen ba di to ba ba omo bayi bo ni ya yi lo to bi baba yo gbe omo to ti yen ti o ba de di oko a hale mọ́yàwó yẹn pé ń bó ló lọ ọmọ tí wọ́n á kúnkún ìyàwó àwọ̀ máa ọkọ lọ́wọ́ ni bíbi pé ìyàwó yóò máa na ọkọ wà máa ìtàmbá ìyàwó àtúmọ̀ bí sí ẹ̀yẹ pé ọ́ bí mo sá láì mọ́lẹ̀ kò sí nǹkan tó sì kí n bá sọ fún yín pé bàbá yìí ti wá bí àwọn ọmọ kan síbi kan tẹ́lẹ̀ ọmọ tí ìyá tí mo ń sọ yìí bí àwọn mẹ́ta ẹ̀kan náà ní fún ọmọ ẹni pọ́ìsìn jẹ.
0: ìyẹn ò da pàápàá.
2: Bíbi pé níṣẹ́ báyìí.
0: Ìwà burúkú ni o bí ìjọba bá gbọ́ sí ó yẹ káwọn ọmọ wọn sẹ́wọ̀n rẹ o.
2: Kò gbádùn ayé báyìí. Àwọn ọmọ tí bàbá yẹn wá bí síbì kan wọ́n ti mú bàbá yẹn sọ́dọ̀ ní ìsìn báyìí. Bàbá yẹn ti wá wà nínú ìgbádùn báyìí ní so ọlọ́run ọba aláàánú kọ́nà kó ṣàánú fún wa obìnrin náà bá lè ní sùúrù tí bá ṣe pé tọ́ ibi tí ọlọ́run ti dá wọn òun náà ni ìwà tí wọ́n máa ń kù àwọn tó kùnrin bá ti lé ní sùúrù pẹ̀lú wọn so ọlọ́run ọba ṣàánú fún wa.
0: Ẹ má jẹ́ àtòrí pé òkun orúurú ká wà rúru o ẹni bá ṣẹ̀ sí ìjọba ó gbé o eje ka ma rora se olohun o sanu wa edumare ko ni fi wa sile eje ma ro waju ka ma ro eyin ninu nta ba nse eyin na ewo wa buruku to birin yen wu ewo aburu to pada sele si alejo wa
3: esa
0: eku suru wa lataro eni kan ma biri biri o se gbo nti an wi
3: esa
0: won ni
3: ati bela aso
0: pe odidi odun marun re ti won tin woju olohun amo ti pe won ti en reti omo bibi ko ni nto wa nle nto wa nle ni pe iyawo nse yi to wu koda o tun ti gbale si ibomi gege bi nti an wi o awo oba won debe kini koko o se oko lo bere bere kini yo je moran yin fun ni down
3: imo ni akoko ni pe bora eni lati si dandada
0: se
3: o pe ninu ka bi ni manage lati de ni manage lati de on
0: Mhm.
3: Mo mani gba ti mo mi.
0: Mhm.
3: Ko ba yin mani gba ti ba yan si o re.
0: Mhm.
3: Ni di mo lo nbe ni pe o fe onu lu di pe ke ni o fe da ni o la.
0: Mhm.
3: Ni di a be policy si e mo policy ni o ba to si lo lo. Mhm. So bo ba para ya, o no para bu ni ba to bo a re fa kan. Ba ni ko so, nka to se le ja di e ni pe o ba e be gan. Awon la ti ti e ni joko. Ti o ba si joko to du joko e ti won le ti mo ni wa o se bo do no ni mu ya wa
0: be ni
3: e ti ni bo do be ba tin lo tin ba tin bo ga ko bi ti en ni o be ni ja le ni to no be ja le wa to ni e ke la to ba ni ja di awon to mo yin ni jo lo bo won bo mu ni
0: eh eh o ko ko lo le o ya wo ni
3: eh eh o la ni lo fun ba o be e ko lo tin lo fun ara yen emi ro se mi bi to wa na lo bi lo to bi nbo
0: ko ju be lo
3: ko ju ba e lo
0: ki
3: awa ni
0: awa ko la so fun won ti o ye ki won o se an ni won ronu n to to abi ki le wi
3: o de ni ni ni to to na ni ko jo joko ku won wo pe si agbara won ka because mo ni ki o ba ti de ko e bi la to se
0: o da e seun eh mo lu ti o de ko Olorun le ni ko bo lowo be amon ba ti wo nu Eko
3: Ando
0: ba gun ni o yo pa koda yo pada di na mo ni adupe eh e ba nfun gbogbo oko ati yawo ti won gbo waye ni moran laarin iseju kan bi lu ti ri yi afi ka rora se
3: to ba mo idile ni koko ni baje
0: ami
3: ebe ba yin so bo na ni pe a ko bi to fun opportunity fun wa na
0: mm
3: bi yo ba ji ni baje iyan ni ko joko dada ko ra ta ri na ata ke ni chita ti wa bi ta wa ni marriage o bi ti ri to
0: ni odun 22
3: be na si bi to folo
0: mm
3: a bi to folo
0: gbogbo re na ko ni bread and butter
3: ah ko ra le kaliku na kaliku mo bu si yi na
0: ko ba
3: to ni na la ati mo ba to mo na
0: ọpẹ ni fọlọ
3: o pe nju ba mu di mi lowo lo ni suru dada lo la mu ju ku lo tun wa ni ti je ododo so ko mi lododo si a o mi lododo e re si ni bi re si ji ni o tun wa mo password ya o re dada gbo pe lo ni code o kan na si ni code ina ju ni pe ore ni ki yo fe ma fe ise ki ni fi ni do
0: ore ni ka fe ma fe ife shawari
3: nile yoba ntumo re ni gbogbo to re ba ju yo ma ti olorun na yin ko ba yin ba complain pe oru ati wu ah o da ku mo ma o se ma so re fun mi wa un gan na lo te mi lorun
0: sawari kokoro to si to ti loro ololufe re
3: network to fe lu
0: olorun
3: je ti bi ka lu ko ba je o
0: ami o e ma seun kasun layo ale ojo Monday eto meta to parapo duro lodidi kan irin ajo fe idile alayo egba mi ni moran were were an lo si abala egba mi ni moran abayo mi special bread wọ́n ni àbá wọn fún wọn ni afẹ́yìn olólùfẹ́ ètò kásùn láyọ̀ gbogbo gbà làwọn wọn gbọ́ wa táwọn wọn gbádùn wa n sì mọ̀ pé idile eni e won fi po ti mu oda e je mo eyan meji ti an ba le raye wa gba buredi laaro ola Tuesday laarin ago meji aro si mesan e bere akobi lenu gate e gba buredi elu e kale 091-365-56952. Hello,
4: Ekaleo. Hello, Akobi.
0: Yes, sir.
4: Emo ku eto.
0: Adupe Olorun ni nto.
4: Eni da mu pe gbogbo lo.
0: Amen.
4: Officer mo da ke ni lati ebi yi sir.
0: Officer, o tojo meji kan.
4: Ewo, e da pe mo duro.
0: Adupe o.
4: E da mo fe da si eto ti ele kan so ni se yi pe boya obirin atoko kan. Wọ́n fẹ́ra wọn láàrin 5 years àmọ́ lọ́hùn sọmọ fún wọn. Ẹ ó jáde lọ yóò tó wá padà wọlé. Ẹ
0: dákun
4: ọkùnrin ẹ káyà ara wọn ní green wọn. Ọlọ́run ní sọmọ o. Ọlọ́run ní sọmọ. Aláàkọ́ ni pé báwo náà ti fẹ́ra wọn. Báwo ló ti tó mọ kúrò nílé ọkọ tí ó tún wá máa lọ tí ó tún máa padà. Ọba tó pápá mọ̀ yí pé Ọlọ́run ní sọmọ. Ó yẹ kó lè dúró ti ọkọ rẹ̀ kẹ́dọ̀ wá mọ̀ tó fàdúrà. Títọ́ Ọlọ́run kan tá fẹ́ nílé ìwé dákùn sọmọ fún wa o. Ẹni tó ti wá lọ tó tó ti wá padà wá nínú àrùn wo la mọ̀ kó lè kó wálé. Ọkọ ìgbọ̀n at least ni.
0: Ìta àgbọ̀ la àgbọ̀ o kọ́lọ́run kó wa mọ̀ ṣe.
4: Ọlọ́run forí jẹ wá pẹ̀lú ògùn Ọlọ́run. Àmọ́ lóde ti tèmi o, wọn kì í ṣọkọ àtìyàwó, wọn kàn yanra wọn lálẹ́ nílẹ̀.
0: Adukwe. E je npe kan nu awon akorin fe wa iwole ki a fe mo te waju lori eto kasun layo tale ojo Monday. Abala ta fe kan lu bayi na ni abala e gba mi ni moran.

làwọn bá ṣàdédé rí pé ọkọ̀ àwọn ó bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kan ìkejì. Pé àwọn tiẹ̀ tún gbọ́ àwọn èèyàn ń sọ pé kinní kan àwọn máa ń jiyàn pé láéláé. Mọ́rú ọkọ̀ tóun fẹ́ ni. Mọ bí àwọn ti rìn pàdé. Àmọ́ wọn ò mọ báwọn ti rìn wáyáwáyá. Tí àwọn rìn wọ́kọ̀wọ́kọ̀ náà. Ṣàdédé làwọn kan rìn jáde sí apá ibìkan. Nínú ìlú làwọn rọkọ̀ àwọn tí ń dìmọ̀ ọmọbìnrin kan gbàgì ìgbàgì. Àwọn ò ṣe méní ṣe méjì. Ayé tìlújára àwọn ya fọ́tò àwọn tọ́jú ẹ̀ pamọ́. Wọ́n ní ojú àwọn ń pòyì. Inú àwọn ń dàrú. Gbogbo nǹkan ní ṣe àwọn lójú ẹsẹ̀. Àwọn fẹ́

0: pé ìyàwó yóò purọ́ mọ́kọ. Bó bá purọ́ mọ́kọ tán, òun náà ni ó tún pariwo síta pé ẹ wò ó, kò jóhun ó gbádùn o, ó fẹ́ gbẹ̀mí òun, abẹ́ tún rí n tó ṣe, abẹ́ oríṣiríṣi irọ́. Tí ò bá sì fẹjọ́ sùn, àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ni ó fẹjọ́ sùn táwọn èèyàn náà dìde tí wọ́n wà pariwo lé ọkọ lórí. Ọkọ wá ń ké gbàǹjarè báyìí, pípè tó wá pè wọ́n, wọ́n ni wá bá ń kọ̀yàwó, wá jẹ́ mo fẹ́ kọ ọmọbìnrin yìí lẹ̀ o. Máa bọ̀ wá, ọ̀rọ̀ yìí ti kúrò ní ojú lásán. Ìyàwó ti ń gbé dúkìá àwọn tà lẹ́yọ lẹ́yọ. Àwọn ọmọ náà ó ti ń kẹ̀yìn ẹ̀ sáwọn débi pé àti pé ọmọ pé wá lọ bá ń bomi wá lẹ́ẹ̀dẹ̀, ó nira fáwọn. Kí ni ìmọ̀ràn yín lórí ọ̀rọ̀ méjèèjì yìí o? Bí àlàyé mi ò bá yé yín, ẹ dákun ẹ béèrè o, àní síra wa gbọ́ o. Bẹ́ẹ̀ bá sì ti wọlé, ẹ kíá, ẹ lọ sórí kókó ọ̀rọ̀. Àwọn àdúà tí ó ń wù yín lọ́kàn àti ṣe fún wa, ẹ mọ̀ sí báyìí kó tó di pé kọ́ọ̀lù wọlé. Ọlọ́run ó gbọ́. Àkókò yìí ó kéré jọjọ. Ẹ ṣeun, ẹ kaalẹ̀ o.
1: Ẹ kaalẹ̀ o.
0: Yes sir.
1: Orúkọ mi ni Abdulrasheed láti ilé Ìbàdàn.
0: Mo dúpẹ́, ẹ káàbọ̀.
1: Ọlọ́run níbi tó jẹ́ o.
0: Àmì o.
1: Ilé ẹnìkan, ìdílé ẹnìkan fún ọ̀nà dàrú o.
0: Èwo lẹ fẹ́ gbà mọ̀ràn nù àwọn méjèèjì?
1: Fẹ́rí ti èyí tó ń sọ pé ọkọ wọn bóyá àwọn òkúra kò lè fẹ́ lè mú.
0: Obìnrin tí ó fẹ́ kọ̀kọ́ nítorí pé àṣírí ọkọ lù sí lọ.
1: Ọlọ́run ló mọ̀rìn àjò kálukú. Bóun ti rò yẹn kí bó ṣe yẹ kó rí náà, ọ̀rọ̀ ọlọ́run ọba ò rí bẹ́ẹ̀.
0: Kí mọ̀ràn yín fún un?
1: Màá rí tèmi ní pé kó ṣe sùúrù
0: kọ́. Ṣé kó di gbádàgbọ̀n kó mọ̀ lọ?
1: Kó mọ̀ lọ, ó máa ń sọ ọmọ ilé fún ìyàjẹ́ o.
0: Àmọ́ tó bá yẹ kó ń lọ kọ́ kábàhùn, ọkọ wọ̀n lé lọ.
1: Ọkọ lè lọ, ọkọ kan náà tó lọ, ẹ̀sìn pé kó sì bó ṣe rí yìí náà ni ọkọ náà máa bèrè ná. Ọ̀nà ẹ̀sìn tó sọ ọkọ tí màá fi ń rù ú. Ibẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa wà. Àmọ́ tó ọlọ́run bá láàánú kó sàánú fún wa.
0: Àmì àmì.
1: Kó ṣe sùúrù kó máa lọ, kó má sì lọ o.
0: Ìmọ̀ràn yín ni pé kó má tí ì kúrò nídìí ẹrù ẹ̀.
1: Kó má sì kúrò. Bóyá nísìnyí, bóyá ọkọ̀ òfẹ́ nísìnyí kò mọ̀. Ọkọ̀ ló ń fẹ́ ẹ̀sìn fún. Kò jẹ́ kó.
0: Ó explain, ọkọ̀ explain àmọ́ kiní wọn jọra wọn náà ni. Ẹ ti yé yín, ó ti yé yín, kò sẹ́ni tí ó fẹ́ pera rẹ̀ lólè. Ẹ ṣeun, ẹ ṣeun. Wọ́n ní kẹ́sẹ̀ sùúrù o. Ìyàwó mi and my husband. Ẹ̀lú ẹ̀ káàlẹ́ o. Yes sir.
2: Ẹ pé tó.
0: Oo.
2: Mi ló bàjẹ́ o.
0: Ẹ ṣeun, ta lẹ fẹ́ gbà mọ̀ràn náà méjèèjì?
2: Orúkọ mi mọ́là fẹ́ràn láti ìdòbó ńlọ ni. Ìfẹ́ dá sí mi pé obìnrin dára ìfọkọ̀ òun kábì kan. Ìbò lọ́mọbìnrin kan. Orí rẹ̀ kò wá fẹ́ ṣe dáadáa nílé mọ́. Àkọ́kọ́ náà, obìnrin lọ́kọ́ méjì. Ọkùnrin lè níyàwó mẹ́ta, ó lè ní mẹ́rin. Àbí kó ní sùúrù o.
0: Kò ní sùúrù.
2: Torí ọkọ lè fẹ́ bìnrin, ó lè má fẹ́. Kò ní tó fẹ́ ṣe. Tó bá ti lágbára, ìyàwó méjì ó lè fẹ́.
0: Ẹ ṣeun, ẹni wọ́n ránṣẹ́ sí wá, mo fẹ́ kọ̀yàwó mi, wá bá ń kọ̀yàwó mi, kí ni kó ní tọ̀hún ó ṣe o?
2: Ó
0: lágbára. Ẹ ṣeun. Hello.
3: Hello.
0: Ẹ kaalẹ̀ o.
3: Ẹ kaalẹ̀ sá.
0: Ẹ ṣeun. Ṣé ẹ gbọ́ méjèèjì yìí nù ń tá a nà ń lẹ̀ yìí o?
3: Bẹ́ẹ̀ni.
0: Èwo lẹ fẹ́ gbà mọ̀ràn nù wọn?
3: Ìgbà àkọ́kọ́ náà ni. Ìgbà tó ló ń ká ọkọ̀ mọ́ obìnrin mi. Yóò ní sùúrù kì í jẹun ní bàbá.
0: Kò lọ ní sùúrù.
3: Àwọn ọkùnrin a ní àṣẹ láti ní ìyàwó kan méjì mẹ́ta àti lórí mẹ́rin. Àbúrò ní ọkọ̀ méjì. ètò àti àtẹwọn yóò nítorí ìyàngbọ́ àtọ́lọ́ntún.

0: What's your name? This is the telephone. What's your name? This is the telephone. That's true. You're not going to be there.
1: Ọ̀rọ̀ ọ̀hún gba sùúrù o, àfi ẹ̀sọ̀ ẹ̀sọ̀. Àfẹ́ ṣọ̀ṣẹ́ ní o, ẹ̀ka alẹ́ o.
2: Àláfíà fún yín o, Àkọ́bí.
1: Ẹ ṣeun.
2: Ẹ pètò.
1: Àláfíà fẹ́yìn náà, ẹ káàbọ̀.
2: A wà pẹ̀lú yín, ẹ̀kúrúkọ mi ní Bọ́lájí láti Tánkẹ̀ láwúlọ́wọ̀.
1: Inú mi dùn àti gbúrò yín o.
2: Ok, kẹ́ rí obìnrin alákọ̀ọ́kọ́ yẹn. Ni màá ọkọ ni màá sọ̀rọ̀ nǹkan ẹ̀ ṣe rí ẹni kó ní sùúrù kó dẹ̀ má jò ó kò sí tuntun lábẹ́ kò sí tuntun kan lábẹ́ ọ̀run ò kò lè ṣe tí ò lè tẹ̀ kó mọ̀ trust ọkùnrin kankan àtìṣe lè wáyé anytime kó gbọ́rọ̀ nígbàgbọ́ lọ́dọ̀ ọkùnrin kan pé bóyá irú nǹkan yìí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀dì mo fẹ́ kó mọ́kàn kúrò pé bóyá ó fẹ́ fẹ́yàwó le àbí something like that àbí ọkọ ẹ bímọ síta ó lè jọ ọrẹ náà yanra wọn mo fẹ kó mọ kó lè ṣẹlẹ pé ọkọ ẹ lè ní ọrẹ obìnrin síta mo fẹ kó nígbàgbọ bẹẹ ṣùgbọn pé bóyá kò lè rí ọkọ ẹ pẹlú obìnrin àbí something like that kó gbọ kó mọ rí gan ó lè ṣẹlẹ kó mọ kó sọjú nù níbẹ yẹn kó mú kó má dowú rárá ó lè ṣẹlẹ ṣùgbọn nǹkan tẹmí fẹ kó ṣẹlẹ kó ṣe ní pé kó pe ọkọ ẹ jókòó pé tọ nǹkan tó ń rí yẹn tó fẹ́ fẹ́yàwó ni tó bá mọ̀ kó fẹ́ fẹ́yàwó lé kó jẹ́ kó mọ̀ tó bá jẹ́ pọ̀ rẹ̀ náà yẹra wọn kó jẹ́ kó mọ̀ tó bá sì wá lọ́ọ̀rẹ́ ò ní ó mọ̀ wulẹ̀ da rẹ̀ láàmú àwọn ọkùnrin bá ṣe wáyé a máa ń fi ẹ́sílẹ̀ a máa ń dọ ọkà láàmú ni o ẹ̀fọ́n tó ń kó gbà bẹ́ ọkọ̀ ẹ lè lọ́ọ̀rẹ́ ò lè ní owó máa ń fẹ̀ níta dáadáa ń sì mi fẹ́ kó mọ̀ nìyẹn tó kó wá má dowú tí àlàáfíà ò bá ti jọba nulé àtọwọ́ ẹ̀ ló ti wá o kó mọ̀ fi ọkọ̀ yẹn sílẹ̀ tó kó jẹ́ kí àlàáfíà jọba torí inúlé tí ó ń tòrò tẹ́lẹ̀ tó ti fẹ́ àtọwọ́ ẹ̀ ló ti fẹ́ wá báyìí kó nígbàgbọ́ pé ọkọ̀ lè ní ọ̀rẹ́ obìnrin síta tèmi fẹ́ kó mọ̀ nìyẹn tó kó mọ̀ jòwú rárá àti rárá kó jẹ́ kí àlàáfíà kó máa ṣe bó ṣe ṣe tẹ́lẹ̀ kó dẹ̀ má fọkọ̀ ẹ̀ sílẹ̀ ọlọ́wà wà pẹ̀lú wọn ìdílé wọn ò ní dàrú o ọmọ burúkú ṣe fẹ́ àna burúkú òní ò ṣe ní àbí òye yín
1: tó
2: gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn àtọwọ́ àwọn mẹ̀lẹ́ nígbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ síyàwó táwọn mọ̀lẹ́bí náà tún dìde turn back ẹ mọ̀ jẹ́ ń tàn yín kò lè sí àlàáfíà nulẹ̀ yẹn mọ́ láàrin ọkọ àtaya
1: kò lè sí àlàáfíà mọ́
2: ọkùnrin yẹn ni pé kó fi ọmọ wọn sílẹ̀ jẹ́ ntẹ́mi kan fẹ́ ntẹ́mi mi ò gbogbo ìyá wọn bọ́rọ̀ ṣe rí yẹn bẹ́ẹ̀ mi ṣe rí bẹ́ẹ̀ sọ yẹn kó rọra fi ọmọ wọn sílẹ̀ kó máa lọ jẹ́ kó lọ jáwé fún mi ọlọ́run ṣe ìyàwó mi alálùbáríkà fún ẹ pẹ̀lẹ́ ẹ kú ètò.
1: ẹ ṣeun ẹ ṣeun.

mi fẹ́ ìyàwó lóbìnrin, èyí ò sọ pé kí ọmọ mi fẹ́ ìdálélé rẹ̀ o. Èrú bẹ́ẹ̀ ṣe ń wè mí yìí, ìfẹ́ tèmi àtọkọ mi jọ ní tiwa wa, ó pọ̀ gan. Kí ọtọkọ mi fún ìyàwó lé mi. Àwọn àǹtí ni wọ́n sì ń gbára nípa wípé láyé ìrọ̀lẹ́. Mo ní ẹni sùúrù kò bá yà ní àtọkọ mi jẹ́ o. Àwa mẹ́ta ni kò sì dáyé ní àtọkọ mi jẹ́ kálukú wà láyé rẹ̀. Kálukú ṣe tiẹ̀ ni kò papọ̀ mọ́ra wọn.

0: wẹ̀yìn tí ẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp, mo rí o, ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ àṣẹ báyìí, ẹ jẹ́ mú ìpè kan sí kí n lè fi ojú òpó ilẹ̀ fún. Hello.
1: Hello, Akunji.
0: Ẹ kàlẹ́ mà.
1: Ẹ kàlẹ́ ẹkú ètò.
0: Yes, ma.
1: Àmì ìdàgbọ́n ló wà pẹ̀lú wa.
0: Àmì.
1: Ṣé àti mọ̀dà fún mà àkọ́kọ́ yẹn? Ó farabalẹ̀ dáadáa. Ṣé láwọn òbí tí ìkànnì mo fẹ́ pé bọ̀ bá fẹ́ lé tán bá fẹ́ lé ọkọ kí ló fẹ́ ṣe? Ẹ wo obìnrin ò sì lè sọ pé bákan fọkùnrin mẹ́lọ́lọ́ bó ti kírísítẹ́nì àmùsùn àwọn pé kírísítẹ́nì fi bí àṣẹyàwó méjì bọ̀tì kò wọ́pọ̀ láàrin kírísítẹ́nì bọ̀tì ọ̀kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ sí wọ́n níyàwó méjì kó làwọn tán gbò ká mo ti rí dáadáa sí pé wọ́n ń ṣàṣùn tó pé kò rò kọ́kọ́ ni ọkọ́ sì fẹ́ ọlọ́run sàárín òbíkì ni òbíkì yìí ọkọ̀ bá lọ́kọ́ faramọ́ ná ó fẹ́ sàmọ́ rẹ̀ àwọn wọn gbẹ̀rù dání pé léèrè ó máa fi lọ́tọ̀ wọn máa fi lọ àdéhùn òde kò ní mọ yóò padà wá pọ̀ tí òfin ṣe ní ó padà ṣe mo rọ̀ ọ́ lóko ọ̀yà rẹ̀ àti àbẹ̀ kóra farabalẹ̀ ọkùnrin ìtọ́jú ọmọ ọ̀hún dáadáa fúlà fún ọba fẹ́ òun ti já kọ́kọ́ náà wájú sí iwájú ọmọ wa ẹ̀yìn ọmọ tẹ̀lé náà ni ó jọ tó sọ lọ́wọ́ àti mọ́dà ó kó mọ́ lóhùn fún ọmọ agbóhùn lóhùn kọ́kọ́ òun
0: lẹ́ ibi ọ̀rọ̀ gbéyàwó tiẹ̀ súnmi tó lágbára díẹ̀ sí ni pé a rí àwọn tí wọ́n kọra wọn lẹ̀ nítorí pé bóyá lágbájá yìí mo fura sí àbí bákan lẹ́yìn ọdún méjì mẹ́ta ẹ kàn tún máa rí wọn papọ̀ ni. Ebi ń tọ́ ni ò da ẹni bí ní rèé kí lọ tún wá padà lọ sọ́dọ̀ ẹni bí ẹni tó kọkọ́ lẹ̀ torí pé ó fura sọ́kọ àbí ó ká ọkọ àbúrọ́kọ tí òun náà tún wá ń lọ ń fẹ́ ó lágbára pọ̀ ọ̀rọ̀ ọ̀hún àfi ká máa rọra mú lókèrèrè báyìí náà.

0: 就会都讲有。
1: 嗯。
0: 我多多里边用多会干嘞，我如果交过年，你把第二天你就去搞嘞嘞，有你们的嘞，你别去搞嘞，你嘞是。
1: 哎妈，别弄，是哎，这打入口音疯啊，别这打入口音。
0: 哎，你阿家你。
1: 哎，哎妈，别弄啊，哦，蒙贝里是哎，这打入口。
0: Benny,
1: Benny. Oh, da. Kakwe eti da koni. Oni beri konti mufe bini. Ame ma she yon.
0: Ebi mi,
1: okay. Mufe beri kwe, iru nto beni iso ko she yon yi. Njo she yin ri?
0: O she yin ri. O she yin ri. Shuban, igbanyen, ni yo really besara. So di fe mo benti dile mi duro. Mo fẹ ki dile mi duro. In fact, obinrin ti ọkọ mi ṣe pẹlu o pada di ọrẹ mi tipatipa ni toro wo pe ah. Bawo ni obinrin ṣe riyan pẹlu ọkọ ẹ to de de ka diri pe nkan ko ṣẹlẹ. Mo ti mura lo bi ṣe ti mo kọ gbeyan ni gate ni e ka le ka ro ta le bere ọkọ mi ni a. Schoolmate o ni mo ni e ba de se ti so fun mi emi ti mo wa nu yin ka ni normal normal ti mi ti mura ti mo kan roro ma so abi ti mo kan walk down ti mi mura dada e lo ti le mo ti mura mo fa awon mejeji ti le si le lo bi se ni
1: ase aso koja pe ajo lo suku
0: aso koja be meji yen gba to pada wa ri pe iya yi o ti e lo ta lo pada wa n pe ni ja ke e mo pe mi atoko mo ni ah kí ni mo fẹ́ máa ju pariwo tí máa bàrẹ̀ tí ń pariwo ládùúgbò ọ̀sìn ó gba òyìn àmọ́ tó ń ṣẹlẹ̀ ní àtọ́pá tún máa lọ ṣọ́ọ̀kì níjọ sunday wọn tún máa wò wá. So ọlọ́run fún mi lọ́gbọ́n yẹn gan débi pé àti end of the day woman yẹn wọ́n ti gbàdà jọ jà túká ni. Tó fẹ́ fọ létí èmi gan mo tún là wọ́n àti end of the day ọlọ́run jẹ́ ọlọ́run ní kí ayọ̀ jọba nínú.
1: Ẹ̀yin náà padà ka Psalm 23 lé wọn lórí.
0: Àbí brother mi nǹkan tẹ bá fẹ́ kó tò ẹ máa fàdúrà fún yín. Bẹ̀bẹ̀ ìtọ́nà bá ti wá ní pẹ̀tọ̀ ọkọ̀ yẹn ṣe máa rìn náà ló ṣe rìn kéèyàn wá tún fi sùúrù fún un. Ìgbà míì tẹ bá ẹnìkan sọ fún mi pé wàá ní ohun ọ̀sán tó ń jẹ́ sùúrù. Ó ní sùúrù sùúrù tún wà. Ó ní sùúrù sùúrù wàá wò wá ṣe bí ẹni tí ò rí òun ló ń gbèdìlé dúró láyé tá a wà nísìnyí. Tó bá ní gbogbo nǹkan tó bá rí lo fẹ́ máa fojú wò èèyàn á fojú kò nǹkan sí rẹ̀ kó fojú kó tó là téèyàn lè wà láàyè láti tọ́jú ọmọ ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ òun láti mójú bẹ̀ ọlọ́run a máa ràn yín lọ́wọ́ sà.
1: Àmì o ẹ ṣeun o a dúpẹ́ o. Ọjọ́ ti ń rebi àná oorun ti ń rebi àtiwọ́ a dúpẹ́ lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa dá sí i. Ọkùnrin tí wọ́n pè pé àwọn fẹ́ kọ̀yàwó lẹ̀ yìí o àwọn èèyàn ti gbà yín mọ̀ràn wọ́n ní kẹ́ ẹ fọgbọ́n ṣe é o ẹ̀yìn ẹ mọ́ lọ ọbẹ̀ o torí ọ̀rọ̀ ó lọ yóò bọ̀ ìyàwó sì padà sọ̀rọ̀ pé ọkọ mi ò kúkú kọ̀ mí lágbájá ló wá dẹrù mí ta àfi kẹ́ ẹ ya máa fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn lókèrè èyí ń ní o èkejì ìyá wa obìnrin wọn ni a máa dunni lóòótọ́ àwọn tó ti ṣe rí bóyá àtẹ tún jọ jẹ́lẹ́sìn kan náà pé me and my husband àná tún ti wí nǹkan tí ojú rí kì í dùn mọ́ni lóòótọ́ o àmọ́ ká lè jọ jẹ́ kó lè jọ dùn kó lè jọ pẹ́pẹ́pẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ti dá sétò lálẹ́ yìí ẹ ti ń dùn lọ́rọ̀ yín èṣù ò ní fọwọ́ ọ̀bàjẹ́ kan gbogbo ẹ̀yìn tẹ́ ń gbìyànjú tẹ́ láǹfààní àti wọlé gbogbo ń dáadáa tẹ́ ń fẹ́ Ìdùmàrè àṣẹ fún yín gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wò wá tẹ́ ẹ ṣíà ẹ tẹ́ ẹ fọ́lò ẹ ní mọ̀ bànújẹ́ o. Ọjọ́ mẹ́jọ làátún pàdé lórí ètò yìí mo níṣẹ́ pàtàkì kan tí mo fẹ́ jẹ fún yín èmi ni ti ń tòótọ́ lóyèdè ṣe ìjẹ́kọ̀. Àkọ́bí mọ̀lẹ́bí balógun ò fẹ́ lálàálẹ̀ ẹjọ́ monday ẹ o ba ni nti o ru yin loju o ka yin laya ninu rin ajo fe idile alayo ni e nfe imoran lori rin ajo gbeyawo ohun oju nri e fe kogbon e fe ko ma Nigeria o kogbon e nfe imoran latodo ma Nigeria 070-3794-4104 la fi soro leyin eto 070-3794-4104 oje bo ti je o ele ti ate jise ele foro ran ni ema binu o eyin tete atejise ti won o raye mu loni oda eje mu kan abi meji nbe ke le mo pe o te a lowo o ki si se pe afojure na igbiyanju yin ema iti pe ba ye dakun

ọkùnrin yìí ni ó kan àwọn ọmọ jẹ́ Ibrahim, àwọn ọkọ̀ bó jọ́kùnrin bó jẹ́ mùsùlùmí bó jẹ́ kìrìsìtẹ́nì kóńtọ̀ òun kó wà láàrin 45 sí 50 years. Àwọn ń fẹ́ ìyàwó, wọn ni àwọn ò fẹ́ ọpẹ́ mọ́ o. Ó dà bó ti ń ka wọn láàsí ni wọ́n ṣe tẹ̀yún. Àtẹ̀jíṣẹ́ kan náà rèé, n bá ti mú yìí a mọ̀ fi yókù ṣe lọ. Wọ́n ní òye ojúmọ́ kọ́ àwọn nígbà gbogbo bp àwọn dẹ̀ máa ń lọ sókè. Wọ́n ní ká gba wọn mọ́ràn, mo ti dá wọn lóhùn pé kí wọn lọ rí dókítà. Ẹ lọ rí dókítà, àmọ́ bẹ́ ẹ bá mọ tí wọ́n tún lè ṣe, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí mi lẹ́yìn ètò. Wọ́n ní bp àwọn máa ń lọ sókè, òye ojú dẹ̀ máa ń kọ́ àwọn, ẹ lọ rí dókítà o. Ẹ mọ́ fi àìsàn ara yín ṣeré o, ẹ mọ́ fi ìlera ara yín ṣeré, ó dàrọ̀.

0: ohun pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe tegbo to fin so mara ye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba ofinra aisan wo lo nse won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ka ro o ma yun ni aile se dede omokunrin ati nkan alejo omobirin tin se segesege ti o mu kini obiri o ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyi ke yi isoro to nba ofinra e ma pe sori number yi 07066799793 le kan si 07066799793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan loba
1: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ̀ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.